0: nere wa ta ba le ki Jesu ohun ani la gbe laruga ni bawo ko ma yin mu aje o ma yin mu olorun o se to je kara yori wa mu ta yo pada so pe se bo jenu bele bele po ni Jesu gbogbo ile po fayo pariwo go go go go go go oruko mi ni pastor fakeye mo ne baba labiyamo isi omo re asoju re o tami o opolomo re oni doba o ni bogire di gbona o ja didu ko ni kalenu re o ni jegun keyen ra o o ni wa kiza keyen cho ije alade so to ji oka orun ge ilule o ni wo we tamatama o ni jiya wari ba ti se oro re ni yanju ada olare ase ologe amotoju re o ni damu lo ni wa rowo mu dele o ni jisi ko to gbesi o ni soku o oro re je sope o ma se fun oje wa je won mo latara mo wa gbegbe ope o ma ba ko le fun o ni daro lori omo wa dagba tomo tomo lo ka jo erorun tomo tomo o o re re to fe o ya gba le ni o o ju se pari loruko je oro re dayo o ya gba ori aramada to joro jalaye ele ayo re oni turi pari osu yo eni omo re suti ko ni ka la cholo omo re oni orun dake lojiji omo re oni tanity ka o omo re oni roko idi ope jami eleyi ka ni mani oni lara ko ni omo re le mo ore wale ware ware iya nu bere leni o abi aje maje ayo ko ni di owo omo re mu o ayo ni yo omo re gbale omo re oni re bo latori aga se yori alati se re yo mo won ara re ni pari osu yo agba ko to jeun re ko ni je ibaje omo re oni ji sinu fi aye ere tete ni te ko eda loruko jeso ni sare jiya ore olala ko ni pe omo re ran ise o ayo ni fo nje ofonu olopari osu yo apero selu ka wa ti ko ni je omo re maye ni pari osu omo re oni se wonran wonran ojo iwaju omo re ma da o oruko rere omo re loruko ye yo ma dara si oni koboko boko ni ko idile yin si yoyo o mama ye je pepe oni ja won omo re o omo re oni rin lati patade ko o ye gbe re ni sise tele omo wo ni soda soro ajante omo re oni ja poro gbogbo wa jogo kele kan na ni o aye la jogu are loruko jesu omo re oni fo sele omo re oni wo pa ba sale awon omo re oni cheru ara won omo re oni kabamo omo re oni lugbadi aisan boju je pari aye omo wo ni dire dire de bade ni aye omo wo ni dire dire da tabi ki le keji gba lo pari o sa ye oni je olomo gbe emi omo re oni pin lo ba ya ko ni yo ba mo re o aye oni je pati eku ni waju le re ni pari osu yo ni pari osu wa rowo jeun omo re ma di sa owo to je egusi wa duro je osu ta wo lo ka ma bi mo re fun osu se pari oni sakabakaba lori omo o e ko ana ma de ri loni ibanuje ana ma da yo loni o ironu ana lori omo yo pada de ri mo e lowo o ni pe oni pe je ya lori omo ni pari osu yo ila kojo omo ko ni bi owo omo re oni fogo sofu imukumu ko ni omo re le mo o ni fogo omo re na jaye o ni wale lofo ayo ni binu omo re ile yo ma to omo re leyin ile atura ko ni le koko medikeni yi o o su se pari wa kajo re tomo tomo o su se pari le ko ayo sifu o o ni farapa o beru mi o si le afi so mi lo wa be lateli lo be si gba ibun lori tirise ona abo to ba ti taki begbe pe ayo omo re oni ta olodumare yo gbese le oni lara ti se lara omo re aisan ta ye foju re na loruko je ko ni gbe mi omo re o ara ma tu omi ni mi ni ataye lo bi agogo ko ni fi wa tomo re le ni oruko je gbogbo le ko go ya ko sile le ni o di ase le ku ibun o si fun wa tomo re wa tomo re oni gbegba bara mo di ka ire anugba wa ri anugba tomo tomo gbogbo ju atopipi to ntopipi omo re loruko jesu ko ni sise mo anu jawari esteri laarin awon omi da anu jawari re leni olorun ma je mo fi anu itesiwaju be wa tomo re wo igbe ta bi ya mo nke lojiji ko ni to sani keni wa o orin na mo ti jo won o ni ba won ko laye olorun e ku atemoranu leyi ko ni sele si wa ayo ni fi ku omo da olola ota omo re yo fowo ara re se ra re
1: rẹ. Abẹ́lẹ́kú sikútẹ́rù yóò tún máa abẹ́lẹ́kú lórúkọ yẹ kò ní yanu ilé rẹ lórí ọmọ o. Ẹni tó ti gbà wọ́ọ̀dù nínú ẹkú sísun kò ní mọ̀ náà lé wa o. Ogun òní di bárakú tọmọtọmọ. Ìyá òní bẹ́ bí wa múlẹ̀ o. Ogun òní yí orúkọ rẹ padà tọmọtọmọ. Wọ́n ní fọmọ rẹ júwe atọrọ jẹ ládùúgbò. Ọ̀tá rẹ ni ó ka lẹ́tà ìbànújẹ́ tó kọ lórí ara rẹ̀. Ọ̀pàpàpàrọ̀ dẹ orúkọ òní dójúlé àwọn ọmọ rẹ̀. Wàá kájọ àdúrà yìí. Olúwa máa dá ọ lóhùn o. Ire dẹ̀ máa wọlé wá. Ọkàn rẹ̀ á balẹ̀. Lórúkọ Jésù ibi òní dé bá ọ. Gbogbo tó o bá dọwọ́lé yóò yọrí sí eré o. Ayọ̀ ló fi bẹ̀rẹ̀ oṣù yìí, ayọ̀ náà ló fi máa lò lọ o. Ẹ̀yin olóyún yẹn ká ẹ lọ máa bímọ láyọ̀. Ó ní bìsí ọláyọ̀ kó sọ nínú yín. Mo kéde ẹ lọ ṣe rere nílẹ̀ alàyè. Ọjà yẹn máa tà. O ní táwọ́ náà. O ní jẹ gbèsè. O ní fi gbèsè rọ gbèsè.
0: Jésù Olúwa wa.
1: Àdúrà tí à ń gbà sí omi 5 liters lórí YouTube, lórí Facebook àti TikTok. Ó ń tẹ̀síwájú ní ìrọ̀lẹ́ yìí ní aago 8. Àìsàn kò yà mí lẹ́nu nígbà tí àwọn ènìyàn ti ń fi ẹ̀rí ránṣẹ́ sí mi. Nítorí àdúrà tá ń gbà bẹ́ẹ̀ kì í ṣàdúrà kèrè mí. Tí ìrọ̀lẹ́ yìí á tún wálé kéńkà sí i. Wàá kàn lọ́wọ́ bàbá alábìyamọ́ ńbẹ. Má dẹ̀ gbàgbé ìyọ̀rẹ́ tó o bá ti fẹ́ darapọ̀. Omi yẹn ni wàá lò ní alẹ́ òdì 31st mọ́jú òdì 1st. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa o. Oríṣiríṣi ẹ̀rí la gbọ́ lábẹ́òkúta ẹnjíníà bá ń wá kan sí.
2: Ọmọ mi obìnrin ó fẹ́ travel.
3: Ìlú wo ló fẹ́ lọ?
2: Tíro. Wọ́n máa ń gbọ́ kinní wọn nínú rédíò. Wọ́n bá ní ká wá ní sango. Wọ́n fún wa lóròrò. Ìgbà tí mo ṣáàdé lọ máa ní mọ́mì mi bo ilẹ̀ wẹ́. Mo náà dé bàbá Ọlọ́run àbí ọmọ mo ti ń bọ̀ ń sango. Mo ṣá pọ̀ mi mọ́rọ̀rọ̀. Mo fi agbègbè mi láti dára Ọlọ́run. Kó tó jẹ́ kẹta Ọlọ́run aṣiṣẹ́ ìyanu. Ó ṣe pè mí nìyẹn pé aláàánú tó ń ṣe wàhálà lórí òun. Ó ṣe ká sí kẹ́dùn. Ọmọ mi ti lọ mọ iṣẹ́
4: o.
5: Ọmọ ta ló lọ ìlú òyìnbó?
4: Ọmọ mi o.
5: Mọ ẹyin tẹ wà lórí rédíò. Lẹ̀kùn ìlú òyìnbó yẹn.
4: Ìlú òyìnbó.
5: Àtẹni tó wà ní òsọjí. Ó sì fún wa àtọmọ rẹ. Ó ti gbà tó ti fẹ́ kò tí ì gbẹ̀yìn o.
2: Ó ti pè mí, ó ti wà lọ́hùn.
5: Ó ti wà lọ́hùn.
2: Ó ti wà
5: lọ́hùn.
2: Ó ti wà
5: lọ́hùn.
2: Ọwọ́ dúpẹ́.
1: Gbogbo àwa ọ̀dọ́ á kú oríire o. Òní yìí ni ìpàdé ẹ̀kọ́ lọ́dún fún gbogbo àwa ọ̀dọ́. Aago 7 ọ̀sán ni o. Ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ mi wọ́n náà máa fi àdúrà yẹn ṣeré. Kò yọ ẹ̀yin bàbá àti màmá sílẹ̀ o. Tó o bá débẹ̀ wá rí nǹkan tí mò ń sọ. Níbi tí àwọn ọ̀dọ́ yóò ti máa fi àdúrà yí ìpín wọn padà sí rere. Ògo tó yẹ kí ọ̀dọ́ lò lọ́wọ́ ọ̀sán wọn gbọ́dọ̀ bá sun sí ọwọ́ alẹ́. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ségun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. A jẹun ọmọ o. Ọrẹ ti tò ní gbogbo ènìyàn ló ti kàn jákèjádò. A máa dá ọrẹ èmi gangan lẹ̀rí kan. Màmá ti ń ṣe àmì yóò yá ìwọ lẹ̀rí kan. Ọmọ rẹ lẹ̀rí kan. Bàbá ìwọ lẹ̀rí kan o. Lórí iṣẹ́ rẹ wà ní ẹ̀rí. Lórí ilé ẹ̀wẹ̀ ọmọ yẹn wà ní ẹ̀rí. Lórí ìrìn àjò sí lóyìnbó yẹn wà ní ẹ̀rí. Lórí iṣẹ́ tẹ̀sí yẹn dádì mọ́mi ẹ̀ ní ẹ̀rí o. Bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀rí lábẹ̀ sí dá ọrẹ ìparí oṣù. Bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó ni. Kò sí iye tó lè fi ránṣẹ́ bàjẹ́ 2000 bàjẹ́ 1000 bàjẹ́ 500. Ìwọ ṣe àgbìyànjú o. Wá jẹun ọmọ o. Jẹ́fẹ́ lè parí ẹ̀kí tó máa lọ o. Sunday tó parí nínú oṣù yìí ó dé tán. Ní ọjọ́ Sunday gbogbo ènìyàn bá pàdé ní ṣọ́ọ̀ṣì tó wà ń dálé mọ. Tí gbogbo ènìyàn yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oṣù May. Ọjọ́ Sunday yìí náà ní kí n fún gbogbo ènìyàn ní prophetic money. Owó yẹn wàá lọ fi sí àárín owó ni o. A máa fi ṣe èdìdí ìsọdí púpọ̀. Ọlọ́run tó mówó jáde lẹ́nu ẹja ó ti ṣiṣẹ́ ìyanu síbẹ̀síbẹ̀. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi níléṣẹ̀ bí àdúrà wa ń gbà. Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
7: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 3034 3477 14. Lẹ́ẹ̀kan sí 3034 3477 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
8: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM.
9: The time is 6 a.m.
3: from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati ikoni konga agbomobe girege lago mefa idajilu.

0: A kú ojúmọ́ lóòrọ̀ òní ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá ti afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ de. Ìkànnì World Radio 89.3 FM ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́. Èyí tó kalẹ̀ sí òpópónà Láàfin Avenue lórí Yọ̀lé Estate nílùú Ìbàdàn láti ń kíra wa kú ojúmọ́ pé ojúmọ́ tó mọ̀ wá lónìí. Ire náà ni òní ni ọjọ́ Jímọ̀ tó kẹ́yìn Friday tó kẹ́yìn nínú oṣù karùn-ún ọdún 2026. Àtúdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ń bá wa rìnrìn àjò. Mo kí wa lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàlọ́gà lẹ́ka kọ̀ọ̀kan amojú ẹ̀rọ fún sáà ta wàyí Sam Adelerenu. Àgbogbo ẹ̀ ló lọ ń pẹ̀rù sáà sáà ta wàyí Sam ọmọ bàbá Adelerenu lọ́wọ́lọ́wọ́ bọ́tìmọ̀ tó ń jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́ wa. Ketekete tó sì ṣe pé bẹ́ẹ̀ bá gbójú ayọ̀ wà ní ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook yẹn Wells Radio 893 FM fanpage. Bó ṣe Instagram, YouTube àbí ìtàkùn X wa náà ni World Radio 893 náà ni lẹ ti mọ rí wa tẹ mọ wò wá ketekete. Ẹyin tẹ fẹ mọ Sam tẹ fẹ mọ Modúpẹ́ Ọlá tẹ fẹ rí ojú ayàn náà wa ẹ mọ rí ketekete ní ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo. Mo ṣe bọba tó ní kọjọ mọ ọbẹ láti ìgbà tó yí ó ti dá májẹ̀mú ọjọ́ àti àṣálẹ́ pẹ̀lú ayé. Májẹ̀mú náà yí padà títí láíláí ńgbà ó bá yá ilé oṣù ilé oṣù kílẹ̀ ṣú ilé oṣù tó bá yá kílẹ̀ mọ́ ilẹ̀ ó mọ́ kábíyèsí ọba tí èsì ènìyàn tí yìí ṣèké. Ọ̀rọ̀ rẹ sọ ó ní Ọlọ́run wa ó ní kì í ṣe èké kò ṣe ọmọ ènìyàn tí yóò ṣèlérí tí ò ní mú ìlérí ṣẹ. Ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ a tó farati a tó sinmilé a tó gbójúlé òkè ńlá tí kì í já ní kulẹ̀. Èmi ni tí sì ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọba mi tó dúró gbangba tí ò sì sá síbì kankan. Ọba mi tí ò sí ohun tí ó ṣe sí ṣàṣírí níwájú rẹ̀ gbogbo tó bá ń ṣe ń kọ̀kọ̀ tó ro bó ń ṣe ń kàṣírí gedegbe níwájú rẹ̀. Ọba tí gbogbo ayé àtọ̀run tí wọ́n ń bọ̀ tí wọ́n ń júbà táwọn àgbààgbà mẹ́rìndínlógún tí wọ́n ń ṣe adé wọn àtàwọn angẹ́rì tí wọ́n ṣe mímọ́ sí náà lèmi náà mo dúpẹ́ ọlásán ni lónìí. Mo ní mímọ́ mímọ́ sí Ọlọ́run ọba Olódùmarè ohun tó fún mi lórúkọ tó mi rọ́jò ní mo dúpẹ́ ọlásán ni Golden Voice on Radio lórúkọ tèmi. Ẹ̀yin kọ́ mi lèmi náà mo ti ń dájọ́ àjọ tí ń fi gba fọ́ọ̀mù kì í ṣe èsì yìnyín tí ní mandate o ṣùgbọ́n mo ti ń dájọ́ tí ń fi gba fọ́ọ̀mù tèmi náà ó fi lè jẹ́ sẹ́nétọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Federal Republic of Nigeria. Akínkú ojúmọ́ lẹ́ẹ̀kan sí káwọ́ sí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọgbẹ́ níbi tí a ti ń yẹ àwọn kókó tó wà nínú ìwé ìròyìn ilé wa wò lọ́kọ̀ọ̀kan èjèèjì tó sì ṣe pé pẹ̀lú àǹfààní ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run àti àǹfààní àwọn jìnnì tí wọ́n ń bẹ ẹnu kulù pẹ̀lú wa á mọ̀ pẹ̀ kẹ́lù wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ tún jẹ́ àtújọ mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ká tún jọ gbé yẹ̀wò. Ẹ ṣeun ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa àtúnṣe ládùúrà wípé àwọn ọmọ tí wọ́n ṣì wà ní akátá àwọn ajínigbé pé kọ́lọ́run ọba kó jọ ọ́ kó jẹun dóòlà wọn láyọ̀ àtàlàáfíà kí wọ́n dóòlà wọn láyọ̀ àtàlàáfíà àtàwọn olùkọ́ tí ń bẹ níbẹ̀ pẹ̀lú. Àti kí àwọn èèyàn wa àwọn mùsùlùmí àti mùsùlùmí òdodo pé a kú ọdún ojú a máa rọ́dún lágbára ọlọ́run àṣeyíṣẹ́ mi gbogbo ohun tá a ti fi sọ́wọ́ ọlọ́run nú àdúrà pé kọ́lọ́run ó ṣe fún wa pé olúkúlùkù àti orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ náà lọ́rọ̀ ọba yóò bá wa sáámi sí lágbára ọlọ́run ọba. Ẹ jẹ́ mú àwọn kókó tó wà nínú ìwé ìròyìn yìí kó tó di pé a mọ̀ tarẹ̀ sí ọjìnì tí ń bẹ́nu kulù pẹ̀lú wa. Eléyìí ni mo rí nínú ìwé ìròyìn The Cable tó ní Dangote ló ti gbé owó dísù wálẹ̀ pẹ̀lú ìgbà náírà yẹn ₦200 lẹ́yìn tí àwọn tí wọ́n ń gbé e wọlé wọ́n já owó rẹ̀ sílẹ̀. Inú ìwé ìròyìn Daily Trust mo ti rí tán ni a ti mú ọwọ́ lọ sí ẹnu ó ti di ogun o. Àwọn ará ìlú Àbújá ló sọ bẹ́ẹ̀ Sábújá nìkan ni. Inú ìwé ìròyìn Nairametrics mo ti rí lẹ́yìn metrics wọn ni owó tí ó wọ orílẹ̀-èdè wa ìhun orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún ní oṣù kínní nínú ọdún yìí ó jẹ́ $337 billion ó jẹ́ $3.37 billion lówó tí ó wọ inu orilede wa Nigeria owo ti o wo orilede wa Nigeria ninu osu kini odun yi banki agbo orilede wa lo so be ere mori ninu iwe iroyin na metrics na won ni owo ti ijoba apapo na ni ida keta odun 2025 lo ti wale o pelu ida ogoji o le okan iyan 41.57% pe owo ti ijoba apapo ti won na ni ida keta odun 2025 o wale o ti ja wale Mr. Oladeko so won mo salaye fun wa bi o se ja wale ele mori nu iwe iroyin business day won ni orilede Kenya lo tayo orilede Nigeria ninu awon orilede ti won ri idagba soke ninu awon ile ise tuntun bi pe orilede Kenya o won se wa yi o won ti tayo orilede Nigeria pelu idagba soke to ba won lori awon ile ise tuntun to n gberu ni orilede won ninu iwe iroyin business day mo ti rele ton orilede Nigeria lo ti na 3.1 trillion naira lori ise akanse ninu 11.9 trillion naira ti a ya laarin osu mesan kikini odun 2025 eje mu tun mu won ni orilede Nigeria ba se wa yi o ana 3.1 trillion naira lori ise akanse ninu 11.9 trillion naira ta ya laarin osu mesan kini odun 2025 ele mori ninu iwe iroyin the point oni egbe oselu ndc lokede yanda fun omo agege lati dije labe egbe won mo bi se nlo iwe iroyin punch mo ti rele won ni orilede ukraine lokede wi pe omo orilede nigeria kan lo mo se be lo gbe mimi o ni akoko to nja fun orilede russia inu iwe iroyin vanguard won ni owo idolemi o ti n jeyo ninu eto isuna awon molebi atiku loke gbajari eleyi inu iwe iroyin vanguard won ni are gba maaki to ni itumo lori oro aje ati abo godswill akpabio lo so be won ni are gba maaki lori oro aje ati abo inu iwe iroyin guide mo ti rele won ni awon atuntun are bola tinubu lo yo orilede nigeria ninu wahala ile ise are lo so be beyin ba mo pe ko ri be le tin baba n ba eto lo e mo gbo inu iwe iroyin guide awon ti ni mo ti rele won ni awon won ni won se awon agbesumo mi ni won ti ri ni ekun gbugbo orilede wa oga agba ile ise ologun lo so fun awon omo ologun won ni won ti awon omo ologun ise se ni won mura sise kankan bi won se mu awon tanwi ti won mu okuo ninu iwe iroyin guide mo ti rele won ni eye fe kan tona fun wa mo lori idasile ile ise olopa olopa ipinle eye fe kan tona fun wa e san so ese se Makinde eyin gomina ipinle Oyo lo kede be fun ijoba apapo ninu iwe iroyin Daily Post mo ti rele won ni won kan si abenugan ile asoju sofin lati fi iwe eri re han wipe asofin chinda ti bo sinu egbe oselu APC akojumole kan si feyin te seyi si kan ni World Radio 89.3 FM no le ngbo ikani kanga gbo magbe to kale si opopona alaafin avenue loluyole estate ni ibadan agbeyewo iroyin agbon magbe na lesin gbo peter tin ye awon koko nu we iroyin wa wo lokokan injeji ti ojinrin tin be laarin wa tan si ma ba pe kelu akojumo
1: atokan akojumo eyan ara le ore yin ololufe yin lale kan san le nki yin la ore
0: e seun e sa bi la koko ka to side mo fe ke tu ba wa fenu adura oni lo pe ose meji ti awon omo ti won wa leyin akata awon ajinigbe yi in to sele ni ipinle Oyo ti won ji won gbe awon omo yi o mo ti dele opo nu won ni o le se odun pelu awon akegbe won
1: aseun atokun ni lo pe ose meji gerege ti sele la bi yen sele ebe labe alorabi ku ba wa dawo ro eduro ni orilẹ̀-èdè wa kó máa jẹ́ kó mọ̀ ń bẹ́ ko ba wa ri daju pe awon yi pada awon akeko pada oluko pada sile ki ise odun kan lati se bayi se mo awon kekeke ni won
0: ati se odun awon mo
1: asodun awon omode ni ijeta children's day ase odun leya ni ojo yen na here mo mo wo oruko awon ti won jibe nbe yen awon lesi meji lo wa nbe re da here mo na wa dudu be yen ko si bodun kan la se odun kan la se omode o ti bodun kan la se ibi to se odun na omode ni lo si in kan yen ko se da pada mo sinu iranti won pe awon sodun yen le tori won se nle oro mi oye ki joba gbe bise to to ati to ye lati ba mo yen pada sido mo se so ki se be kele ni kan wa pada kan wa ni gbe kini kan se kan kan kon fi awon ato sile lati ri pe iru kan bele o tu sele mo tori nkan buruku gba ni ko se ro te ma se ro gan ni won se chan chan chan lori oye ni abo se se awon to wa kan gan gan se mo kan buruku gba ni
0: to ara webe pe kan jo kan tete ba wa wa nkan se si ase ladura gbogbo awon mo yi ati awon oluko won na ni won dile layo atalafia eja tinu we royin guardian bere ipinle oyo wa na la wa yi aye fe kan tan na fun wa mo lori idasile olopa ile ise olopa ipinle onimoro se makide lokede be fun ijoba apapo se olopa ipinle yi se yo yanju ti ankoju lori oro eto abo abi bo le siri si
1: e se won atokun ba se nbere toto ni ki olu olorun lojo eni ko dara po mo wa oto oro wi pe so ma yanju isoro to wa le abi ko ni yanju eyan oto loro yen oto ni oro pe so ma yanju oto ni oro pe so ti wa nle bi mi se ma so lati jo yi iwo wa si are emi tele oro ti yan ba so nkan ti yan ba nse le ma tele iwo wa si are o fi han wi pe awon federal state police sile mo ti so ri nu kulu dada gomina na lo tu wa tun so lana wi pe ka re kuro lori oro yen pe are nge wa ni tori ibise ti ye ke gbe fa won to mo bo se nse ru nkan be yen o wa nle eko e gbe ibise oto ti o le gbe wa de bi kankan le ngbe won la federal state police sile oni pe ki ile ise olopa kan ma soro lori ba se ma gbe kale ile ise olopa ko lo ma gbe state police kale nkan ti state police kokon nilu ni pe ki ile asofin ni Abuja ki won yo aye police kuro ninu nkan to be ni exclusive list ma shalaye nkan to nje exclusive list ma shalaye nkan to nje concurrent fun yin na kuda residual list wa exclusive list yen ni nkan to je pe ijoba apapo nikan lo le pase lori e ara lati ri oro okere foreign affairs won tewo ijoba apapo lo ni won fun yan ni we pe mo fe lo da bank sile ijoba apapo lo nse koda ati gbohun safefe ijoba apapo lo nse igbokigbodo lori oko lori oju omi ijoba apapo lo nse balu nfo loju ofi loju ofurufu e mo se so be ina kudo ni brase ina lojo si tele ko fojo bi lori airport oyo state airport to wa dalakia dukia joba apapo ni e se ma ko fojo bi lori oro mi oye inu exclusive list ni awon kini yen wa titi kan police te ba fe yo ko nira ki are ko iwe si ile asofin mejeji be kini yi o to nje police o e ba mi fa yo kuro ni exclusive list te ba ti yo nu e o ti di pe ko yi se pe dadadada nikan be lo le se niyan oro mi oye police federal ma se state ma se koda local ma se ibi te ti ma wa joko soro ni pe ise ti e klo dale lori ise te mi klo dale lori olopa ni gbogbo wa sugbon se mo ani le se ologun ani le se olopa ameji n gbebon ojo n woso ti ijoba ko fun won te ba wo se olopa awon na ti ni awa lawo kalankini bayi na sugbon ki ise ti ologun oro mi oye ti wahala ba bele la bele olopa lo n se yen so ba ti pa nkan kogun wa je wa lati ta ile ise ologun loni gbogbo ẹ ti jàn pọ̀ lóde bí kíbo kọ́lọ́pàá kí sójà lọ máa dá sí ọ̀rọ̀ boko haram àti bandits kò kan sójà ọ̀rọ̀ mi ò yé bẹ́ẹ̀ ni ọ̀nà ṣe máa rí ààyè ti ìjọba àpapọ̀ rẹ̀ ọlọ́pàá ìjọba àpapọ̀ ààyè ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ kódà ti ìjọba àbílẹ̀ ààyè ẹ̀ rẹ̀ kan sọ bẹ́ẹ̀ yẹn kó kálukú gbogbo ẹ̀ kúnná ṣùgbọ́n ṣáàrẹ́ gbé ìgbésẹ̀ yẹn ààrẹ ò gbé ìgbésẹ̀ yẹn ọ̀rọ̀ tí ó kàn wá rárá làárẹ̀ ń dá sí iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe kínní kan mo yẹ sọ̀rọ̀ kan ní ti fẹ́ẹ́ fẹ́ẹ́ tá a ṣe láàárọ̀ nígbà tí ààrẹ fẹ́ yáwó bó tilẹ̀ jẹ́ wípé cbn central bank báńkì àgbà ilé wa ló máa gba owó yẹn wọ́n ní iṣẹ́ ribiribi láti ṣe lóto owó yẹn bá dé ààrẹ ò kọ̀wé sí cbn ààrẹ kọ̀wé sí national assembly ni ṣé bá ẹ ti kára dánú kúlù yìí bí ààrẹ làwọn fẹ́ yáwó kan lókè táwọn kọ̀wé sí national assembly àpábí òbúwọ́lù ọ̀rọ̀ mi ò yé ààrẹ ò rí wé yẹn kọ iléeṣẹ́ ọlọ́pàá ààrẹ ń kọ̀wé sí nígbà tí ààrẹ fẹ́ yí orin oríkì orílẹ̀-èdè nàìjíríà padà national anthem ààrẹ ò kọ̀wé sí national orientation agency o wọ́n kọ̀wé sí national assembly ni ẹ bá ń yí kíní padà ààrẹ mọ̀ nǹkan tí ààrẹ fẹ́ ṣe ọ̀rọ̀ mi ò yé ààrẹ mọ̀ bí nǹkan táwọn fẹ́ ṣe yẹn kì í ṣe nǹkan táwọn nàìjíríà fẹ́ làárẹ̀ ṣe bẹ̀ṣẹ̀ ní kò búùtù sẹ́sẹ̀ bí abẹ́bọ́ọ̀lù ààrẹ ń gègé sọ́tún ààrẹ ń gègé sósì nínú ìwòye tèmi gẹ́gẹ́ bí ẹnìkan o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kì í ṣe nǹkan tó bá ààrẹ lára mọ̀ ní àkókò yìí.
0: ṣé ẹ wá sọ wípé agbọ̀ntàn kọ́kọ́ kọ̀wé síhun pé kí
1: ibẹ̀ bọ́ ni ọ̀rọ̀ gbà ààrẹ kan gbé bángógó ni ààrẹ ò fẹ́ kárí tòun mú póhun ọ̀sìn kankan ló ṣe kọ́ sọ́nà tí ó lè já síbi kankan.
0: ẹ jẹ́ àtẹ̀wájú àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ni ẹ̀ ń gbọ́ nìkan ni world radio 89.3 fm mo wà nínú ìwé ìròyìn vangard wọn ní àwọn àtúntò ààrẹ bọ́lá tinubu ló ti yọ orílẹ̀-èdè nàìjíríà nínú wàhálà iléeṣẹ́ ààrẹ ló sọ eléyìí bóyá wọn ó ṣe ṣe káwọn máa rí n tí àwo ò rí.
1: bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí wọ́n rí nǹkan tí àwa ò rí ìpínlẹ̀ ìdàgbàsókè
0: ìbéyà ọdún iléyàṣẹ lọta ni àwọn èèyàn rẹran.
1: ẹ sọ pé ẹ lọ síbi tó ti ń ta ẹran ẹrù mi yọ ọ̀la lọ́dún ni ẹran ara àná tí mo wọ gbòòrò lọ àwọn gbòòrò ibi tó ti ń ta ẹran ìsọ ẹran ẹran pọ̀ bẹ́ẹ̀ bá bì ẹrù mi yọ ọ̀la lọ́dún.
0: àwọn èèyàn rẹran ni.
1: ṣe ẹ sọ pé ẹran èmi ò lò rà tẹ bá ra ẹran tán kerosene tẹ máa fi bì 2000 naira per litre.
0: kerosene tá a rà london naira
1: ń gbé o 50 naira láyé jonathan tí jonathan fi lọ 50 naira mo rántí dáadáa 2000 naira
0: gáàsì
1: tẹ fi máa ṣe ẹran 2000 package mọra kerosene mọra gáàsì mọ nǹkan tí mo sọ gáàsì 2000 package kerosene 2000 per litre ẹlẹ́ ká fọ́rọ̀ bu ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ kájẹ́ kó yé wa dáadáa. Kí ààrẹ tó wà ní orí oyè yìí tó bọ́ sórí oyè ìpínlẹ̀ márùn-ún ni ètò ààbò ti dúró re ní orílẹ̀-èdè nàìjíríà borno yobe kódà tí yobe yẹn gan fẹ́ẹ̀ dàbí alára borno dáadáa nìkan ti yan lẹ́yìn borno nǹkan yan ní katsina nǹkan yan ní sokoto àti zamfara kò ju márùn-ún yẹn lọ lórí ọ̀rọ̀ ètò ààbò mo fẹ́ sọ yìí o kákọ́ ọmọ pẹ̀lú ètò ààbò nílẹ̀ tó mọ́lé ní iye báyìí rògbòdìyàn ti wọ gombe ó ti wọ bauchi ó ti wọ kano jigawa ọ̀rọ̀ mi ò yé ó ti wọ naija ó ti wọ kebbi ó ti wọ kogi ó ti wọ kwara ó ti wọ ọyọ ó ti wọ ọ̀sán kódà àwọn ará ogun gan àwọn gan mọ̀kàn tó ń ṣe àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ mi ò yé gbogbo nàìjíríà ti di nǹkan tó fẹ́ dà lórí ọ̀rọ̀ ètò ààbò iléeṣẹ́ ológun ló fẹnu ara wọn sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé kò sí àní-àní bẹ́ẹ̀ boko haram ti wọ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀wọ̀n boko haram lórúkọ tó ń jẹ́ gangan àdàpè ní boko haram yẹn jas jamatoro kìnnìkan orúkọ yẹn gùn lọ rẹ́rẹ́rẹ́ mo mọ̀ ṣùgbọ́n mi fẹ́ sọ ó dẹ̀ ti mi fẹ́ sọ jas ní àkórí àwọn nǹkan táwọn kìnnìyàn dúró fún.
0: kí ni ìdí tá a fi fẹ́ sọ.
1: wà lọ mi. iléeṣẹ́ ológun fẹnu ara wọn sọ fún wa wípé kìnnìyàn ti wà nípìnlẹ̀ ọ̀yọ́ nda ti joba e ma de be ko si nkan to njo boko haram ni pele oyo ko si nkan to njo boko haram ni kwara ko si nkan to njo boko haram ni naija ko si nkogi ko si ni to ba ti e wa nkogi oni se kan to nse nkogi ndo ayen ti mi mo mo mo se nkogi lo to won seto idanileko fa awon eyan won be ninu gbo kogi ṣugbọn won se ibesumo mi ninu kogi mi won kan se da training na se nbe na ṣugbọn ni sin yi bayi
0: awon na lo mo eyin
1: ah tan boreke keke pelu lori eto abu ta se nso lo tele tele ta fe rin si bi to wu ni le yoruba ko ni lo ke se ma gori oke ojo meje ke to ni be fe gun le rin aju ṣugbọn ni sin yi bayi bi oro ga mi kan ayi gba kan wa ni pe oririn aju abi oni se kon ge jaba oko laye sin yi bayi ko tese to ranti jaba oko oni ko so ara bi na so bayi ṣerbe nkan ti yan lẹ́yìn ẹ̀ka bọ́ sórí ọ̀rọ̀ ajé kí ìjọba ẹ̀ tó débẹ̀ à ń ra epo onímọ̀ dà ní ti 7 naira per litre jala kan wọ́n ti 7 naira nílẹ̀ tó mọ́ láàárọ̀ yìí báyìí ó kéré jù tẹ́ máa rí 1320 ni 1350 lọ mọ́ ń ta ẹjọ́ ṣé wọ́n ṣe wá dáadáa ni àbí wọ́n ṣe wá ń bi lórí pàṣípàrọ̀ owó ilẹ̀ òkèrè ní ọwọ́ CBN nígbà tí ìjọba yìí máa dé 471 naira ní dọ́là láàárọ̀ aláàárọ̀ yìí báyìí 1375 ní àtọ̀dọ̀ CBN ẹ̀dùn ọ̀gbọ̀n tí mo sọ 471 sí 1375 ẹ̀rẹ́ kò mú yẹ́sì rárá fún àwọn tó wà ní bandé lórí iná 68 naira ní iná ní ìsìn yìí báyìí 225 naira ní iná fún kerosene kíjọba tó dé kerosene bíi 700 náà nílẹ̀ tó mọ́ láàárọ̀ báyìí 2000 ẹgbẹ̀rún méjì ní jala kan ẹjọ́ tábà láwọn rí dáa pé àwọn yọ nàìjíríà nínú ọ̀fìn tí nàìjíríà ò bá já sí ẹjọ́ ṣé nàìjíríà tí nàìjíríà bá wà nínú ewu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdùn àbí nàìjíríà wà nínú ewu mi ní sọ fún pé ìgbà tíjọba ẹ̀ ti pè nǹkan rọrùn nàìjíríà yìí rọrùn a wà nínú ewu lóòótọ́ gbà yẹn ṣùgbọ́n ní ìsinyìí àsìn ní ewu mọ́ ohun nínú kò tó ayé la wà báyìí.
0: Kò tó bá wo kò tí ì tọ̀.
1: Ẹni sùúrù ìmọ̀ sọ̀rọ̀ lálẹ́ kan sanni ló ń sọ̀rọ̀ inú kò tó ayé nàìjíríà wà báyìí. Ẹ ká ṣí ẹni sùúrù iléeṣẹ́ ìjọba sọ fún wa wípé kí a lè mọ̀ wípé kan tí NBS bá sọ ṣé ń gbọ́ mi kéèyàn gbọ́ bí aláìgbọ́ ni wọ́n ní tí a bá fẹ́ jẹun lé ní báyìí pé 15 ẹ máa jẹun ní bukka tẹ́bí lẹ́mọ̀ pé tí a bá fẹ́ jẹun bẹ́ẹ̀yàn fẹ́ jẹun síkùn ara ẹ̀ 15 ò ṣe ogúfe lásọ́bà ló ti lé ẹgbẹ̀rún méjì.
0: Èyàn lọ jẹ̀wọ̀ àti bú gan ni.
1: Ṣé ǹdọ̀ ọjọ́ ìròyìn ní kọ̀ọ̀ṣọ́ kọ̀ọ̀kan yìí ṣé wàá jẹun lójoojúmọ́ bí mo ṣe ń sọ wọ́n ní pé tí a fẹ́ jẹun àjẹgbádùn ní Nàìjíríà 15 ni àbí 15 yẹn oúnjẹ mẹ́ta ó di 4500 lójúmọ́ tẹ́ bá jẹ́ yẹn lọ́jọ́ mẹ́wàá 45000 tẹ́ bá jẹ́ ní ogúnjọ́ 90000 ẹni sùúrù tẹ́ bá jẹ́ ní ọgbọ̀n ọjọ́ 135000 ìlólówó oṣù yín 70000 oṣù tó kéré jù nàìjíríà ìyẹn ni pé ó ti ń lọ sí oko owó oṣù méjì láti jẹun nìkan kò tí ẹni sùúrù káti ẹgbà pé kò lọmọ kò ní bàbá kò lẹni tó ń tọjú kò lẹni tó ń tọjú ẹ ó ń forí ara ẹ nìkan ni ó máa nílò bí owó oṣù méjì kó tó lè jẹun lóṣù kan kò tí ì ra ọṣẹ ìfọyín o
0: yóò fi yọ fọyín
1: kó iyọ yẹn alẹjí lọjọ ni
0: iyọ àti omi tó lọwọrọ yóò fi yọ yín
1: omi tó lọwọrọ yẹn ṣé gáàsì ló fẹ́ fi ṣe kó lọ ni àbí kerosene àbí náà gí tóun gan ti dowó
0: bí ọba lóyún bóyá kan jáde ewúro
1: igi ewúro yẹn kó lọ fún lé kó ẹ ká jáde yín wọn lẹyìn ẹsẹ rí kò tí ì rọṣẹ ìwẹ o kò tí ì ra pátá sídi ara ẹ o kò wà wọ tẹlẹ o kò ra bàtà o kò tí ì wọkọ lọ síbi tó ti máa jẹun o seru kan ti dawo bayi afrika tuntun eh adura kan be ki nigeria ma baje mi ba won sadura yen to nigeria ti baje ka ba se ma tun nigeria to ni ka ewo awala ti mo se lori onje lasan na won mbs lo so of code awon 1528 mo ge si 15
0: eh
1: tan yo ba gbe ma ro mo sabo si joba nsi don wa lai olohun mo ma nke joba yi gan mi kan ki pa ro ni mi ma nda bo bo won 1528 ni mbs so mo ge si 15 yen ni owo osu meji yen ma fi jeun losu kan
0: eh won reti ke be le yan na o se je ohun e meta lojumo
1: eh
0: iro emi kan wo pe se bi o ti mo ni o
1: ni suru ke wa le mo pe owo odaju la wa nigeria le bodo bayi owo osu are se mbo temi de mo pe owo osu kan na na sugbon ka ti da owo osu na na o le 1 million losu kan ara mi oye
0: agboye
1: are ofowo roko o bo se de won roko funra a sha ri cadillac ta re nlo nsin be s class mi gari lo awon ti ra cadillac funra won ko da won gbe 1.5 billion wonu budget nigeria pa fe fe ra moto fun yawo won are o sanwo le ko sanwo na ko sanwo mi ko sanwo epo ko sanwo driver to n wa sibe leyin bo n gba 1 million lososu won tun si gbewo wonu budget pe nkan ti are ma ma jere lodun ni odun to lo bi 485 million ni lodun bi mi e to ba di mo paro ko yewu e to ni mo paro ko yewu
0: abe si n daruko awon owo won ara awon eyan mo
1: bo o ye ko bu tori ko ye ko sinbe ko ye ko sinbe ni orile ede america te ba lo ki are won olohun mo bi are layo lapo are be kan fi dana fun yin ṣugbọn ni nigeria ati oro ogbe sinu budget awon to wa lowo gangan ada won sinu ilayi lo
0: ti ofin wa lo faye gba
1: iwe ofin wa faye gba ko si bi to wa ninu constitution nigeria remuneration lo so pe fun ipo are o owo osu ma wa fun oro mi oye ko wa so wi pe ninu owo nigeria won ti ma ra ita yin fun are ko si be nuwo na yan fi ma ra ose ta re fi ma be na fi ma ra onje ta re ma je onje ta re ma je onje ti yawo re ma je ko yin o sinu question nigeria mo se ma nso constitution wa o pe o sugbon ko lu gbe wa david ti ya wa yi wo bi awon biliki awon loselu awon adari wa lo gbe wa david ta wa yi mo ti sorry ni kuli ma to so ko to lo n bu sinu nigeria ke ti bo to bu to ro sinu nigeria o to wa je ni lopo merin sugbon awon ara bi to ba nbe ni o je ko to wa ra ibi ti wa le nigeria wa ni
0: e ja tesi waju ka moye ta na iye ti o ku inu we royin business day na ni mo wa gbeyawo royin agbon magbe ni lo lowo ni kan ni wells radio 89.3 fm kan ni konga agbon magbe to kale si opopona laafin abe ni lori ole ese ni Ibadan business day ni mo ti lele won ni orile ede nigeria lana 3.1 trillion naira lori ise akanse ninu 11.9 trillion naira ti aya laarin osu mesan akoko odun 2025
1: mo fa je kikini iya awon eyan daada mo fe ki awon ara le kan tele mi daada lori oro yi yato si owo ta pa lori tax oro mi oye
0: oboye
1: yàtọ̀ sí owó tá a pa lórí epo yàtọ̀ sí owó tá a pa lórí afẹ́fẹ́ gáàsì tí nàìjíríà ní ní yanturu yàtọ̀ sí owó tí customs gbé wọlé yàtọ̀ sí owó tí port authority gbé wọlé yàtọ̀ sí owó tí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tó ń gbé wọlé ṣe ń bọ́ mi ọ́n àyà owó tẹ̀ sọ yẹn tó lọ síbi 12 trillion yẹn ni osu mesan akoko odun 2025 oro mi oye
0: agboye
1: sugbon 3 point kini kan ni won na lori ise akanse
0: oku elo
1: aya bi owo to lo si 12 trillion aya 3 point kini kan 8 point kini kan wa le
0: a nilo ati yawo mo lodun
1: ni eni soro ninu woye temi ko ti e ka yawo rara pelu nkan ta npa ko ye ka yawo rara won ti wa yawo ni nkan te bi se nso ni yen wi pe Nigeria to wa ni ipo to wa yi lowo lowo bayi ki se asise nkan ti awon kan didi da si Nigeria lorun ni o mo fe fayo ni oro to wa le yi alakoko ko ye ka yawo elen keji awa yawo yen aya owo to lo se bi 12 trillion ela na ye to le die ni 3 trillion lori ise akanse alakoko ile ise akanse wo le se ma so ise akanse ti won se fun yin won la won se ise akanse eko si kalaba ona ti ko ye ki won se rara tori lati jo tara ti daye ni ona ti wa lati eko si kalaba won pe ni east west road ona ye ti diagram ti le ni bayi oro mi oye to tun ayan ran na sese gbedide o je pe ona meji le gbe ara won bo nbe bo gbe ko si to san na meji ile ise ti e gbe ise akanse yen fun o je ile ise ore timotimo are oruko ile ise yen nje Hi-Tech Construction Company
0: mo polowo fun won bayi
1: mi polowo fun won fe ko ye awon eyan ni ile ise awon bi mi se wayi ki fe ko le adiye mi le gbe fun won ma ashala e fun yin titi to gba aye fele koja nibadan bi ile ise yen lo se ti ijoba ti mo gbe fun ko merara titi en bere se ni san awon labada ran ti nkan ti mo so yi titi san bi omi ni e gbo kan ti mo so agbara o gba be yen koja o titi den san danu fun o wo fun ara re lori titi
0: boya sanwo dada
1: o sanwo dada ira o sanwo dada ni bi mo se nso lo ile ise yen en to ni giuba chaguri lo nje ore are fenu are so bi ijile pampam ri ko se to le ran ni wa owo ti o ye ke ya e lo ya to ba nsoro titi Nigeria ma awon ile ise meji meta to ba waju ninu woye temi Hi-Tech 100 ninu ise to nse titi Nigeria e wa lo gbe fun ile ise opolopo awon titi ise bi dolde ni ele ni iba won ti buwolu ni fek national assembly buwolu are wa yawo on ko fun owo re loruko Hi-Tech eko si kalaba awon lo se eko si badagri ibadagri si sokoto awon lo se ona de wa lati eko se ngbo mi o to de ilela tetele ona yo yi ogbomoso ilorin jebamo to fi jade son si sokoto ona yen abala meji to wa nle lo lo bayi se ngbo mi won se kan pa e o won tu wa lo gbe mi didi bi Lagos Calabar na ni to ona wa nle lo lo wa to di dagare mi ti yen ti dagare mi ti won wa gbe to ton didi le gbe to be Hi-Tech yen na e wa njawo
0: e ko ti kan si wa nle
1: tele ti kan wa nle te gbe bukata e se mo to be fe se nkan to ma pe eyan ati padi yin e wa ko Nigeria sun ni la yi lo bi mo se nso lo ko ye ka ya owo yen sugbon aya bi 12 trillion won la won 3.1 ejo 8.9 ori e nko bile ko si ebi to ro ba gangan ni yen Nigeria lo owo yen ra oro mi oye ito wa le ra lona ti oye yan e tu lo yawo ito ti ti lo ya na e tu lo so bi ta tu na si re capital project te se bi mi se man so se ri owo te kakale 3.1 trillion yen Olorun mo pe o to pari eko si kalaba tutun. O to pari eko sosoko tutun mejeji. Emi ni mo so be fun yin. E to ba fe ka laye un ko pe laro ko ni mo paro fun asalaye fun. Eko si sokoto. Oro mi oye. Iyan ti erorun ti e. Tori omi be opo. Leyin River Niger ile ro mi repete mo. Oro mi oye.
0: Agboye.
1: Mo ti salaye rinu kulu yi. 1,000 kilometers ni ibuso yen gberun kan ni titi to ma je abala marun ni apa otun oro mi oye abala marun ni apa osi iru titi ti won se won pe kini nylon ta bi gigiba lo se ma ndan abala marun la pa otun abala marun la pa osi o ko ra le die won million dollars ni oro mi oye $1 million te ma ri ni $1 billion 1,000 kilometers yere ge niyan itume be ni pe pelu 1 billion dollars se nbo e ti pari eko si sokoto ni toton nile to mola re te ba si yen si naira iyen je bi 1.375 trillion yen bi trillion ko ati 375 billion oro mi oye
0: ngoye
1: itoku te ba da sori ti eko si kalaba a pari ayo change ṣugbọn ma ṣe yawo to lori awọn lori tan ya nikan ni 3.3 tan da sori ti meji yan isinaji ati gbe latapo ara e to da si won lori oseesi trillion ti joba ti yanda si titi meji de re baye ninu we ti mo po iloju kan ni te ko si kalaba won ti fe pa ti ta bala iko leyin to ti owo to le ti wo ti lagos kalaba o le $5 billion mo le si fun won ton ba ka joko ti ka ma si ati yiya ati ti ni joba yanda taratara ni nkan osu kokan la odun to lo na lo ya bi $1.2 billion o to fun iko kalaba ni te ti da billion trillion lori oro ti mo nse alaye ti mo nse o ti yi awon nigeria pe kisi pe nigeria o lowo bowo yen se rin ni oye yan eja kuro nbe
0: eja te waju oro owo ina ni o po n waju mi ketiketi lo ni inu we iroyin naira metrics o ni owo ti joba apapo na ni idakedo 2025 lo wale pelu ida 41.57%
1: she be nkan kan la so owo ti ijoba pa 2025 oju ti pa 2024 lo oro mi oye ṣugbọn ati eko kalaba tan se nina kuna ninu woye temi o ati sokoto badagre tan se nse kuse tan nana kuna ninu woye ti temi alara o se n gbo mi o sibe owo to ye ki ijoba na tan se to pa won ma na to de so fe no fe no ara so fun wa pe owo ta won pa lodun yen o oju ta won reti lo sibe iye ti won na jade o tu ja wale jojo ibolowo ya si on a dit la valeur.

0: ṣùgbọ́n bọ̀dá àlékò ṣe ń tà níye tó ń tà nígbà tó ń tà nígbà tó yẹpọ̀ rọ̀bí ń lọ fún $107 tó lọ fún $106 tó lọ fún $105.
1: Èló lẹ NNPC ń ta tiwọn.
0: Tí owó tí NNPC náà ti ń já wálẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wá wo nǹkan kí NNPC bá ṣe mọ báyìí NNPC ṣe rí ṣe ń gbọ́ mi kọ́ máa ta ìbò níye tó dín owó sí ti bọ̀dá wa ṣe mí kan ti ṣẹlẹ̀ nìyẹn.
1: Mr. Lálékan san ni ẹ ṣe jẹ́ àfojú ìwò. Èmi wò pé ẹni Dangote pé ó ti ń gbé NNPC lọ ilé ẹjọ́.
0: Bẹ́ẹ̀ni bí wọ́n kì í ṣe NNPC ló bẹ̀rẹ̀ sí ilé ẹjọ́ àwọn tó bẹ̀rẹ̀ sí ilé ẹjọ́ pọ̀ NMDPRA.
1: Pé wọ́n fáwọn èèyàn láǹfààní
0: license. Láti lè gbépo wọlé láti òkè ìta. Bí mi dẹ̀ ṣe máa ń sọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú nǹkan tó ó ṣe pàtàkì ká ní epo ẹbùfọ̀pọ̀ ṣùgbọ́n iye tá à ń ra epo yẹn gangan ló ṣe pàtàkì ju sí èmi. Nínú nǹkan máa mo kàn fi lè ṣàlàyé ni o nínú nǹkan máa gbé wọlé ká máa rà ní ₦100 àti ká máa fọ̀ lábẹ́lé ká máa rà ₦2000 ẹjọ́ wo lẹ́yìn máa mú.
1: Ó lọ ₦100 làwọn
0: èèyàn rà o. So fún èmi èyí tó bá dínwó lè mi bá lọ mi ò lè rí báyìí kan ní pé eléyìí epo Dangote ló ń ta wọn tàti wọn ní ₦1350 eléyìí epo tí wọ́n gbé láti Belgium ni wọ́n ń ta ní
1: ₦900. Ó ṣe ìpèsè kan náà ni ó ṣe.
0: Kí wá ni mo fẹ́ ya ti Dangote kò pọ̀ sí ibi mi ò lè ṣe. Lẹ́nu bá fẹ́ ṣe mo.
1: Ṣé n tí Dangote ń fẹ́ ṣé Monopoly lọ fẹ́
0: ni? Kò jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tó ń wá sọ ni wípé ó wà nínú ìwé kan nínú òfin kan pé tí refinery bá ti wà Nàìjíríà kò yẹ kán máa gbogbo wọlé mọ́. Ṣé ìwọ ń ta níye tó yẹ kó máa tà? Ṣé ìwọ ń ta níye tó yẹ kó máa tà? Ìbéèrè yẹn nìyẹn. Tó o bá ti ewé lè bá ìtẹ́gbéwà ìdíjù ló bá wa mo ti lẹ pẹtrú mọ ẹni tó bá ní mò ń parọ́ làárọ̀ yìí kó bu iye tí wọ́n ń ta epo rọ̀bì ní ọjà àgbáyé tó bá tí wá ní pé kíníkan ṣe kíníkan nìkan kan wú bẹ̀rẹ̀ Dangote dá padà sí ₦1,200 láti ilé iṣẹ́ tiẹ̀ ọ̀rọ̀ mi ò yé ọjọ́ tó dá padà sí ₦1,200 ìwé tẹ̀tẹ̀rẹ̀ ₦1,275 ni tó tó gbé sí ₦1,200 yẹn kan wò pé lo ni epo jẹ́ ní ọjà àgbáyé. Kan tó pè kan tó bá bẹ̀rẹ̀ sí ní.
1: Ó dàbí kó yé gangan ni ò yá àwọn èèyàn wa.
0: Kò yí ò yá àwọn èèyàn wa. Àwọn èèyàn wa gidi ṣáà ni kinní kan ṣe kinní kan.
1: Torí gbàlọ́ mi ò bá sọ ẹ wo ó ń ṣòwò tiẹ̀ ni o. Owó tiẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tó gbé. Olóṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà o.
0: Ṣé o fẹ́ ọ̀rọ̀ ní ti ẹ̀dùn fọ́rọ̀ tẹ sọ yìí. Refinery dà lábẹ́lẹ̀ o ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n refinery wà lábẹ́lẹ̀ ṣe ń gbọ́ mi. Kò túmọ̀ sí pé kò epo wálẹ̀. Kò dẹ̀ túmọ̀ sí pé kí scarcity má wà. Àwọn bàbá wa ẹ farabalẹ̀ kẹ bọ́ mi láàárọ̀ yìí. Àwọn tó ti lọ́jọ́ lórí díẹ̀ kọ́ńdọ̀ kan tí mo fẹ́ sọ at least bí 40 sókè ó yẹ kó yẹ wọn dáadáa. Nígbà yìí Abacha kódà yìí Abangida gbogbo ẹbú fọpọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin ló ń ṣiṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn kan ní mẹ́ta àwọn kan ní mẹ́rin pẹ̀lú gọlọ́hún mẹ́rin ní Nàìjíríà ní ìkàndá wà ní Kaduna ìkàndá wà ní Warri méjì wà ní Port Harcourt inú ọgbà akọ́nà wà o ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ dáná kọ́ wọn ṣùgbọ́n wọn jọ wà pọ̀ ní Port Harcourt. Láyé Àbájá first scarcity ní ìtọ̀sán tó wù ǹjẹ́ kí ló dé olùmọ̀ tó dé pogba alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ǹkejì ni wípé nǹkan tí Nàìjíríà ń produce ńgbà yẹn pẹ̀lú epo pẹ̀lú iye tí wọ́n ń tà ṣe ń gbọ́ mi o àwọn ọmọ Nàìjíríà ń ra epo ṣáṣáṣá ńgbà yẹn ni. Ọ̀rọ̀ mi
1: ò rọrùn fẹ́ orúkọ láti rí epo.
0: Ní ìgbà ayé Jonathan àtàyè Buhari ti scarcity wà nǹkan tó fà á ńgbà yẹn ni wípé owó yẹn rọrùn ìjọba ń gbọ́ bùkátà ẹ̀. Ọ̀rọ̀ mi ò yé kódà èyí tó pọ̀ jù mẹ́rin ìjọba ló ń gbọ́ bùkátà àwákan san díẹ̀ ń bá yẹn ni bàlẹ̀ máa gbọ́ philip
1: ẹ bá ń takún
0: títí kún gbà yẹn. Ọ̀rọ̀ mi ò yé títí bá kún gbà yẹn nǹkan tó ń jẹ́ kí títí kún yẹn epo ni ilé epo náà kan ṣùgbọ́n ní ìsinyìí títí fírò kì í ṣe pé kò sí ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn ọkọ̀ wà ṣùgbọ́n owó àti ra epo sínú ọkọ̀ yẹn ti wá dẹjọ́ ní títí ṣe fúyẹ́ títí bá fírò dandan ni kí ilé epo fírò òun ló fà á tí òfin ṣe scarcity mọ́. Pẹ̀lú bí ẹ̀rọ tó ṣe ń ṣe epo lé ní Nàìjíríà yìí tíjọba pọ̀ tó fẹ́ jámi rán lórí ọ̀rọ̀ yìí kan jẹ́ epo sí ₦150.
1: gbogbo awon ti o tan lori o ti o si na yi
0: ani se ki ijoba papo kan gi owo petrol ati owo diesel meji ni moto nlo moto a moto kan lo diesel kan petrol kan gi meji si 150 naira leni yi kan wa o be dangote ale gbabu kata kan to wa nle boya ipo to n fo lojojumo boya ni igba kan nigeria nlo 70 over 70 million liters to n gbe ni le 100 million liters
1: o wa ta wa nko
0: a te fi wa ko se 30
1: ah no
0: e so pe
1: 30 bo awon eyan orepo ni
0: nile tiyin
1: ah iro
0: eni suru nile tiyin se gbogbo oko to wa bele n be jade eni suru ke wa ko meji bo ni nile tiyin gaga ta gbogbo tiyin se bi a se tan generator n gba yen le se tan sin oya dan
1: awon eyan ti e tan
0: ati jo eni suru ajaro yen le bi mi lejo mi na wa tare ejo sin we oko to wa nu gba yin se gbogbo ele nlo alakoko elenkeji ni be se gbogbo generator tiyin o ati tawa la alaba gbogbo yin la gbogbo yin se gbogbo na tan ba yes alaye
1: awon eyan le
0: e salaye
1: o o si ni la no buyo si
0: e so e so be da pe yan be la e salaye fa awon nigeria nkan to fa ni yen to fi jobe yin pe dangote n wuge o wa fi yen gbe wa mora pe ke ya ka ge ti ta temi de mo pe pelu iwa e o so ba ge ti ta yen kan se wa nigeria ni
1: lori oro ni a ntaja a nraja monopoly o le sise fun wa lorilede nigeria
0: mi o se fara mo nkan buruku
1: lo beyan kan ba je nikan soso ni ntakara ladugbo yin awon lera
0: o dodan ni e ka to kuro lori oro yi ijoba obo ti wa o ijoba obo ti wa ile ise meji nse nkan kan kan te be mi o fara mo dangote fun ara nu wo ti mi emi o ro bo re ti mi ni iye kan kan na ti jade nsin bayi Rabiu Samad yen no je bua oro mi oye mi o fara mo meji
1: e fẹran won abẹ e fẹran ise won
0: ise won lo nja won te ba gboro lo na meji bayi ah ku dada o da to joba to ba nta yi a meji fe ni bu joba ri ki joba yen se n do mi ko je lo ti si kristi ni mi e bo fe ni bu joba ri e ma ma do Abdul Samad Rabiu o soro kan na se to lo o wa ni oro yin e ma me kan oni wi pe nkan ti da Nigeria yi dadi mo fẹ mú ilé mọ simenti ni o mo rà pé ìjọba ń ṣe wa lórí ọ̀rọ̀ simenti ìjọba dẹ̀ mọ̀ mọ̀ ṣe wa ni káwọn arábí wa lè máa kọrin kí ìjọba pé ìjọba ń ṣe dáadáa tí ìjọba dẹ̀ mọ̀ pé ìjọba ò ṣe dáadáa àti èmi mọ̀ pé ìjọba ò ṣe dáadáa tẹ̀yìn ba lẹ́ẹ̀mọ̀ kò sí wàhálà. Ó sọ̀rọ̀ kan ó ní owó tí iléeṣẹ́ òun pa lórí simenti tẹ bá gbé sí ẹgbẹ́ ó ń ṣàlàyé bí ètò 2025 ṣe lọ fún iléeṣẹ́ òun ni iléeṣẹ́ simenti yẹn. O ni te ba gbe se gbe 2024 oni owo ta won pa se n gbo mi o lo sumo 400% profit after tax 381% lo fi gbera
1: ni ni odun to lo
0: 2025 oni profit won ko to fi ju 2024 lo 381% lo gbe after tax en ba so en America la san kokora sun lese
1: ya lo de professor iye ti bo ti ri
0: ki lo sele ba le ise te fi fo lati 100% lo si 400%
1: gbọmọ pọn
0: o ye wa sisira won lo cementing 24 in 2025 inu wo ye temi o cementing lo fun bi 6000 2024 2025 10,000 ni ba yi 13,000 ni oro mi oye ba wo ni profit o se wa ni lo si 400% ti le ise ijoba kan wa to nje FCPCC abi kan la won je mi te fe mo ro kan won ise won ni be kan ma da bo ba omo ru lati owo awon je guru je ra to pese nkan oro mi oye FCPCC o gbo sọ̀rọ̀ yẹn lamẹ́ríkà náà wọ́n ní consumer protection agency tó bá sọ pé 400% lọ́dún kan ọdún tó lọ òjò gbèsè o o wa ti wa gbe fo pelu 400% e wa gbe se be price tan ta cement se ti wa yi yin be yen pe ara ta ko lo nse wa lori oro cement ati owo to won tan kala bele ijoba ni o se se daada ta ara bi fi n janfani kini yen so ta le wa di so pe ah leyin jesus christ te ma na bi ara e tun ni ke mu o nse daada po fa omo nigeria fcc si won ti gi won leti lo ninu woye temi wallahi oro 400% e ko juye o juye ko juwa fcpcc lo o ye ko kan fcpc ba lo se se nje ba mo nkan en tan so yi ki ijoba e to de ona ejin na to lowo ju ni agbalaye sugbon ni sin yi iwaju tara tara lo wa tan ba de ma so fun yin won la won fi lowo cement ru bi ba won se ra la won se nta ṣùgbọ́n owó tí ọgbẹ́ ni yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi bóyá $4-5 billion lónìí nílẹ̀ tó mọ́lé níbẹ̀ $19 billion lọ́wọ́lọ́wẹ́ ẹ̀dẹ́ àká sọ̀rọ̀ $19 billion lọ́wọ́lọ́wẹ́ ó yẹ kọ́kọ́ pé gan ọgbẹ́ ni $19 billion ó yẹ wá ṣàlàyé bó ṣe ni wọn ni àdéhùn ọkọ lóní o ìwọ lóní o ṣùgbọ́n ọkọ̀ òwùjọba láti mọ bó ṣe e mo se pade owo yi $19 billion si salele kokan e ma bi orisirisi sey bi mi se ba nso ta ba nse nigeria bo se kan ma se lugidi mi o ti ri eni kankan ninu rubu won to worth $1 billion
1: won ma tin sowo tipe
0: ba won se nsowo se kan ma daru kan won le kankan kan eni suru ma ma salaye ba won se nsowo gangan gangan ninu awon nigeria ni $4 billion le ni bayi ni dollar value se n gbo mi ìkanu wọn ìwọ nìkan ni kò gbé ráìsì wọlé fún bí ó lé lógún ọdún òun nìkan ló ń dá gbé ráìsì wọ nàìjíríà ìkanu wọn òun nìkan ló ń dá gbé dízù wọ nàìjíríà fún bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ìkanu wọn ṣe ń gbọ́ mi oríṣiríṣi wíwà gbé wọlé má san import duty ọ̀rọ̀ mi ò yé ninu mẹrẹrin yen ikan pere ni mo le so wipe mi lo mo o to kan ma so wa lohun mo se nbo mi ṣugbọn weaver thunder phone nikan mi o ka mo lowo bi iwo nikan ni ko ma da se kini mi ka mo yen lowo mi ni daru pe ṣugbọn yen nikan le so bi mi ka awon to ku bi wole ma so weaver to ba la paro kan so ra ja a so fun
1: e seun agbeyawo iroyin agbon wa gbe ni te waju
0: ka to pari oro yi ka ni pa n se ilu ibo ka se ilu ni owo ta won fi n ga yen te pe ni woye temi won kan gbe wo oja won ga won yo wo lapo ba tara tara won ko si won lapo yen ni se nbo mi ka ni ko si ru nkan be yen ni alai ko le si billionaire no ko le si ani en ti o le fi oruko ara e ti o le fi ba iruko oruko ara e kini kan to n da kini kan lenu se nbo mi to ba ni ko ma da gbe mọ̀nbọ̀ kerosene.
1: Ah, yóò do lówó.
0: Lójijì. Ọ̀rọ̀ mi ò yé.
1: Kódà kó ṣe gi ìtayín nìkan náà ni wọ́n gbé wọlé.
0: Ẹ tán bá tíjọba bá kà mí nìkan lọ́wọ́ Adọ́gbà. Ìwọ nìkan ṣáà ni kò máa gbé kinní yìí wọlé o. Ẹ̀wọ̀n kinní tán máa ń lẹ̀ mọ́ fóònù lójú yẹn bí kí tán máa lẹ̀ mọ́ fóònù tán pè ní Sringard.
1: Ẹ̀ kọ́ máa bá fọ́.
0: Kọ́ ni pé wọ̀n nìkan ni kò máa gbé kinní wọlé lórí Nàìjíríà. Kọ́ dùn yẹn tó kò lẹ́ ní Adi billionaire.
1: Bá a ṣe pọ̀ tó yìí.
0: 250 million people. Bó ṣe báwọn ará bí ṣe gòkè nìyẹn ìjọba ló ṣí àyè fún wọn ọ̀rọ̀ mi kódà iṣẹ́ bẹ̀rẹ̀ lénìí nígbà táwọn kan ó lé jonathan lórí ńgbà yẹn jonathan ó ti ń ṣe jù fún dangote farabalẹ̀ àwọn bùkọ́tà lúlú ẹ̀ kó o gbọ́ ọ̀rọ̀ mi ò yé ìlú gangan ni ó dìbò fún ẹ̀ ló ń kó gbájúmọ́ ó lóun ti ẹ̀ ṣàtò ó ní bó nínú òye tòun lóun ti ṣàbò fún tó
1: ẹ já lọ polówó ọjà wells radio 89.3 fm náà lẹ ń gbọ́ wa ìkànnì kanga agbọ́mọgbẹ tó kálẹ̀ sí òpópónà láàfin avenue lórí ọ̀lẹ́ ẹsẹ̀ nílùú ìbàdàn gbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ ṣì ń tẹ̀síwájú ṣùgbọ́n ẹ já lọ polówó ọjà náà ń gbà bá padà dé a mọ̀ sójú òpólẹ̀ ẹ ṣeun ní gbogbo tẹ̀ tí ń gbọ́ ìkànnì yìí.

0: Ekaabo padà sí ìkànnì kànga Agbọ́mọgbẹ́ in World Radio 89.3 FM. Àgbéyẹ̀wò ìròyìn Agbọ́mọgbẹ́ ní lọ lọ́wọ́lọ́wọ́. Báyìí a ti ṣí ojú òpó lẹ̀. Àwọn nọ́mbà tẹ́ lè pè sí fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wà lákọ̀ọ́kọ́ nígbà àkọ́kọ́ náà ni 0916893 1000, 0915333 4893, tàbí 0911333 893. Hello.
1: Morning boy.
0: Ekaaro sir, Mr. Gbolahan.
1: Ekaaro sir, Lafade wa.
0: Adupe sir, Eku odun sir.
1: Eku ase kodun.
0: Yes sir.
1: Oloyin so ni.
2: Baba.
1: Laka yin oni diku lagbara lowo Olorun. Laka yin oni obudo diku rara. A ma liku si ni. Ayi temi lo.
2: Ami baba teyin na, teyin na. Tomo tomo.
1: Seri. Awo je pa yi kaye te gigi ni. Se wo pe owo ti yan na ni arin osun pa odun kan sin ni yan le ni na ayo odun marun gba kan. Owo ti yan na laarin osun mefa to bi kan sin yan le ni laarin odun marun gba kan.
2: Bẹẹni.
1: Won yi design gbogbo kini sile fun wa. Se mi se Olorun e ma pe to bo.
0: E seun Mr. Gbolahan, oro ti pe si je. 0916893 1000, 0915333 4893. Hello.
3: Ìyàwó Akojúmọ́.
0: Akojúmọ́ sà.
3: Sáríkà Jímọ̀.
0: Yes sir.
3: Olóyè Sani.
2: Bami.
3: Akojúmọ́ àwọn èèyàn mẹ́kọ́ nlé.
2: Àlàáfíà sàwọn ará mi náà nǹkan sà.
3: Atọ́kùn.
0: Yes sir.
3: Mo mà fẹ́ jìrẹ̀ bẹ̀ kan ni.
0: Ẹ ṣe àwò sà.
3: Lọ́wọ́ aláṣẹ ilé iṣẹ́ àti màmá wa tó dábẹ̀ yẹn sílẹ̀, òṣèlú Bashir náà jẹ mọ́ ọ lọ́wọ́.
0: Àmì.
3: Ọjọ́ tó dàbẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ máa ń láǹfààní ká wà nílé. Ẹ jẹ́ ká wáyè fún bàbá Olóyè Sani láti a máa bá ni fáwọn nǹkan wọ̀nyí wẹ́lẹ́wẹ́lẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ tó yé ti nù tí wọn mọ bó sún yẹ kí ètò àkóso ṣe lo ìrìn àjò tẹ̀ fi jèrè rẹ̀. Ẹgbọ́n yànnà náà tòní. Wọ́n fara balẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti máa kó sí wọn lọ́nu. Wọ́n sọ fún yín pé ẹ̀kọ́ sùúrù, ẹ̀kọ́ sùúrù, ẹ̀kọ́ sùúrù. Nígbà tẹ́ni wa ní sùúrù, nígbà tí a gbọ́ gbogbo tó wú, ara tí náà sì kí ni, ó balẹ̀ wẹ́kù, ẹ dákun. Bàbá eléyìí wọn la nínú láàrin àwùjọ wa láti lè máa là wá lóye. Ọ̀pọ̀lọpọ̀ ti sọnù torí pé wọn ọ̀rẹ́ ni tí ó là wọn lóye irú eléyìí báyìí. Olóyè Sani, ẹ̀mí yóò gùn o.
2: Àmì àtẹ̀yìn náà bá mi.
3: Èmi gùn lásán. Àwọn àrùn yorùbá. Ẹ máa bẹ́ tó bọ̀. Àyìnbá bọ́lá rà láta fẹ́ káró la.
0: Ẹ ṣeun. Hello.
4: Àti Sani.
0: Yes sir, Akojúmọ́ sà.
4: Golden Point.
0: Yes sir.
4: Tó ń bá ìmọ̀lẹ́ ayayọ̀ lọ́pàá Nàìjíríà sọ̀rọ̀, Olóyè Sani.
2: Bàbá o.
4: Lágbára náà, Olóyè Sani.
2: Bami.
4: Ìmọ̀ yóò lè dọ́bà o.
2: Àmì àtẹ̀yìn náà sà.
4: Ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye tó lọ́n kú Súlọ́mọ̀ láìjọ ni tó ń fi ń bá yín ṣiṣẹ́ kò ní fa sán lágbára náà.
2: Àmì àtẹ̀yìn náà sà.
4: Ẹgbọ́n tí dádì yẹn sọ. Ṣèrí pé ó ní ẹ wo bẹ ṣe yí ọ̀nà náà rọ̀ fún wa láwa tó yẹ ayò yẹ òye. Òun lẹ fi ń jẹ́ ìmọ́lẹ̀ ayò ayò ọ̀nà náà Nàìjíríà o.
2: Aláàlọ́ ní orí bẹ́ẹ̀ sà.
4: Ẹ mẹ́nu ba ọ̀rọ̀ epo lẹ́ẹ̀kan sà. Hello.
2: Yes, àgbà yín sà.
4: Ládùúgbò tèmi lọ́wọ́ ìtínábà lọ. Omi ká tó rí bìkan tó ti ń tan jẹrí tọ̀. Bóyá ọmọ ìyàwó kan ní ẹ̀yìn lé mi ṣùgbọ́n láwa tó yẹ pé à ń ṣe kò wo iṣẹ́.
2: Bẹ́ẹ̀ni.
4: Tá à ń ṣiṣẹ́ tá à ń lọ tá ń bọ̀ tí
2: ó ti bó tẹ̀ ń palẹ̀ ń ná.
4: Irọ́ kò ṣẹlẹ̀. Iná náà náà ó lè sọ ní.
2: Bẹ́ẹ̀ni bàbá.
4: Mo ń lọ sí ìwó ròdù ní ijọ́ láti.
2: Yes sir.
4: Mo wo pé ibi tí mo lọ yẹn máa rí pé ó 10 liters for me going to 13,000 francs.
2: Ẹ dìde lọ mú mi ká.
4: Ẹ máa gbọ́ ti má dẹ̀ wọ ọkọ̀ lọ. Iná di o 3,000. Mo kó sínú márúwá dánwò.
2: Ẹ ní kó sínú márúwá kẹ.
4: Olúwa ń gbọ́.
2: Kì í ṣe ẹyin nìkan.
4: Kì í sun yín kò ní rẹ̀ yín.
2: Àmì bàbá mi.
4: Lágbára Ọlọ́run, Ọlọ́run àbá torílẹ̀-èdè.
2: Àmì àmì
4: àmì. Ìgbà Bọ́lá Jílá Dàkálà
2: ẹ̀ṣẹ̀. Ẹ ṣe bàbá.
0: Ẹ ṣe. Hello.
5: Gbogbo.
0: Yes sir.
5: Àbí Bẹ́kẹ̀rẹ̀ Badmus. Fáwọn ọmọ ṣáàbù. Àtẹlẹ́bù.
2: Yes sir.
5: Àkùjúmọ̀ ni. Àṣìkò àṣìkò ọdún. Ẹgbọ́n tí wọ́n.
2: Bàbá
5: Ìmọ̀lẹ̀.
2: Yes sir.
5: Ìjọ òwúrọ̀ tó fẹ́ dẹ́kun wípé ẹ̀fọ́ kan balẹ̀ rẹ̀. Now,
0: Hello.
6: Hello, Ekaro.
0: Ekaro, sir. Oruko yan ti se tin pe wa.
6: Alaji Odumade lo
0: sir. Yes, sir.
6: Ame yo fun.
2: Baba o.
6: Olorun fun ara ba le le de.
2: Amen, sir. Baba mi.
6: Olorun fun ni damu wa koja yi.
2: Amen. Ko ma ti e damu lo ra, sir.
6: Ah, no. Awon to gbe wa le lowo yi. Awon o ni structure kan fun wa ju wa la lo. Sugbon ka be Olorun ko ma damu wa koja yi. E se mo ro. E ti se to po na ro. Baba do baba Bolarin wa won soro kan le nkan.
2: Yes sir.
6: Awon be awon adari ile ise won be. Mo so fe abi ina se ta lo ina emi na eh obirin kan to to mo de ti program. Baba mo ti gbagburu ko baba yin. Awon ni won wa ni program.
2: Baba Basario.
6: Awon ni won program ti baba yin fe soro to bin yan ko ti won lenu to bin yan ko ti won lenu. Mo wa pada ti wole pe e je ka asuko ka so la wa yi. Ijoba yi o won si nkankan. Eh ona nuga. Oni ijoba yi o ti se bebe. O se le patega. Pe tori e ni awon governors ti ko sinu egbe won. To ba se pe a ni anfani lati bi lere ni abani ko toka si nke yo ka bi meji ti ijoba yi to se ti eyan ti ala lori ti yes ile o se yan. To ba to debe. Ewure ta fi semi to common ju eyi to won ju ni 13,000
2: bẹẹni
6: ewure to less ju ni 60,000 ni isoro ni o e to less ju 60,000 ni tele 12,000 13,000 ni o now ni odun te ba wo ile ya ta se gbogbo alakuku je wa nlu
2: bẹẹni
6: Ilo ni a ra ẹran àgbẹ̀ tẹ́sẹ̀ tẹ́lẹ̀. Èto wọ́n ju gbàgbà ẹran ìtóbi ó wọ́n ju ní 120,000.
2: Ìyẹn gan-an á tóbi kọjá àlà.
6: Ó náà mú sọ pé tọ́sí ká ẹran pé téèyàn ó mú wọlé tọ́sí táwọn aládùúgbò wọn sọ ìnáwó ló ṣe ní 120,000. Téèyàn bá mú ẹran 200,000 ní ìsìn. Ọmọ ẹran ni o.
2: Ẹ̀yìnkúlé máa gbà wọlé.
0: Kúrú.
2: Ẹ̀yìnkúlé máa gbà wọlé.
6: Ọmọ ẹran. Fi ẹni kẹgbẹ lórí ẹsẹ mo wá bẹrẹ pé èló lẹra ó ní 200,000 185,000 ọlọ́kadà ló gbé o ọlọ́kadà tó ṣàgbò wọn ṣàgbò èló padà ló jẹ sí 200,000 ẹjọ ẹ bá wa bẹ wọn wọn ṣe nǹkan tí wọn fẹ fún wa ẹ jẹ kí wọn máa lọ ni but problem tí mo sọ mo kọ sí program yìí ni pé wọn ti jẹ kí òṣì wọn ti jẹ kó ra làákàyè àwọn èèyàn because tó ti tó ṣe rí nsìn àtúrò àwọn èèyàn kan tí wọn sáré tẹlé wọn torí àǹkálá àti fìlà. Ti wọ́n ń gbà mo sì fi ìyá jẹ àwa tó kù ká tí à ń bẹ ọlọ́run fúnra wa ẹjọ́ abẹ wọn ìtàn ṣe tó kí wọ́n máa lọ.
0: Ẹ ṣeun Alhaji Odumade ojú òpó ṣìṣílẹ̀ ṣùgbọ́n Mr. Lekan Sani mo fẹ́ jámọ́lẹ̀ inú ìwé ìròyìn Nairametrics wọn ni owó tí ó wọ orílẹ̀-èdè Nàìjíríà ní oṣù kínní ọdún yìí ó jẹ́ 3.37 billion naira báńkì àgbà orílẹ̀-èdè
2: wa 3.37
0: lo sọ bẹẹ
2: ẹ ká mo pè yín náà lẹyìn ká wá bí àwọn ìpàdé akẹ́kọ̀ọ́.
0: Hello.
7: Láti Sanu.
0: Yes sir, ẹ káàárọ̀ sà.
7: Olóòtú ni Mr. Bọ́lájí lẹ́ẹ̀kan sí.
2: Yes sir.
7: Ṣe rí orílẹ̀-èdè wa yìí àkọ́kọ́ là ń gbọ́ ètò yín ọ̀rẹ́ mi kan gánṣẹ́ ti lọ́nà ìdè àárín wọn mú wa yìí. Ó kọ̀ wọ́n kọ̀ ó ti tóbi 2 weeks tó ti dé báyìí. Ó ní kí ló dé tó fa orílẹ̀-èdè ìjọba yìí lọ. Ó ní kí ló tó borílẹ̀-èdè ìjọba yìí. Epo lásán, jẹrítọ̀, mọ́tò láàárín ọ̀sẹ̀ méjì mílíọ̀nù ti lọ. Kí ló jẹlẹ̀ sí lóòlù wa yìí? Ṣé rí wọ́n ti gbé wọ́ọ̀ṣì wa nílùú yìí? Ṣòye yín rí ọdún ìsàn ní.
2: Kò
7: sọ fún ti olóṣèlú ó fi dé ta tí ò ní ráwọn tó máa tẹ̀lé d tori won ti da ise ati osi ninu aye awon elomi wa ankara ti o wo 1000 to yen o jo won loju ati 2000 ti won ke ti pe kon ronu pomo won ogun ola won non ta boro le aye jere ko to sha no wa
0: ami e se omi sabolaji e a mo dawo pe duro ka ni mele
2: yi o ti won ni iseju melo kan alaye yi kenun die o de ma gba koko die o de ma wulo fun gbogbo wa parapata owo te lu wole ni December and January odun yi any $3.37 billion o yen po owo te so yen on lo si bi 5 trillion naira
0: a ba se si naira wa
2: won de ba fi si kini won wa fi pawo Nigeria
0: lo na ho lo fi wa pawo
2: e se gbogbo owo yen ba oro ko ma ti o se pa si bien gan lo so ore bodo ma so to ra mo tetele owo to lo si bi 97% ye nje mo katan le ejo to npe ye ejo fun wa ni bi
0: ejo meta
2: mo folo nbe yin ejo iseju meta lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta a máa pẹ́ wọ́n ní wípé owó yẹn wọ́n gbé wọlé láti fi ra treasury bill láti fi ra bond ọ̀rọ̀ mi yìí láti ti fi ra stock nínú bank ìtumọ̀ ẹgbẹ́ yẹn ni pé sẹ́mọ̀ nílẹ̀ tó mọ́lé ní ibà àwọn báńkì àwọn ìjọba ń ta treasury bill wọ́n dẹ̀ ń ta bond interest rate ton bi lori bi average of 20% ni ko si bo wo yin osu ni po idi ni wi pe ni ilu ton tin bo gan America ni UK bond te ma ri interest rate te ma ri lori bond treasury bill joba holo joko fagiri wo 2%
0: ni
2: sugbon tori pe awon ojobo wa fe fi oro han be ni wi pe nkan ton pe ni reform yan to ye me bo tin mu yes wa won wa gbe interest rate yen soke awon yan ba le wa rodu kan ra ijobo de le kuta ijoba san para nje yin mo mo so la ro yi pelu oro idaniloju to ni agbara ninu 3.37 billion dollars te so yen ije yin mo wi pe iye ti won fi dase sile iyen ile ise gangan ko ju 0.07% here, $30 million mere.
0: Ta fi dale isele
2: si Nigeria. Iyen lo ma wulo fun wa. Iyen lo ma dale ise sile. Oro mi oye. Ti ma le se nga bere se san tax fun joba. Awi ma mu ta jero nbe. Sugbon e ta fi wa lu wa GBT to je pe won fun wa ni 1000. Leyin la fe gbe oye leyin bi osu kan osu meji osu mefa. Wa fi gba $1,200 owo ta fi se kankan tati wa so ile to gobo ile lori
0: tori pe joba
2: tori pe joba fe jere oro wi pe owo ti nwo Nigeria sugbo koko e karada kan to mo so yi bo se ri gele niyan bond at the treasury bill at stock bank na se our bank to declare trillion se mo se se alako owo ile ti ga leyin yen awon kan to wa ra treasury bill won ra bond loruko ara
0: won to ba loke okun won wa nra ja
2: ani banki Nigeria gan to ra
0: ah awon na gbo pe ka na ra nbe
2: be ni ijoba wa san wo gbo ifun won lori kan ti o lire
0: be mi na ba lo bai bai mi ba ra bai ni si ngba 20%
2: be lo gbo olohun
0: ha
2: bi ijoba ti n sasise niyan gbodo to won ko lori subsidy ti won san mo ibi to n da si niyan e ba bere pe ta lo poju na to won ra kini yen gan
0: eh
2: ija bi pe pada
0: lópọ̀ nù wọn ẹ ló.
8: Ok, bọ́dà ló ń sàmì ẹ̀ka.
2: Bọ́dà ló wẹ́ káàrọ̀ sàrọ̀.
8: Ọ̀rẹ́ká di sàrọ̀.
2: Ṣé sàrọ̀.
8: Ṣé kí náà ni sọ́nà nínú àkọlù náà?
0: Ẹ ṣeun sà.
8: Láwùjọ sàn.
2: Bàbá.
8: Àmì wa ń tì.
2: Àmì àtẹ̀yìn náà sàrọ̀.
8: Olóṣèlú ò ní gba àyè lọ́rọ̀ wa.
2: Àmì sàrọ̀.
8: Ẹjọ́ tó lóṣèlú bá pè mí pé kẹ wá máa ṣe journalist ni láti máa gbọ́rọ̀ òun jáde ṣé ẹ lè gbàṣẹ yẹn láì sà.
2: Pẹ̀lú ògùn ọlọ́run ayé òjọ́ sà mo jù yẹn lọ sà.
8: Ẹ jẹ́ máa sọ tọ́tẹ̀ sọ.
2: Mi ì lè ṣe sẹ́ mi ì lè ṣe mo sọ fún sà kí ṣe pé mi ì lè ṣe o ṣùgbọ́n pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a lè jọ ṣiṣẹ́ pọ̀ kò lè work.
8: Ìbéèrè kejì sà.
2: Ẹ sà.
8: Ẹ jọ ṣé olóṣèlú máa ń gba journalist ati awon to mo nipa ise je nse so ma ngba lati ma fi aro fun ara ijo ati won ki ngba
2: oro yen ti dawon are sa ha oro yen ti dawon are sa
8: e ma te so ge so
2: yes sir
0: ha en tin gba 70,000 lowo osu ibi fe rowo ra bondi hello
9: hello
0: yes
9: yeah what's your name
0: e karo sa oruko yin ati te tin pe
9: o mr sulami ni pe lati awotun
0: e seun
9: mi so ni amako aseko odun sa o
2: yes sir
9: god bless you ambassador sami e so le sa ibi oro ti mi se be po ju pe se ri awon eyan wa oni honestly speaking, I want your road to the lower. I would just go with our Sidaga, come up on our. Because the bank wants Sidaga, you want to say, but you come up compete or come up contest. I don't know, only one free contest, I want the Padawa. But you don't do it, you know, the majority of our people are representing that mentee. And also, we put a follow up on you, but in that mentee, there's no land. Ojo dibo wa ti won jade lo dibo so awon ya te so mo ni mu ba won ta so won ba ko ara won ba re si pa lo ni won ti jade dibo ti a ya won lo se ma mo pe awon ti won ni bi bi ko ba na ri le o ba je pe ni bi ko ba je pe bo di to ni ka dibo to je le pe dibo ba ti bo ni awon go o lo so ko gbe ja wa lata ara wa ni e se je ka fun fun awon ojo ba ko ni pe se I said that I know a logic could be capable of doing that. But you find out that the majority of the world is improving. So I back up with the boy, I want to put the latter record in that message. Every good in your own people. So every time they know that you can judge the people. Sabadibu, or also the judge. God bless you, sir. And I was just on the other side of the municipal and the beer to me, not come and the beer.
2: Ah, Missa, I couldn't do.
0: I'm going to go to the next one. Awon boro kini sentin gba 70,000 abi 30,000 e ka ro sa
10: ah me ni so ni e ka ro ma
0: yes sir
10: oloye so
2: baba o
10: e ka ro sa e ra sa oloye ati tile omo ni e ra so loko apata ma
2: yes sir
10: da ku
2: yes sir
10: ade ko odun
2: yes sir
10: a so odun ya ti amo odun
2: ah mi baba
10: e sa o ko fe so nkokon ni aro oloye so ni bole awon informations ni yi ata won ba won se man get e na e so awon o meji kan
2: yes sir
10: bo fo any titi kan wa ti won se ba
2: yes sir
10: won gbe titi e titi ni ti wa awon titi kan ti wa tele nbe
2: be ni sir
10: e ko ti wa lo gbe ti anot food
2: be ni
10: e ko lo nse
2: be ni sir
10: e da wo ye bi ni
2: be ni
10: en te wa gbe titi ku
2: be ni
0: Hello, Aziz,
11: no, sorry, I'll take better.
0: Yes, sir.
11: sere awon ijoba wa won ti ri wa tan and then awon ara ilu na ko lo ma se wa ni alara ko mo se tori mo won ba se gbe wa na la ngba and then won ti mo pe a mo ju ke ka protest do ta ba ti ri nkan but ta ba ti ri na ni wo do tun ni e wo bu sin won ko latara pe a ri ra o mo je am alara won ti mo pe kini ba ska ta ba ti ri ra na lo ma ma fa wala so wo bi gugu e se won e ko yen se won ti gugu e bi gas won wa ri ra won ti mo ki point wa won ti get wa gan ba wa ni ka sha ma tu se mistake ile mo ka la ju wa le dada awon eyan na ka de jade e wo ibo ti o gbe baba e wole ibo ti o to nkan awon eyan bi over 200 million 8 million wa gbe won wole so awon na la fo ara wa fa awon eyan ti ma so ti pe ikawa na la fi decide the future wa so ka jade ka gba tv se wa ka dibo fun en ti conscience wa ba ni ka de wo asebo eniyan asebo rere eniyan ka fi dibo fun ka ma ma wo pe awa ni awa lokan kini kan lokan ah oju ni a fe ti wa gan eku eto
0: e seun hello ejo ni ati yole yes sir
12: ati yole ejo fun
0: e so ah e so ro mr gbolahan
12: eh ole ko ni
2: baba
12: don ma fi da ida mi se olorun ma ka so democracy to pe democratic democratic abun man kun boyi olorun ba e wo ibaje to ti se lati gba ti gba democracy pada e wo ko to ti se lati pada se
2: democracy ki se democracy lo fa baba democracy ko lo fa awon yen wa gan nburu si ni democracy ko lo fa
12: okay e ma gbo mi okay I fair freedom of speech abi ati pata ti wan so kini won se fun gbogbo e kan gbogbo en work ti ni ta ba so lori na I was free ta ba so lori to en dezu I was free ta ba so lori security I kan gba to wan so kini lari jade gengenge o ye mi
0: e seun ani le gbagbe kankan mo ati nlo le o dabi amo nlo ni e seun gbogbo bi te tin gbo wa agbeyewo royin agbomagbe fun toni lagbara olohun ni ojo aje le tu pade awon iko mi lori eto yi lori ikanni was radio 89.3 fm ikanni kanga gbomagbe to kale si opopona alaafin abe ni lori ole ese ni ibara mi tolale kan san ni e seun
2: mr kintele amo ni ma fi awon kini kan ranse si yin lori ayelujara mo ni number yin lo ma fi ranse si yin e ba le o beke ko ti ka ni rola pa ni ti en afa ni wa si wa loju won won ti pale won ti pe o to won la so ko ta si won ba ta se lo na ni ma fi han yin
0: e seun ni gbogbo bi ti e ti n gbo wa e seun gbo e lolufe kan ni lagbara olorun a tu pade ayo alaafia olorun yo jọba awon omo to si wa lakata awon ajinigbe yi lagbara olorun la tu won le lose yi oni lo po se ni akoko ta wa yi
2: nkan to buru ju be ni be akoko yi gangan ni akoko yi gangan lose meji se ni
0: lose meji to se ni
2: awon bayi na se se yen
0: ko olorun jọ ko jọ fi won le e seun mo dupe olasan ni golden voice on radio oniri atayo ni ka fi pade o dabo

ẹ ká sàn o. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé Túnde Ṣétí gbọ́yìn lọ́sàn-án tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọlé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lòníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ gbé àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ nílẹ̀ yìí bí ọ̀rọ̀ epo eléyìí tí a pín wọn ni a yọ owó ìrànwọ́ lórí rẹ̀ tó ń kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí a ti ń ṣàmì ọdún kẹta lórí oyè. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń bójú wo dídáwọ́ àwọn ọkọ̀ òfurufú dúró náà pàápàá jùlọ àti mú kí àwọn arìnrìn-àjò kan wà níbi ètò ìlera látàrí ìdúnkòokò àrùn ebola eléyìí tó ń milẹ̀. Ilẹ̀ Kenya lọ́wọ́ wọn ti tẹ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ fún ìfurasí pín wọn lọ́wọ́ nínú iná ọmọ rárá kan eléyìí tí a fi ṣe ikú pa àwọn èèyàn 16. Igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Vance ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ni wọ́n súnmọ́ àti ní àdéhùn lórí ọ̀rọ̀ ogun tí ń lọ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ṣùgbọ́n tí wọn kò tíì débẹ̀ títí di àkókò yìí. Nínú ìròyìn eré ìdárayá ilẹ̀ Amẹ́ríkà ló ti wọ́gi lé lílo àwọn ẹ̀rọ kan lásìkò ètò ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti àwọn ayẹyẹ míì. Àwọn kókó inú ìròyìn ọ̀nà nù ní báyìí ẹ̀jẹ̀ á gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ ìdánilójú sétí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìfarajìn wọn tí wọ́n farada láti ọjọ́ bíi mélòó kan lẹ́yìn tó ti ń lọ bí ọdún bíi mẹ́ta òníyàn pé ó mọ̀ ti ń so èso rere lágbọn ètò ọrọ̀ ajé eléyìí tí wọ́n ti ń ṣe láti àtẹ̀yìnwá. Ó ṣàlàyé ọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ wípé àwọn àtúnṣe tí ìṣàkóso rẹ̀ gùn lé láti bí ọdún mẹ́ta òníyàn pé ó ti ṣe ìdènà fáwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn ajere tí wọ́n pe ń dù jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lágbọn epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà eléyìí tó ti ní ṣe pẹ̀lú àwọn nǹkan míì pẹ̀lú mímọ̀ ṣe ìpàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè sógbò ilẹ̀ wa Nàìjíríà. Ààrẹ Tinubu ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde níbi ìsàmì àyájọ́ ọdún kẹta eléyìí tó ti bẹ̀rẹ̀ ló ti wà lóróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá, ààrẹ Tinubu dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún fífarada àwọn nǹkan eléyìí tí wọ́n pé wọn kò lè ṣàìmọ́ ṣẹlẹ̀ tàbí là kọjá lásìkò àtúnṣe eléyìí tí wọ́n ti ń ṣe. Nígbà tó ń sọ̀rọ̀ tó sì ń ṣe ìfaramọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí ó mú kí kinní ọ̀hún ó máa kan àwọn oríṣiríṣi mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ àti àwọn ọ̀dọ́ láwùjọ wa. Ààrẹ tẹnumọ́ wípé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn nǹkan wọ̀nyí òun làwọn ti rawọ́lé lásìkò yìí tí wọn kò sì ní bojú wẹ̀yìn ní ìṣẹ́jú kan. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn yóò mọ bojú wo ètò àtúnṣe àti ìdáwọ́kọ̀ àwọn ọkọ̀ òfurufú láti àwọn orílẹ̀-èdè tí àrùn ebola ti ń gbilẹ̀ lásìkò yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dènà ìbẹ́sílẹ̀ àrùn náà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ nílànà láti ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbí Àmílà lẹ́yìn ọ̀pọ̀ ìpàdé eléyìí tí wọ́n ṣe ní agbègbè Victoria Island nílùú Èkó láti ṣe àbẹ̀wò sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbaradì fún àrùn ebola àti àwọn ìlànà tí wọn yóò ṣe láti dènà rẹ̀ nílẹ̀ yìí. Gbàjàbí Àmílà tó léwájú ìpàdé náà ṣàlàyé wípé wọ́n ti dábàá ìdáwọ́kọ̀ àwọn ìrìn àjò eléyìí tí pé yóò láǹfààní àti wà pẹ̀lú àwọn ìgbésẹ̀ mímọ kọ́ àwọn kan tó jẹ́ arìnrìn àjò sínú yàrá ìgbàtọ́jú bí wọ́n bá fi lè kẹ́fin àrùn ebola lára wọn látàrí àti dènà kí àrùn ọ̀hún kó má bàa wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Ìpàdé náà ló ní àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ilé ìta tirẹ̀ ti ṣe ọ̀gá àgbà fún àjọ NCDC ìyún àjọ tó wà fún ìṣàmójútó àti ìṣàkóso àrùn lórílẹ̀-èdè yìí dókítà Jide Idris
Minister Foro Abele nile yi Olubunmi Tunji Ojo to fi mo Commissioner Foro Eto Ilera ni Ipinle Eko Akin Abayomi ati awon eyan mi. Ile ise panapana lorilede Nigeria lo ti lagu ikilo seti awon omo ile yi lori awon ewu to ni se pelu awon kan tun ba be fe gas rin eleyi ti a pe o le se akoba nlanla tabi gba emi awon eyan eleyi ti won sakawe re gege bi afefe eleyi ti ma npani ni bonkele eleyi to si ni tun se akoba fun opolopo awon eyan kokan tabi se akoba fun ilera won lawujo agbaye lododun enu ate jade ti ofita loni ode yi lati wa lukoro fun ile ise na DCF Paul Abraham ope ile ise na salaye pe awon nkan fefe gas yi lo je awon ara awon nkan pataki eleyi ti pe o je iwu fun awon orisirisi legbe ile ise ati awon agbegbe to so mora won latari pe awon nkan wonyi oni ko ni awo tabi orun tabi itowo ile ti a fi le mo tabi se akiyesi re lalai lo awon ero eleyi to se koko se pataki gege bi ajo na ti se so won pe awon kan afefe gas yi oni an pe an se agbe kale re to si nje jade lati awon bi ti won ti se amulo awon epo bi bentiro diesel afefe gas epo kerosene awon edu igi dana ati awon kan mi eleyi ti won pe won ni won ko bajo botito ati botiye Nenu iroyin le okere awon alase nile Kenya ni ati fi owo ofin gbe awon akeko mejo toto lori ifurasi pian lowo ninu isele jamba ina kan to waye ni ile eko eleyi to je ti awon akeko ti an gbe laye ka ile eko obirin eleyi ti pe o si gba emi awon eyan bi 16 awon alase ile ise olopa eleyi to ni si eka iwa odaran na fi di oro na mule o pe awon ti fowo ofin gbe won loni ode ye be o ba gbagbe ehuran ti pe awon akeko 16 ni won gbe mimi nibi jamba ina kan to waye lana nile eko kan to je ti awon obirin ti an pe ni Otumisi Girls Academy ni abegbe Gilgil eleyi ti an pe wa ni apa nitosi apa ariwa iwo orun olulu ile Nairobi eleyi ti an pe o si se opoloko akoba fa awon akeko ohun lati bi odo bi melo kan isele ati awon alase je ko di mo pe iwadi ore kini wishin lo lowo lori on to sokun fa ina omo rara na sugbon ti awon obi to je ti awon akeko toro kan ati awon alase le Kenya loju opo ile jara oni ati bere sinita ko to ebere lori igbaradi awon ake awon oluko ati awon ile eko toro kan lori on to ni se pelu ijaba ina ati awon nkan mi eleyi ti ma sele to si le se ewu fa awon eyan igbakeji are nile America Jede Vance lo ti salaye oro pe orilede America ti le Iran oni pe won si nilo lati sise akin eleyi ti pe yo waye lati le mu awon kan to ni se pelu eto adehun ti a fe se laarin awon mejeji lori oro ogun kan le fenu oro ko lojojo Vance salaye ninu oro wo pe o ti sumoju ati awon asiko to nti gbedeke eleyi ti egun mejeji nwo lati fenu oro ko lori adehun lasiko ifọrọwanilẹnuwo tawon oniroyin se fun nibi ti won ti bi are Donald Trump bi o ba sumo gbedeke asiko ati towo bo iwe adehun laarin awon orilede toro kan adehun naa ni pe yo lanfani ati wa lati fe oju eto idawo ogun duro fun 100 ojo ati lati gbegba awon ijiroro laarin awon orilede mejeji lori awon nkan mi to sese ko sele lojo iwaju sugbon won pe Iran oni awon alase tun soro leti awon oniroyin je ko di mimo pe ade ohun ohun oni awon ko ti ifenu e ko lasiko yi ti o si ti fidi mule titi di akoko ti a wa yi ìjà alágbára kan nílẹ̀ Russia ni ẹpin wọn ni ó lọ rèé kọlu agbègbè ibùgbé kan tó jẹ́ tilẹ̀ Romania eléyìí tó sì ṣe àkóbá iná kan eléyìí tó gba tó ṣe àwọn méjì léṣe níbi tí wọ́n pe wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní pè fún àwọn ìsè lóríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn àjọ kan tí wọ́n pè ní NATO àti àjọ ilẹ̀ Europe eléyìí tí àwọn aláṣẹ rẹ̀ ń retí láti sọ̀rọ̀
ọpọ ìṣẹlẹ náà ló wáyé lónìí ní apá ìlà oòrùn ilẹ Galati eléyìí tó súnmọ apá ẹnu àlà eléyìí tó jẹ ti ìlà oòrùn Romania pẹlú ilẹ Ukraine àti agbègbè Moldova àwọn àjọ tó jẹ ti ilẹ Europe eléyìí tí ààrẹ wọn Ursula von der Leyen ṣàlàyé nínú ọrọ ló jẹ kó di mímọ pé ìgbésẹ eléyìí táwọn ilẹ Russia ń gbé yìí ó ní pé wọn ni ó ti burú jáì jù eléyìí tó sì lọ rèé kọlu àwọn agbègbè tó mú kí àwọn àjọ NATO kí wọn bu ẹnu àtẹ lu ìṣẹlẹ náà. Nínú ìròyìn eré ìdárayá gbogbo àwọn nǹkan ẹ̀rọ drone ó ní pé wọn ti fìròyìn gbé lásìkò yìí pé wọn ti wọ́gi lé lórí àwọn pápá ìṣeré ilẹ̀ America níbi tí wọn ó ti máa gbàlejò àwọn ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti bí àwọn tó jẹ olùdíje àtàwọn ètò míì tí ó máa lọ lásìkò ọ̀hún bí wọn pe yóò ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà yìí. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ojú òfurufú nílẹ̀ náà òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n jẹ́ kó dìíràn pé láwọn ọjọ́ tí wọ́n mọ̀ gbá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí wọ́n ni yàtọ̀ sí àwọn tí wọ́n pe wọ́n ni ti fún ní àṣẹ láti ṣe iṣẹ́ yìí àti àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú eléyìí tí wọ́n pe wọ́n bá ti fún ní àṣẹ wọ́n ni kò sí ààyè fún ẹnikẹ́ni tàbí àwọn àjọ tí kò ní àṣẹ láti fò láwọn agbègbè àti àwọn àyíká eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀ tó súnmọ́ pápá ìṣeré àti àwọn agbègbè tó súnmọ́. Wọ́n pe ẹni tí ṣe alákòóso fọ́nrọ̀ iléeṣẹ́ ọkọ̀ òfurufú ní ilẹ̀ ọ̀hún Brian Bedford olóṣe àfikún rẹ̀ wípé bí àwọn olólùfẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé yóò ṣe máa kóra jọ pọ̀ láwọn pápá ìṣeré àti àwọn ibùdó tí àwọn ayẹyẹ míì yóò ti mọ wáyé káàkiri orílẹ̀-èdè náà fún ìdíje ìfẹ̀yẹlẹ̀ àgbáyé ti FIFA àjọ FAA ni a ti fi àsìkò àti ìlédè síta wípé kò ní sí nǹkan kan tí ó máa fò jáde tàbí fò wọlé láwọn agbègbè míì látàrí bí wọn yóò ṣe máa dáàbò bo ojú òfurufú pẹ̀lú àwọn nǹkan eléyìí tí wọ́n ti là kalẹ̀ fún iṣẹ́ ọ̀hún láti di ṣíṣe. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fún yín pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọ̀rọ̀ ìdánilójú ránṣẹ́ síta fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ìfarajì wọn eléyìí tí wọ́n ti farajì láti bí ọdún mẹ́ta ó lé òun ni pé ó ti ń mú kí àtúnṣe àti àyípadà dé bá ètò ọrọ̀ ajé tí wọ́n ṣàtúnṣe sí lásìkò tá a wà yìí. Bákan náà níjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣàlàyé pé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti mú ìdáwọ́dúró dé bá àwọn ọkọ̀ òfurufú láti àwọn orílẹ̀-èdè tí ẹ̀bólà ti ń jà rìnrìn lára àwọn ìgbésẹ̀ lè tó wà láti dènà ìbẹ́sílẹ̀ àrùn náà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn aláṣẹ nílẹ̀ Kenya ni apẹran ti fi owó fi gbé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ lórí ìfurasí pian lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù iná kan eléyìí tó ṣẹlẹ̀ sí ilé ẹ̀kọ́ kan níbi táwọn ọmọ akẹ́kọ̀ọ́ bíi 16 ti gbẹ̀mímì nígbà táwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ìwádìí ìwà ọ̀daràn ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lónìí òde yìí. Igbákejì ààrẹ Joe Vance ti ṣàlàyé pé ilẹ̀ America àti Iran ṣì nílò láti ṣiṣẹ́ wọnú ara wọn látàrí àti súnmọ́ ètò ìfẹnu ọ̀rọ̀ kù lórí ogun tó ń lọ láwọn orílẹ̀-èdè ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá láti mọ àfòyín pé mímọ fò káàkiri àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan bíi drone wọn ni a ti wọ́gi lé o lórí àwọn pápá ìṣeré ilẹ̀ America níbi tí wọn yóò ti máa gbàlejò ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí wọn ni àwọn kan tó ní ṣe pẹ̀lú ètò ìdíje ọ̀hún àti àwọn ayẹyẹ míì tó súnmọ́ òun ni pé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá oṣù kẹfà ọdún tá a wà yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbà tẹ lè fẹ́ràn tẹ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fanpage. Bákan náà lè lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Bákan náà lè lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú yín. Adédàmọ́lá Olóòde ló mú ìròyìn náà wá sétí ìgbọ́yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, a kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o.

0: tí èèyàn forí ṣe fọrọ ìṣe fún tí wọn fi padà bá láyọ ọpọrọ ẹ wo dáadáa nínú 100% kẹtó lè rí ọkùnrin tó máa yọwọ ní àtọ 100 yẹn tẹǹkẹ tọrọ tí mo sọ sí àpapẹ iye tí báyìí yọwọ tẹǹkẹ ọrọ tí mo sọ ọpọlọpọ ìtújú rẹ ọwọ ìyàwó tó fẹ sínú ilé yìí ìṣèdọdọ tó bá ṣèṣì ná obìnrin téèyàn fẹ sínú ilé tí ò gbọrọ sí náà lẹnu tí wọn kẹrìntẹ kó gbọrọ sí ẹ lẹnu ó jẹ ń ṣe déédé fún ìṣe pé bí akúnlẹ́dùn mi tọ̀ ń ta tí kò ṣe pé ajídé ọkàn àìnítẹríba àìlákanlé ìgbéraga ẹgbọ́n ṣe àjẹyẹ máa dalẹ́
1: ọlọ́run
0: á bá wa
2: ṣe ọ̀dẹ̀lẹ́lómi
0: tó ń tọ̀ ọ̀ ẹ ṣeun bàbá wa ẹ ṣe. Ṣé ń jẹ́ gbogbo ọ̀rọ̀ tí kò tọ́ pápá tẹ́tọ́ pápá
1: ọ̀lẹ́ta
0: inú mi dùn gidi gan pé ah nígbà tó jẹ́
2: ẹ ṣe ó bàbá ẹ jẹ́ ká tún fún àwọn ẹlòmíràn ní ààyè
1: ẹ ṣe.
2: 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 0915-3334-893 tàbí 0911-33-33-893 Agbada ni mo gbo yin
1: ko imoda mi o fe ki awa okunrin ka so wi pe gbogbo bi igbeyawo wa sere okay
2: hello e ka san ki loruko yin ati bi te tin pe e tun wa pe
1: mi o fe ka ma foju wo pe odo awon obirin lo tin wa in to n wa latodo awa okunrin na po ngba miran now ni mi e ma so pe esin mejeji lo so wi pe okunrin ni olori ile na kini nti olorun fifi wa se olori ile ni pe je ka gbe pe yen
2: hello
0: e ka so
1: yes sir
0: oh lati apete mo ti so
2: okay
0: hello
2: an gbo yin
0: eh seri oro te nko yen koko to wa bi mo oro yen ni wi pe ti obirin ba ti obirin ba fe ki oko re ko ma rowo gba lowo awon omo re owo obirin lo wa ti o ba de tun fe na owo obirin lo wa tabi ki baba yen ko ma gule so pe o fe ma koko lati le ba boya ATM whatever ko ma na owo to yo pada fa wahala last koko to ma wa to wa mbe yen ni pe ki ya yen gangan ko so fa awon omo re pe ko mo fa ta awon lowo gbo ki ìyá yẹn sọ fún àwọn ọmọ rẹ kó máa fún bàbá wọn lówó kìí ṣe dandan kó fún kó fi ọgbọ́n ATM ọwọ́ tẹ̀bà kó fi dé bàbá lọ́wọ́ yóò fa wàhálà torí pé obìnrin lónìí kan tí olórí ọmọ kó pe àwọn ọmọ rẹ pé ẹ máa tọ́jú bàbá yín o àwọn ọmọ náà dẹ̀ máa ṣe ọwọ́ ìyá ló wà àwọn ọmọ ṣe tó wọn ò ṣe tó ọwọ́ ìyá gbogbo ẹ̀ wà tó ń ṣàdùn àwọn ọkùnrin ni.
1: kí n tó sáré lọ síbi tí ẹni tó fẹ́ ká bóun sọ̀rọ̀ ní orí nkan tá a sọ yẹn mo fẹ́ kí àwọn ọkùnrin máa wò nígbà mìíràn pé tá a bá sọ pé àwọn obìnrin ni wàhálà wa ìgbéyàwó máa ti ń pọ̀ sí ẹ jẹ́ káwa náà wo bi táwa náà ti ṣe díẹ̀díẹ̀ torí orí ni wa ǹjẹ́ àgbékalẹ̀ wa ǹjẹ́ ó dáa tó bá jẹ́ mi náà tó bá jábúrò mi ǹjẹ́ mi náà gbà mi ò fẹ́ ká sọ wípé bóyá nítorí pé mo jẹ́ ọkùnrin kí wọ́n á máa sọ wípé àwọn ọkùnrin ọ̀dọ̀ tí wọn nìkan ni màá máa roko sí bẹ́ẹ̀ kọ́ níta wà lórí ìgbéyàwó ni pé lórí ètò nínú ìgbéyàwó ni pé a fẹ́ jẹ́ kí ìgbéyàwó wá jẹ́ ìgbéyàwó aláyọ̀ a dẹ̀ fẹ́ jẹ́ kí kò ń ṣe wípé nítorí pé mo jọ́kùnrin kí wọ́n máa sọ̀rọ̀ tó fẹ́bọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀ kọ́ mi ò fẹ́ kí nínú ìgbéyàwó àwọn èèyàn dá nìyẹn ibi témi náà ti rí pé àwọn ọkùnrin àti mẹ́ẹ̀ ó yẹ ká sọ jáde torí tó bá já tá a bá sọ táwọn náà bá ń ṣe dáadáa ní agbọ̀n ibẹ̀ yẹn ìgbéyàwó wa dùn na ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin àgbékalẹ̀ ọ̀rọ̀ wa ń gbà mìíràn kì í dùn dáadáa létí àwọn aya wa torí pé ọlọ́run ti fi wá ṣe orí na ọlọ́run fi wá ṣe orí nínú ìgbéyàwó nítòótọ́ ṣùgbọ́n ó ní àgbékalẹ̀ bá a ti gbé kalẹ̀ tí ọmọbìnrin yẹn náà wà pé ọgbọ́n lọkùnrin ìgbé kalẹ̀ yìí.

ẹ wò pé sàùtì ló bá dé lọ́sàn-án tòní ọdún sì ń lọ lọ́wọ́lọ́wọ́ náà ni. pọ̀pọ̀ ṣinṣin ọdún yìí bá ṣe ní nǹkan mú àfi bíi pé àtúnṣe ọdún rí lórílẹ̀-èdè ni. a kú ọdún o àtúnkù ìyẹ̀dùn. lórí mo mọ̀ pé àsìkò báyìí lọ́kọ àti ìyàwó máa ń rojú ara wọn ńlẹ̀.

0: ẹ̀rí pé tó bá ti tásìkò ọdún báyìí ti dùnmú tayọ̀tayọ̀ la fi máa ń ṣe ẹ̀ẹ̀kan lọ́dún náà ni. Ká wá dúpẹ́ lọ́wọ́ ọba láwùrà ọba tó tún jẹ́ kọ́dún yìí ṣe é ṣe. Ó tún jẹ́ ká fayọ̀ ṣe. Ó tẹ̀ jẹ́ pa ló bẹ́ẹ̀ náà ni. Mọ́nú wa dùn ti dùnú la fi ṣe. Ọdún tún lọ náà ni o. Tó bá dáhùn agboolé kọ̀ọ̀kan, ó mọ̀ pọ́dún bẹ́ ń tà. Lọ́tún ló sì náà pè. Gbogbo location wà. A location pọ̀ ni o. Ọrùn pé torí ìsọ̀lá. Kárí ilé ni a kárí ilé ń bo.
1: Odún bari, àfi kẹ máa ń pe kò sí kò sí. Ìyàwó ló ń ṣọ́gù tọmọ ẹ̀. Kò mọ̀ ju kọ́fọ́ rẹ̀ kóbìnrin. Igi ẹgbà ṣe
0: rí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò káàkiri àgbáyé.
1: Ẹlẹ́sọ rẹ̀ òun ló bí irú ọbẹ̀ tó ń ṣe jẹ.
0: Ẹ jẹ́ ká tún mọ kí àwọn alálàájí ọdún yìí náà.
1: Àjẹtàkú tẹ́ ti òògùn
0: yẹn. Nítorí pé látìgbà táwọn ọmọ orílẹ̀-èdè yìí ti lọ ìlú Yájí.
1: Kò rẹ̀ má gbà.
0: Àgbọ̀ ìpè kankan tó jẹ́ ti ìbànújẹ́.

yìí. Ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la rere kì í dé fẹ́ tó bá ya ọ̀lẹ́. Onígbìyànjú ni. Ẹ mọ̀ pé kò sí àṣeyọrí kankan láì sí ìrora. Sì sí ìtẹ́lọ́rùn láì sí iṣẹ́. Tàbí ẹni tí ò ṣiṣẹ́ yóò àwọn nǹkan àárín nǹkan rẹ̀ ń tọ́ràn fún mi ò mọ̀ tó. Ayé dẹ̀ ni wọn ègbé èèyàn sókè o. Ayé a máa gbẹ́ni tó bá ní iṣẹ́ lọ́wọ́ wọn máa gbé sókè ni. Iṣẹ́ ni tó bá sùn tó ń fọwọ́ họrí.

0: bó tilẹ̀ jẹ́ pé lónìí. Ìgbìyànjú lọ́lọ́run máa ń dé ládé.
1: Ìbéèrè yìí bínú, bí a ń gbọ́ ọ̀nà ló ń rí, àbámọ́ ló ń gbẹ.
0: Kò sí bíyàn bá fẹ́ fẹ́ ìyípadà rere nínú ayé ẹ̀dá. Àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nìyàn ó gbé.
1: Bínú èèyàn wá.
0: Ìwọ́ tó fẹ́ gbé ìgbésẹ̀ kan tó wá ní àọ́lọ́run sún mi síwájú. Tó wá ń sùn tó ń sáà sùn tó ń jí. Ó dàbí ẹni tí ó fẹ́ rẹran léyà ni. Ó fẹ́ rẹran léyà, ó wá ń sùn ó ń jí. Ó wá ń sọ pé Ọlọ́run ìwọ ló lùpèsè. Sàánù mi jẹ́ bá ń gbé ẹran wálé o. Ẹran tó sanwó ẹ̀. Àdúgbò ni. Ṣé ráwọn èèyàn ń ṣe ọdún? Àmọ́ ṣe rí tí ò yá àwọn èèyàn ni pé àwọn kan wà tó jẹ́ pé láti ọdún tó lọ náà ti máa ń dáwọ́ ẹran ọdún. Èyí ṣe lómìn tó jẹ́ pé ọdún kọ̀là ó kọ̀tún láti ṣe máa pé ààyè alágbájá. Ṣé mo rẹ́gbẹ̀rún mẹ́wàá ń bẹ̀rùn?
1: Ìyàwó lọ dẹ̀dẹ̀ ọkọ bíbí inú ọ̀hún bá dé tóun pẹ̀lọ.
0: Bá nǹkan o. Báwọn míì ṣe sọdún léyà tán báyìí, wọ́n ti fẹ̀rẹ̀ sínú ń darapamọ́ owó ọdún tí ń bọ̀.
1: Ọba
0: àtẹran ní 200 wọ́n rà.
1: Gbogbo dúkìá.
0: Ọba àtẹran 1 million wọ́n rà.
1: Aláfọ́ ṣé kò mọ̀
0: bẹ́ẹ̀. Òran ti ní àjẹṣẹ́kù rẹ̀ nípa mọ́ni.
1: Tọmọ ni ìjà parí o.
0: Kò mọ bínú pé àbàbá alágbájá òṣèlú ò lò lọ́wọ́ òṣè pẹran. Ó mọ ibi tó ń dá sí ni o. Kìí ṣe pé bàbá alágbájá náà lówùn kì í ṣe nlé. Bàbá ń dá bì kan ni. Ojú ò gbọdọ̀ tìmí ò sì gbọdọ̀ tó àwọn ọmọ mi. Tó ìwọ́ tó bá ní pé o ṣàfẹ́ àwọn kan lè mọ̀ pé mi náà pa àwọn ẹ̀yáwó nápò sọdún ilé yáwó. Tó ẹ̀yin ẹni tó ń ṣe sùúrù báyìí, òun lọ́bọ Ọlọ́run ṣe kí ni ló ń gbé.
1: Ọkọ ìyàwó rárá o.
0: Torí ilé ayé má ṣe dúró de àǹfààní kankan kó o ṣiṣẹ́ de àǹfààní ni.

nítorí pé kò sí ọlọ́run ò dẹ́nikẹ́ni láìsí ètò fún. So rẹ lè mọ kàfin sìn létí ni o. Òrọ́dún sì ń lọ lọ́wọ́ ni kó mọ́ lọ kọjá ìyára rẹ. Lágbára Ọlọ́run àgbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa káàkiri. Lágbo àwọn amúnudùn kó lè tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Mo kí yín lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àti lórúkọ GM wa Ayọ̀ Emmanuel Ojo àti lórúkọ lórúkọ àwọn lọ́gà lọ́gà tó wà nù kànnì pátápátá. Ìmọ̀fin kì í pé àkú ọdún o. Ẹ̀mí wa tó sọdún èyí ló tún ṣe tẹ̀mí. Wàá sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tẹ̀mí yóò dùn jù báyìí lọ. Sọ fún pé tó rí ẹran òwúkọ tí mo pa lọ́dún tó bá ti dọdún tó ń bọ̀ ogun fi ńlá ní pa. Tàbá gbò tó tóbi dáadáa.

tó jẹ́ pé ọjọ́ kẹta ọdún ná mọ́ ṣe tó mọ́ ńlárin rẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn gbajúgbajà òṣèré àtolórin ló mọ́ ńláǹfààní láti lọ. Báwa náà ṣe sojúde nígbà níwájú ọ̀dọ́ wa àti ládùúgbò wa lágbègbè wa tó jẹ́ pé àwọn oríṣiríṣi olórin làwa náà pè. Àwa náà pe orin olórin báyọ̀ yóò wá kọrin fún wa. Mọ̀mọ́ tọ́pẹ́ Alábí ló tún gba àbánsádọ̀ mẹ́rin ló ti jẹ àbánsádọ̀. Àní ṣe rẹ́yìn onísùúrù báyìí. Orin yìí ló jẹ́ kí mọ̀ máwọn ìròyìn tó jẹ́ pé sùúrù lẹ́yìn àlékayọ ọdún táwọn ènìyàn yìí tó ti wà ní òṣèré àbí tó ti ń kọrin. Tó jẹ́ pé kò súnmọ́ kò sì rẹ̀ wọ́n. Pa wọn lára ńlé wọn tún ṣe ìtọ́jú ọmọ wọn ṣe ìtọ́jú ọkọ àmọ́ ṣe irú àwọn míì lóde òní tó bá ti jẹ́ olórin ni tàbí eléré orí ìtàgé kò ní gbélé kò ní tọ́jú ọmọ. Fún wọ́n tó bá ń ṣe bẹ́ẹ̀ láàrin àwọn òṣèré tàbí láàrin àwọn olórin àṣesílẹ̀ báyìí òun làbò wá bá wá ṣe láàrin àwọn òṣèré nìkan. Ìwọ tó jẹ́ ọlọ́jà náà ó jì jáde fẹ̀rẹ̀. Bàbá lágbájá ẹ bá ń wọṣọ fáwọn ọmọ wọn lọlé ẹ̀kọ́ ni ẹ bá múra fún wọn. Òru náà ló tún fi wọlé. Ẹlòmíì ọmọ rẹ̀ ò fẹ́ dá mọ̀ gẹ́gbẹ́. Ṣé mọ́mí wa rèé? Wọ́n ti jí lọ ń dàjí. Ọjọ́ Sunday gan yóò tún ti lápọ̀tmẹ́ǹt pàtí. Mo ń ṣe lẹ̀ ni o. Sórí ìkànnì tá a wà yìí ẹ̀rí pa máa ń sọ nípa fámìlì ìdílé ló jẹ wá lógún. Your Wholesome Family Radio Station. Fẹ́ jẹ́ kò dìbì 3:30 kẹ̀ tó gbóhùn àlejò wa ni.

0: sẹ́ẹ̀ rí aláàjì kébí ń kwara bàbá ló bọ́ sórí ẹ̀yà ayélujára o.
1: ọkọ ìyàwó tẹ́ ti gbọ́ èmi gan ìdíje dún.
0: tó ń dúpẹ́
1: ilẹ̀ ń sàtọ̀ tán èwo ni
0: lọ́wọ́ k one the ultimate.
1: anima bínú kanáà ló mọ̀ ń bẹ̀ wọ́n agídí.
0: fún surprise tí bàbá ṣe fún wọn.

sọ̀rọ̀ bọ̀ tọmọ ń sọ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kò sí bẹ́yìn ó ṣe lọ lé ọdún tó. Tó ní ráwọn kan tó sọ pé ẹ já ṣeré ọmọdé o. Ó ti pẹ́ táwa náà ti bára wa gbá bọ́ọ̀lù. Títì gan ó ń lọ bẹ́ẹ̀ náà ni. Tá a gbé bọ́ọ̀lù títì ọdún là ń ṣe o. Àwọn fíìdì kan wà tí ò tóbi dáadáa. Ẹgbọ́ ẹ̀yìn tán lẹ̀ ní máàchì rọ̀lẹ́. Tó bá da aago mẹ́fà ẹ mọ̀ bá ṣàdé léèrè. Tẹ bá ń gbà wọ́n lé wọ́n mọ̀ jù tán ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fáǹsì kọ̀ọ̀kan. Tó ti bá ní ẹ̀yin fáǹsì lágbájá báyìí. Kó má di pé àìsọ̀lá. Kẹ́gbẹ́ bí mo ṣe ń bá a lọ lórí ọ̀làjì kébé ń kó ara. Alhaji Wasu Ayinde K1 the ultimate. Ló fún bàbá ní àgbọ̀. Pé kí bàbá náà fi sọdún. Ẹni bàbá wa bọ́ sórí ẹ̀yà ayélujára. Tí bàbá wa ń dúpẹ́. Ẹ rí pé ilé orin ti ń dùn. Mo rí fọ́nrán kan gan lórí ayélujára. Alhaji Saheed Òṣùpá àti Alhaji Sefiu Alao. Àti Rẹ̀mí Àlùkò. Ṣé jẹ́ kó wọ́n jọ jáde wọ́n dẹ̀ jọ ṣe ìfinra kíra wọ́n lọ rí oúnjẹ. Wọ́n dẹ̀ tó ń tọwọ́ bọ̀wọ́. Ẹ rí i pé látara báyìí gbogbo wọn ń tẹ̀síwájú náà ni.

0: tí wọn náà sì fúnra rẹ ní o. Tó bá ráwọn tó ń soríire, ó mọ̀ pé owó tó yóò fi soríire ló ti fi ṣe báyìí. High Prince ó ṣí 340 million naira fún CCS. Kí ló fowó ń ṣe? 340 million naira ló fi ra kukuyè láàrin ọdún mẹ́fà. Ó kàn sọlé lánàá àwọn ìrìn àjò tó ti gbérí.
1: Wà ní mo obìnrin lọ.
0: Ìgbà tó ronú pò wàdà.
1: Ìbámúra tí mo pé wà ní mo.
0: Ìwọ náà wá sí fúnra rẹ.
1: Wá wọn lọ, ìbágbà pè kàn jẹ́jẹ́, bó mẹ́ni tó pè mí, obìnrin lọ.
0: Ó mọ̀ ní pé àwọn ògbẹ́ rẹ̀ mọ́ ń gbé ọ́ni.
1: Pé mi ẹ gbowó.
0: Lójú mi ni.
1: Ojú wa fọ́lé, mi ò fẹ́ kó pòfó.
0: Ìgbà téèyàn fi 340 million naira
1: obìnrin
0: CCS
1: owó pọ̀ jù
0: tó fi fa kukuyè.
1: Àpàrẹ̀ ẹ̀ tó bá yá, àbí kò pọ̀ kọ̀ gbọ̀ngàn o, ìwọ̀ntúnwọ̀nsí ni wà aláṣejù.
0: Àmọ́ báyọ̀ Ọlọ́run ó ti dunú pò wàdà.
1: Lájẹ̀ pẹ́.
0: Ìtorí ẹ̀ náà ti kó wá wà lára rẹ̀. Ìwọ tó bá mọ̀ pé kíní tíwọ náà ṣe tó bá lọ sí owó òun báwọn èèyàn ṣe ń lò lọ́rẹ̀.
2: Ẹ̀yin rí ni tó ń mọ̀jú, kánúpẹ́ fún fún máa ṣeun, ìfẹ́ ni mo kúkú ní, mò ń ṣe wà kankan mi, ibi adẹ sí
0: lọ. Ṣẹ́ra lè jò mí lónìí torí pòní jẹ́ ọjọ́ ọdún tọdún sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Kì í ṣe pé mo fọ́ lójú mi ò gé lẹ́sẹ̀ gé lápá.
0: Ni bàbá fi rò pé ṣẹ́ra kò kú ọdún báyìí. Gbọ́ tún gbọ́dọ̀ tún gbórin ìdùnnú ni.
2: Sóbìnrin tó lè rí yọ, kò sóbìnrin tó lè rí yọ.
0: Ẹ̀bùn ń bẹ o.
2: Òkè oníbojú wẹ̀yìn ìyẹn rẹ̀.
0: Tálẹ́ǹtì ń bẹ.
2: Mi ń dáàbò.
0: Ọlọ́run fáwọn ọmọ orílẹ̀-èdè lẹ́bùn.
3: Ìyàwó ìwọ náà di sẹ́nu.
0: Ṣẹ́ra lè jò mí lónìí.
3: Ìyàwó ti tó wà láyé.
0: Orúkọ wọn ni Action Daniel.
1: Ó yá ìyàwó
0: ṣe kí. Àwọn tán mọ̀ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí.

0: ẹgbẹ́jẹ́ kí n máa ní mẹ́mórì sí àwọn
1: káwọn èèyàn lè mọ̀ pé ẹni mọ́ sọ fún ọ pé tó bá ní ẹ̀bùn jẹ́ kó di mímọ̀ òbí mi dẹ̀ wà yóò discover ẹ̀bùn tọmọ ẹ̀ ní kò dẹ̀ tún ní jí ò lò ó kí ló fẹ́ gbà ń bẹ́ẹ̀ orin action daniel ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ lágbo àwọn amúnudùn ẹ ti wá sorin báyìí ó ti tó mélòó.
0: Àwọn orin mi tó wà níta báyìí ó tó mẹ́rin.
1: Ẹjẹ̀ ń fẹ́ ní láǹfààní láti wọlé.
2: Action Daniel.
0: Màmá mi ẹ ká sọ máa o.
2: Ẹ ká sọ o.
0: Yes,
1: orúkọ yín láti bò. Ẹ ti ṣe orin tó mélòó.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí orin wa mẹ́rin ló ti wà ń ta báyìí. Akọ́kọ́
1: mẹ́rin
0: bẹ́ẹ̀ ni akọ́kọ́ everything go better.
1: Ọ̀dà ń bọ̀. Hello, ẹ káàsán o.
3: Ẹ ṣàkólẹ̀.
1: Àkó ọdún o.
3: Àmì ló sọ pé ọ.
1: Àmì Ọlọ́run.
3: Ẹ mọ ní ògùn la láò lóògùn.
1: Ẹ ṣe o.
3: Adékunlé Ismail láti ọkọlá.
1: Ẹ ṣe gan ni kí lẹ ní fàlejò wà.
3: Ah,
1: mo fẹ́ jí kẹ bá mi bá wọn sọ̀rọ̀ yànjú.
3: Kẹrí orin ọgbọ́n ṣe kọ́ wà láì ó dẹ̀ dùnmọ̀ mí lọ. Kẹrí ẹni tí ó lọ kọ́ tó ló máa ń kọ ẹlòmísì ni ẹ̀bùn ni àwọn ọlọ́run dìbì fún wọn ní ẹ̀bùn rẹ̀ ni ọgbọ́n ṣe ń compose ó dà orin wọn ẹgbàgbà evergreen ni lórí yìí o.
1: Evergreen ni
3: ẹ̀kọ́ ni òun ẹgbàgbà láwọn ṣe.
1: Ah, láti 2018.
3: Wáwo tó ń ṣẹlẹ̀ ẹ̀hún tó ń ṣẹlẹ̀ ẹ̀hún. Evergreen ni orin yìí.
1: Evergreen ni.
3: Wàláì. Evergreen ni kan mójú tó dáadáa.
1: Kan mójú tó. Ìwọ
3: máa pa olórí ẹ̀ lẹ́ẹ̀ẹ́dọ́ ọdún gbogbo ìgbà ni. Ẹ̀bùn ni tọ́lọ́run fún wọn.
1: Ẹ̀bùn ni wọn. Bẹ́ẹ̀ ni.
3: So ọlọ́run á tún fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye lábẹ́ fi
1: tẹ̀síwájú. Ẹ ṣe bàbá
3: ọ̀nà ọ̀nà bí èéfín.
1: Àmì Ọlọ́run àmì.
3: Àsìkò ọdún. Kí Akin Daniel o.
1: Àsìkò ọdún náà
0: bàbá.
3: Ẹ̀dùn ìjọrí Sànlẹ̀ ń kọ́.
1: Sànlẹ̀ ń àsìndágbára Ọlọ́run Sànlẹ̀ ó yọjú lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣe gan ni.
0: Ẹ ṣe gan ni sà ojú òní ti yin sà.
1: Àwọn èèyàn ń pè gan o. Hello.
4: Ẹ káàsán sáà kú ọdún ẹni wàá ṣe pọ̀
1: ẹ̀. Àmì Ọlọ́run.
4: Bàbá Sunday ń kọ́ o.
1: Bàbá ń wà o.
4: Ẹ dá o, ẹ máa bá wa kí wọn à ń ṣàárò wọn o. Ibi tẹ́ bá bá fi tẹ́ ẹ bá mú jáde o.
1: Ẹ mọ̀ sọ́ọ̀rì
4: kan. Ṣàárò
1: o. Ọwọ́ ló dé.
4: À ń ṣàárò o. Torí kó máa bú yín jù lẹ́ṣẹ̀ ránṣẹ́ ńjọ́ mẹ́jọ mẹ́jọ.
1: Rárá o, ọwọ́ ẹ̀ dì ni.
4: Ìdà lágbára Ọlọ́run gbogbo yín ẹ ṣàṣeyọrí o.
1: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
4: Action Daniel, mo kí yín lọ́pọ̀lọpọ̀ o.
0: Màmá mi ẹ ká sàn máa o.
4: Agbára Ọlọ́run ẹ máa máa ṣe o.
0: Àmì Jésù.
4: Agbára Ọlọ́run ìgbéraga tí ó jẹ kẹ lè kẹ bójú bàbá yín jẹ́ torí bàbá yẹn sì yín lẹ́yìn ó sì sọ wípé ọ̀nà yín ni Ọlọ́run sì gbà fún yín. Kò ní gbé owó tán Ọlọ́run ò ní gbé wọ̀ yín lórúkọ Ọlọ́run.
0: Àmì Jésù.
4: Ẹ gbà ṣe kí ní ẹ̀mí kàn fẹ́ gbàdúrà fún yín.
0: Ẹ ṣe gbàdúrà. Ojú òní ti rí máa God bless you ma.
4: Ṣé ọwọ́ yín yẹn ṣé ó ní ìgbà tẹ fi láńsẹ̀ǹtì yẹn ṣé ní problem bẹ́ẹ̀ ni?
0: Bẹ́ẹ̀ni ma ni through that accident I lose one of my hand. So that made me start using artificial hand.
4: Nǹkan tó bá kù tẹ bá fẹ́ ṣe nílé Ọlọ́run á máa gbà fún yín.
0: Àmì Jésù.
4: Ṣé ẹ̀sìn ojú òrírí ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣẹ̀mí ìrẹ̀wẹ̀sì?
0: Give up okay.
4: Òkè láti ní kíkọ Jésù.
0: Àmì Jésù.
4: Orí dá o, bàbá mi West Radio ní Bàjẹ́.
1: Àmì Ọlọ́run ẹ ṣe gan ni mo. Ó ti di dandan o. Màá fẹ́ sí kí ẹ sáré lo ìṣẹ́jú kan torí tí n bá ní mọ̀ gbépè ìpè pọ̀ n bí o. Àmọ́ mo fẹ́ jẹ́ kí ẹ sáré dànṣíà láàrin ìṣẹ́jú kan.
0: Ṣé kíkà kọrin ni àbí?
1: Ẹ̀kọrin mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀bùn ni.
0: Ó lórin kan tí mo ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. Orin àkọ́lé ẹ̀ ni onígbọ̀wọ́. o lo ba wi pe Jesu jowo dakun ran si mi Jesu jowo fi le mi lowo o oni gbowo rere gbogbo ti mo ni lo gbe won dide o kan le ran mi lowo Jesu jowo dakun ran si mi
1: won o ipe wa po ba ye e ni binu ni gbogbo eyin te pe ba gbe call yin mo fe fun baba e kan dance ya ni mo toro gafara lowo gbogbo eyin te n pe o oye mo
0: Jesu jowo dakun ran si mi ye Jesu jowo fi le mi lowo o oni gbowo rere gbogbo ti mo ni lo oluwa gbe won dide o kan wa ran mi lowo eh bi mo ba ro ni gbowo
1: tori akoko wa ibo lawon eyan ti le rorin yi download na
0: eh lowo lowo bye bye e le ri orin yi e le ri gbo ni ori audio mark
1: lori audio mark
0: eh bo awon kokan wa lori net nu won most especially prayer yi to te n gbo lowo lowo je ka ro tu wa e o wa lori net e ba de ori net boya google ke search action daniel prayer capital letter e ma ri nbe te ba de wa ri nbe te ba lo sori audio mark e ma ri gbogbo awon rin nbe te ba search action daniel
1: action daniel lori audio mark
0: e ri gbogbo rin nbe
1: a ri gbogbo fun gbogbo eni to ba fe gbo tori awon yen gbogbo tan fe so na
0: ati awon eleji mo sese drop na si be
1: ati tan fe se lowo lowo ba oda tawon yan ba fe pe yin lotun pe yin lo si to ra go yin sare o
0: okay sir
1: ibo na le pe yin e mo pe jo po popo yi a fe je ke ko na wa korin ani e mo pinu gbogbo eyin te n pe yin sare
0: eh number te le pe mi si na ni 081 3947 8360 081 3947 8360 tabi eyin te ba fe join mi lori Facebook e kan search Action Daniel mo wa lori Facebook number yen na ni WhatsApp number mi te ba pe ti o ba lo test mi through e
1: se awon bi te ti le e mo tin fe se boya yin tun ba Action Daniel soro ti mo tun wa tori pe yupo yin si fe se gbogbo eyin ololufe wa patapata mo mo pe won a tun fun wa laye
0: ti won a tun wa gbo won
1: tori ago ojo wa ti lo e se gbogbo eyin ti en gbo wa ketekete kaakiri agbalaye e ba mi da ko yin ke dagbere
0: oruko mi ni Action Daniel ti gbogbo eyan mo si olorin agbaye eh mo ndagbere fun gbogbo wa a nlo ilo ti isele itawo ni pada wa awa ta dagbere yi na la tun ma pada wa nigba mi bakan na mo ki gbogbo yin e se gan adeku asiku odun
1: to e se mo ki gbogbo eyan lolufe wa leke si pe e se oniyan si olobe si amo bodun se nlo lowo lowo ba mo ro yin mo be yin ni e je ate jeje o e je ka se jeje isola adekunle loruko mi.

alhamdulilah gẹgẹ bi mo se ma nso awon yoruba ninu kewu ti won ninu tira won won le ni o ba soyinbo nile ana ohun ni yo tumo re idi niyan to fi je pe a ni so gbogbo n ta so yi le ti awon ti a tin so ka ma so itumo re ki ko si ni tumo kan gẹgẹ mo se ma nso ni jomejo papa julo n gbete ba tin gbo asubunallahu wa ni'mal wakeel lori eto yi eti mo pe atitunde gege bi ise yin gege bi ise wa na niyan sori eto yin eto wa the knowledge of islam ibiti ati man so asoyi alaye nipa islam atitunde ohun na niyan nibo ni ile ise wo where's radio 89.3 fm ele ti o kale si alaafin avenue ninu oluyole estate ni lo badan bi ibe ohun na ni akale si ti a ti mu eto ifon rere islam yi wa si eti gbo wa e ri inu mi dun ko seni ti o mo pe oni ohun na ni ojo keta odun leya oni ni ojo keta odun leya oni ni grand finale gbe mo se be mi se ma nso niyan lati pe do to ti pe mo ti ma do fun pa pe ijerin ohun ni a ti bẹ̀rẹ̀ ọdún yìí látọjọ́ àràfà láti bẹ̀rẹ̀ àwọn àpéjọ́ àràfà mo sọ fún wa ní jẹjọ́ pé a ní láti gbààwẹ̀ pé ká gbààwẹ̀ àwa tí ọlọ́run ọba tó bá ṣe nírọ̀rùn fún kì í ṣe ọ̀ràn èèyàn but ó da torí pé ẹ̀kanṣo lọ́dún náà ni àwẹ̀ ọjọ́ kanṣo péré ni kò dẹ̀ sí nǹkan téèyàn lè fi gbà lọ́wọ́ ọlọ́run lẹ́yìn eléyìí ìjẹta òun náà ni àágùn ẹran ẹni tí ò bá wá rí ẹran gún níjẹta ó lè gún lánàá ìyẹn pé ká pa ẹran wa níjẹta a pa ẹran a fi dúpẹ́ fọlọ́run ẹran dúpẹ́ ni bá a ti ń pa yẹn níjẹta tí ò bá ní agbára ó ti torí pé ó ti a ti rò pé ìjẹta ni ọ̀pọ̀lọpọ̀ wa nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ládàá wọn ó máa ń pọ̀ jura wọn lọ ẹni tó bá pa níjọ́ àkọ́kọ́ yẹn ládàá rẹ̀ ó dàbí 10 ni ẹni tó bá pa níjọ́ ẹ̀kejì ládàá rẹ̀ ó dàbí 8 ẹni tó bá pa lónìí ládàá rẹ̀ ó dàbí 6 kò jù báwọn náà lọ kò síjọ́ tá a lè pa but lẹ́yìn òní èèyàn tún lè pẹran wọn ó tún dọ̀ ní tó ń bọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé kálukú wa máa ń wá du ká pa ẹran yìí ní ọjọ́ àkọ́kọ́ yẹn ká lè bá gbalada tó pọ̀ so nítorí náà ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lera wọn oní ní ọjọ́ ọdún eléyìí tí ọdún náà tí yóò kasẹ̀ ńlẹ̀ ìdí nìyẹn tí mo fi ní pé ha kò sí nǹkan kan tí a fẹ́ ṣe lórí ètò wa lónìí ju pé kí a jọ máa ṣe kí ni o ká jọ máa dunnú ká jọ máa yọ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí torí náà gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé níjọ mẹ́jọ mẹ́jọ àti tún kí jimoh tó ní kì í wá ṣe jimoh nìkan la kí a kí id ní ìjẹta àwọn nǹkan tí a máa bára wa sọ lónìí àwọn nǹkan tí ẹ̀rí wọ́n bá wa sọ ní id tàbí tí wọ́n bá wa sọ ní jumoh lónìí kò sí nǹkan tá a máa bá wa sọ ní jumoh lónìí wípé ọdún ìdẹ̀lẹ́hádẹ́à eléyìí tá a ṣe lọ yìí ẹ̀kọ́ wo òun náà ni a fẹ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ wo gangan lòun náà wá kọ́ wa ó wá rán wa létí ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọdọọdún ni nítorí náà a dúpẹ́ fún ọlọ́run o ọba tó ṣọ wa lọ níjẹjọ tó dẹ̀ tó ṣọ wa padà so lónìí ọba náà la dúpẹ́ fún kọ́nà kó má ṣe àgbà ọpẹ́ wa gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní tí ẹ bá ti gbọ́ mi èmi olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ààyò yín òun náà ni òtítún wà lórí ètò yín ètò wa the world of islam agbo islam ni níbi tá a ti ń tú islam yẹ́bẹ́yẹ́bẹ́ níta ti ń nà ń bẹ̀ fáwọn èèyàn ká lè bá a mọ̀ kí n náà ń pè ní islam islam kì í ṣe sin jagidijagan kì í ṣe sin ìdá kì í ṣe sin apààyàn gbogbo àwọn tí wọ́n kàn ń bara wọn lórúkọ jẹ́ tán rò pé islam làwọn fẹ́ bá lórúkọ jẹ́ jẹ́mọ́ islam kan ni àwọn yẹn ń ṣe so gbogbo ohun tá a bá gbọ́n bí ká lọ́mọ ìpé tí ọlọ́run ọba àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó retí lọ́dọ̀ wa náà nìyẹn mo ní bá a ti rí mùsùlùmí tó dáa a rí mùsùlùmí náà mìíràn tó tún kù díẹ̀ káàtó òun lèmi àti ọ̀gá wa ṣẹ̀ṣẹ̀ jọ sọ tán bá a ti rí ọmọlẹ́yìn jesus christ bá a ti rí kristẹni mi tó dáa a rí kristẹni mi náà tó dáa ìwà tiẹ̀ ni ò dáa kò sí kankan nínú àwọn ànábì ọlọ́run yẹn tí wọ́n kọ́ wa níwà ní ìwà tí ò dáa ẹni tó bá ti wá ń hu ìwà ti ara ẹ̀ yẹn òun ni ò dáa fúnra rẹ̀
kese esin yen ni o da ko si kankan ninu awon esin yen ti o da there's no religion ati so no religion taught us enmity or hatred or wickedness ko si esin na nitori na gege bi ise wa ati tun de o e pe gbogbo awon ti mo ni ke ma pe papa julo awon mo yin e je kan wa joko ti ero radio won ka tun jo ko eko ka tun jo dara wa loye ka tun jo fi mo kun imo wa ka jo fi oye kun oye wa gege bi oruko le se wa where's radio 89.3 fm kan ga ogbon imo oye ohun na ni awa nbi fun gbogbo eto ti o se ma jade yo ma lo ni bamu pelu oruko yi ni tori na oruko gbogbo awon alase ti won fi anfani yi sile fun wa ti won je ki e ma gbo wa kete kete bayi ohun na ni emi fakile dakari ya ohun na ni mo kini pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa eid al adha mubarak

ìtumọ̀ gbólóhùn yẹn ni pé ọlọ́run ọba nìkan òun ló tó fún yàn lálàrán ṣe ni o àbí lálátìlẹyìn ní ìmọ̀lẹ̀ báwòlá wá ní ìmọ̀ nasir ìdí nìyẹn tí mo fi máa ń fi orin yẹn sílẹ̀ tàbí tí a tún fi táwa gangan pàápàá tí a fi máa ń fi bẹ̀rẹ̀ ètò yìí torí náà gbogbo ibikíbi tí ẹ bá wà tí ẹ ti ń gbọ́ mi lásìkò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa tá a wá ṣe lónìí lórí ètò yìí òun náà ni pé a wá ṣe ayẹyẹ ayọ̀ ọdún Eid al-Adha ni ṣe mọ̀ pé àwọn olóyìnbó wọ́n ní all work without a play make Jack a dull boy ibi tí ó bá ti jẹ́ pé iṣẹ́ yìí náà ni kì í mú ọpọlọ jí nítorí náà gbogbo àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn òun náà ni a tàn fi òní yíyẹ́ wò díẹ̀ kódà ó ṣeé ṣe kó mú àwọn ẹ̀bùn díẹ̀ dání pàápàá àwọn mo fẹ́ wò ó bá a ṣe máa ṣe ètò wa lónìí òun náà ni pé lẹ́yìn tí a bá ti kúrò ní abala al-Qur'an wa a wà ṣe ojú òpó sílẹ̀ a máa lo ojú òpó wa lénìí tá a bá ti ṣe ojú òpó yìí sílẹ̀ gbogbo àwọn mo fẹ́ mọ̀ àwọn tá a ti jọ ń ṣètò yìí àwọn tí wọ́n ti ń jẹ aládùn ètò yìí ẹ máa pè wọlé nínú ọdún ẹ̀bùn ọdún wà ńlẹ̀ a lè fura ẹlẹ́bùn ọdún tẹ bá ti gbà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ rí i pé mo ti ń tẹnu mọ wípé ẹ jẹ́ kí a jọ máa gbádùn ètò yìí lọ àwọn súra al-Qur'an àwọn ayé al-Qur'an tá a ti tú tá a ti sọ lórí ètò yìí àwọn mùjísà tá a ti sọ lórí ètò yìí àwọn iṣẹ́ ribiribi àwọn wòlé ọlọ́run tá a ti sọ lórí ètò yìí tá a bá ti pè àwọn nǹkan tí a máa fi jọ ṣe kí ni o tá a máa fi jọ fúnra wa ní ẹ̀bùn yẹn yẹn ni ó jẹ́ ká mọ̀ pé lóòótọ́ n tá a sọ ń bí nìyẹn kì í ṣe ètò tẹ gbọ́ ń bò mí torí náà kì í ṣe yẹn nìkan bákan náà ni ẹ tún láǹfààní láti kí gbogbo àwọn olólùfẹ́ yín àwọn náà fẹ́ kí àwọn olólùfẹ́ iléeṣẹ́ wa west radio a fẹ́ kí yín ẹ jẹ́ kí èmi kọ́kọ́ kí wa pé a kú ọdún a kú yẹ̀dún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún náà láyé láì àti láyé dáadáa èyí tí a ṣe lọ́dún ni kò ní jẹ́ àṣemọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa inshallah bi kudrati rahman nígbà tí yóò bá tún fi di ọdún tó ń bọ̀ oore wa yóò ti lékún inshallah bi kudrati rahman gẹ́gẹ́ bí ìṣe wa abala al-Qur'an òun náà ni a máa kọ́kọ́ bọ́ sí tá a bá ti ń kúrò ní abala al-Qur'an a máa wá bọ́ sí abala from the mimbar mimbar ṣe mọ̀ pé mo ní mimbar méjì a ti lọ sí mimbar ti Eid a dẹ̀ ti lọ sí mimbar ti Juma lónìí méjèèjì ọlọ́run ní ṣe ní àkìmọ̀ fún wa kí la mú bọ̀ ní mimbar kí làwọn ìmọ̀mù wa kí ni wọ́n sọ fún wa a máa yẹ̀wò níwọ̀n bá péréte a máa yẹ̀ rí ibi tá a máa gbà wọlé lónìí lẹ́yìn orin tá a ti lò tán yìí orin tí ó kàn tí a tún lò òun náà ni ìkànnú àwọn orin tó jẹ́ pé orin ọdún iléyá ni evergreen music òun ni ó máa wọlé inshallah bi kudrati rahman so kí la fẹ́ lo ńbẹ̀ òun náà ni pé a fẹ́ àsìkò ọdún la wà àsìkò tí ó yẹ kí inú kò sí tàbí ṣùgbọ́n béèyàn bá dé ìjẹ̀bú òde nísìn gbogbo ilé ni kò sí muslim kò sí christian gbogbo wọn ni wọ́n ṣe kí ni o tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyá eléyìí òun náà ni àwa náà fẹ́ ṣe lónìí inshallah bi kudrati rahman so ẹ̀yin náà ẹ ti gbaradì sílẹ̀ tá a bá ti ṣe tán tá a bá ti ṣí ojú òpó lẹ̀ báyìí kí ẹ máa pè wọlé kẹ máa kí àwọn olólùfẹ́ yín kódà tí ìbéèrè bá jẹyọ kẹ máa mú ká máa fi jẹ ẹ̀bùn ni ìyẹn ni a fi ṣe ètò tèmí pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́run kó má ṣàgbà fún ẹnì kọ̀ọ̀kan wa ní báyìí abala al-Qur'an òun náà ni a sáré lọ ní last week bóyá a lè rí ẹni tí sam òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi bóyá ká pè bóyá a lè rí ẹni tó lè ran wa létí zura al-Qur'an tí a ń kà lọ́wọ́ tá à ń yẹ̀wò lọ́wọ́ tá a bá rẹ́ni tó lè pè wọlé nínú ẹ̀yìn olólùfẹ́ wa ẹ jẹ́ kí a pè nọ́mbà tí ẹ lè fi pè wọlé tẹ́ fi rán wa létí sura al-Qur'an tá à ń kà tẹ́dẹ̀ máa sọ àwọn nǹkan mẹ́rin fún wa nípa sura yẹn ìyẹn nípa chapters yẹn nǹkan mẹ́rin lẹ máa sọ fún mi nípa ẹ̀ tá a bá rẹ́ni tó lè gbà tó lè rán wa létí tó sì lè sọ àwọn nǹkan mẹ́rin nípa sura yẹn fún wa lónìí ó ti jẹ ẹ̀bùn ọdún nìyẹn 0916893 1000 0916893 1000 ẹ jẹ́ ká kọ́kọ́ fi yẹn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn nígbà tí à ń retí ìpè yẹn tá a bá rẹ́ni tó fẹ́ jẹ ẹ̀bùn wa lónìí ó wà ńlẹ̀

yóò da fún yín alhaji sikiru ayinde barista ṣe bàbá nìyẹn kódà wọn ní bóyá ìrèsí yóò bá fi gbámọ ìtò ti fílẹ iná ní parẹ mùsùlùmí ayé wọn ni ẹ jẹ ká máa mú àdéhùn wa ṣe.

0: jẹ́ ká máa dé.
1: Bí ó ṣe rí, òun náà ni Alhaji Sikiru Ayíde barrister. Òun ni wọ́n sọ fún wa yẹn nípa ẹran ọdún iléyá. Eléyìí tí a jẹ tán yìí, ẹ rí ẹran tí apá yẹn gẹ́gẹ́ bá ṣe sọ fún wa, pàápàá jùlọ gbogbo àwa Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, bọ́kùnrin ti ń pa, lóbìnrin náà ń pa. Ẹran àdéhùn ni, àdéhùn ni, is like a covenant. Covenant ni ká pé láàrin Anabi Ibrahim alayhi salatu wa salam àti Ọlọ́run. Ọlọ́run ló bá ṣàdéhùn yẹn, ó wá decide, ó decide, ó pinnu láti pé àdéhùn yẹn pé lóòótọ́ Ọlọ́run lè má rí òun, but òun rántí pé òun bá Ọlọ́run ṣàdéhùn, kò dẹ̀ rí Ọlọ́run yẹn. Ó wá ṣe tán àti pé àdéhùn yẹn fọlọ́run. Ibi tí Ọlọ́run ọba tó ti wá fún ní àgbò kò fi dípò ọmọ ẹ̀ nìyẹn. So ilé láì ní dènà pẹnu, a sọ fún wa níjẹjọ wípé àdéhùn, àdéhùn gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àdéhùn, tí kìí bá pé àdéhùn tó bá ń pa ẹran, ó kàn jẹran ni o. Ntí ilé wa kọ wa, òun náà ni pé ká máa gbé àdéhùn wa fún àwa ọmọ ẹ̀dá Ádámọ̀. Tá a bá ṣàdéhùn fún yàn, ká rí pa pé àdéhùn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láàrin yẹn, ó ní àwọn nǹkan mẹ́ta kan láàfin máa dámù náà fi kí mọ̀ tí kò ní jẹ́ Mùsùlùmí. Ó ní even if it is a Muslim, tó bá jẹ́ Mùsùlùmí ni, tó bá ṣàdéhùn fún yàn tí ò bá pé àdéhùn yẹn, Ànábì ni is an infidel, a munafiki ni, an infidel. So látara díẹ̀ èyí, ó ní ìlà wàhádà ahana, ẹni tó bá ti ṣàdéhùn tí ò bá ti pé kì í ṣe Mùsùlùmí. So láti túmọ̀ sí pé gbogbo ẹni tó bá pe rẹ̀ ní Mùsùlùmí kò ṣàdéhùn kékeré o. Tó bá ní kéèyàn wá gba nǹkan lọ́la n tó fẹ́ fún yẹn, tí ẹni yẹn bá ti dé, àfi kò yá fún, àfi kò yá fún. Tó bá dá ọ̀la fún yẹn, jẹ́ kọ́la yẹn jẹ́ ọ̀la. Tí ò bá ní jẹ́ ọ̀la, ijọ́ tí yóò bá jẹ́ yá dá fún ni kò dá. Ẹ má jẹ́ kákan máa dáyàn lọ́kàn le. So ara nǹkan tí ọdún iléyá tó wá kọ wà nìyẹn. Ẹ rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa, ibi tí wọ́n ti rí ẹjọ́ rò níwájú Ọlọ́run ni. Ẹlòmíì ó ṣàdéhùn kó tó lọ lẹ́gbìmọ̀ aṣòfin, nígbà tó dé wá ń há ẹran fáwọn èèyàn, ṣàdéhùn tó báwọn èèyàn ṣe nìyẹn. Nítorí náà gbogbo àwọn tí wọ́n jẹ́ olóṣèlú àbá wà nípò kan, ẹ jẹ́ kí a máa rántí irú ohun tí Ànábì wa Ibrahim alayhi salatu wa salam tó ṣe yìí. Òun nọlọ́run gangangan fẹ́ rán wa létí, kì í ṣe ẹran tí à ń pa tí à ń jẹ. Mo ti mọ̀ pé tá a bá pa ẹran, a ṣàmọ̀ràn kí ló bí ẹran tá à ń pa. N tó bí ẹran tá à ń pa yẹn, òun náà ni àdéhùn láàrin àwa àti Ọlọ́run. Ọlọ́run wa sọ níbì kan nínú Al-Qur'an, ó ní gbogbo bí kíbi tá a bá ti ṣàdéhùn, tó bá ṣàdéhùn fún yàn, Ọlọ́run tó bá jẹ́ pé ẹyin méjì náà lẹ́jọ́ ṣàdéhùn yẹn láàrin ara yín, Ọlọ́run ẹ jẹ́ ẹ lọ́mọ pé mi Ọlọ́run mo ṣe kẹta yín o. Àdéhùn tó ń ṣe fún yẹn, èmi náà ń witness ẹ̀. So látara díẹ̀ ìdí yẹn tó fi jẹ́ pé ó ní iná wàhádà láì àkùn. Gbogbo bí tẹ́ bá ti ṣàdéhùn láyé, àdéhùn ó lágbára gan o, n tó lágbára ni o. Kódà wọ́n ní ó pé wa ká má ṣàdéhùn ju ká ṣe àdéhùn ká má wa pè lọ. Torí náà kí eléyìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tí a ṣe ọdún iléyá. Lóòótọ́ àti patọdún ní Ọlọ́run níṣe lápamọ́ fún wa o, àmọ́ ká mọ̀ pé lẹ́sìn bẹ̀, ẹ̀kọ́ bẹ̀ gangan tí Ọlọ́run tó wá kọ́ wa, òun náà ni pé tá a bá ti ṣe àdéhùn káwa náà ká máa ṣe kíni o, ká máa pé àdéhùn wa. Òun ni iléyá tí ó wá kọ́ wa o, kì í ṣe pé ó kàn wá pé ká máa jẹ ẹran. Ẹ má bínú pé ká máa jẹ ẹran lọ́dọọdún o, ó fẹ́ máa rán wa létí lọ́dọọdún títí kálukú wa tí a fi ṣíra, tá a fi lọ bá Ọlọ́run pẹ̀lú bó ti tọ́ àti bó ti yẹ. Ìdí nìyẹn. Torí náà kí Ọlọ́run ọba kó má ṣàgbà fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo wá ní a ti bọ́ sí orí mímbàrí, orí mímbàrí, orí ìtẹ́ mímọ́, ìtẹ́ àwọn àfà, ìtẹ́ àwọn ànábì Ọlọ́run. Àlẹ́kò lẹ́mẹ̀ẹ́ wa rẹ̀zẹ́tòlá àmbíyá. A ti mọ̀ pé àwọn ànábì Ọlọ́run ni wọ́n kọ́ máa ń dúró lórí mímbàrí yẹn, orí pulpit. Àmọ́ nígbà tí ò ti sáwọn ànábì Ọlọ́run mọ́, ó wá kó àwọn scholars, àwọn àfà, àwọn ni wọ́n bọ́ sórí mímbàrí yẹn, orí ìtẹ́ yẹn, tí wọ́n wá ń ṣe kíni o, tí wọ́n rán wa létí táwọn ànábì Ọlọ́run tí wọ́n ti sọ. Now, mo ni bi ti a ti wa de yi gege ba se mo pe popo sisi odun leya ohun na la wa nbe mo fe ki a wa pe ki a ma pe wole gbogbo ata ba lanfani be ta jo ohun ta wa mte wa pelu wa lori eto yi gbogbo bi kibi te ba wa ta nfani ki e pe to ba ti yo o ye je ka pe wole ka ki awon ololufe wa awon oga wa awon iyawo wa awon oko wa awon ore wa awon alajumo gbe wa gbogbo awon tan wa ba yin je eran leya mo pe ah keyan an ti yan ba en to nje sara ohun ni oga en to ba se o te yan ba pa odidi eran ti o ba re yan ba je oju ti ni yan awon to ba wa ba wa je yan awon tan ni ah eran leya ti wa nko won ni fe yin ni won ni fe yin ni gbogbo ru won na o ye ka ki won won ni ye ka ki won so nitori na anfani eleyi o se sile bayi ki a to bo si abala al mujiza wal karama wa mo so fun pe ati mujiza wa ati karama wa loni ipe na ni a fi gba ipe la fi gba tori inu odun la wa as fe ki eyin na ki elo anfani yen tabi ki eje anfani yen awon number ti e le pe fa awon to ba ti mo 0916893 1000 abi 0915333 4893 iti e ba ri pe nu mejeji e pe ke ki gbogbo awon lolufe yin ke ki gbogbo awon ore yin gbogbo awon alasumo yin je ka ki won ka jo bara wa yo fun ti popo sisin odun leya ka fi ikini ka fi ranse si won pe odun todun ni olorun ni je ko je asemo fun eni kokan wa opo re la se laye aboni o si ya fun wa koni ya ko koda tin ba re n to le so itumo pe kodun ya abo ko ma ya ko fun wa ohun na wole e je ki a pe wole ati si oju opo sile o bismillah

0: Hello, salam aleikum.
1: Waaleykum salaam tilaayi.
0: Ah, ẹ̀rọ̀ra o.
1: Ẹ kúrò lẹ.
0: Ẹ pẹ̀ kí lórúkọ yín bọ̀lẹ́ tí ń pè.
1: Bogun bẹ̀ lọkọ̀ mi láti Lanka.
0: Mi gbọ́ yín dáadáa.
1: Bogun bẹ̀.
0: Bogun bẹ̀ láti.
1: Bẹ̀yẹrúnkà.
0: Ok.
1: Akú àti òkú ọdún.
0: Àwa mà nìyẹn o, ẹni wá ṣọ̀pọ̀ ẹ̀ o.
1: Ojú ọmọ rẹ̀ ń dágbára lẹ́hìn.
0: Àmì nìyẹn lọ.
1: Allahumma amin ya Allah.
0: Allah akbar. Amin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.

àwọn kan tún nìyẹn gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn tí wọ́n lọ sí hajj àwọn náà wọ́n ti máa palẹ̀mọ́ mọ̀ bí ìgbà tí wọ́n ń palẹ̀mọ́ ńgbà tí wọ́n fẹ́ lọ ni wọ́n ti tún wà lẹ́ni tó ń palẹ̀mọ́ láti tún darí wálé báyìí nítorí náà àbẹ̀ ọlọ́run fún wọn gẹ́gẹ́ bí a ṣe ṣe ládùúrà fún wọn ńgbà tí wọ́n ń lọ wípé kí ọlọ́run ọba kó bá wa ṣọ́ wọn dọ́hùn kó fún wọn níṣẹ́ àṣepéṣe bákan náà ni a tún máa wá gbàdúrà fún wọn àdúrà tó kù táwọn tún máa gbàdúrà ojú wọn ó ti wà nílé báyìí ṣe rí gbogbo ìgbà téèyàn bá débẹ̀ èèyàn kì í sábà rántí ilé iṣẹ́ téèyàn lọ ṣe lọ́run yẹn ló máa mú yàn lọ́kàn bọ́ tẹ́ bá ti wá parí iṣẹ́ yẹn tí ò sí mọ́ọ̀chì mọ́ ìgbà yẹn lè máa bẹ̀rẹ̀ sí ní rántí ilé fẹ́ni tó bá lọ síbẹ̀ lọ ṣiṣẹ́ ni o ìgbà yẹn lè máa bẹ̀rẹ̀ sí ní rántí family rántí everybody ìjọba máa lọ ìjọba ìgbà yẹn lọ kan yín tó máa padà sílé so ọkàn wọn ó ti padà yóò ti máa padà wá sílé báyìí abẹ ọlọrun fún gbogbo àwọn èèyàn wa tí wọn lọ lọkùnrin àti lóbìnrin kí ọlọrun ọba kó bá wa ṣọ gbogbo wọn dé láyọ àti ní àlàáfíà mo dẹ sọ fún wa pé abala yìí àbí ètò yìí pàápàá ó ṣí sílẹ̀ fún onígbọ̀wọ́ àǹfààní wà láti wá ṣe onígbọ̀wọ́ èyíkéyìí nínú àwọn abala tí a là kalẹ̀ lórí ètò yìí bó ṣe ayé alukuran yẹn kéke náà ni gbogbo ẹyin tẹ ní skul àǹfààní wà kẹ fi ẹ̀rí ìpolówó ọjà yín ìkéde skul yín kẹ fi síbẹ̀ bó ṣe ẹyin tí ẹ̀ ń ṣe nǹkan kan àbó míì ni ẹ gbé wà láti wá fi kún wa lọ́wọ́ lórí ètò yìí ẹ wá rí ibi tí a wà yìí òun náà ni ti àwọn alálàájì ajan umrah services gbogbo àwọn tí wọ́n wà ní agbọ̀n yìí ẹ gbé ìpolówó ọjà yín wá pàápàá jùlọ àwọn tí àtijọ́ ń sọ̀rọ̀ inshallah bí kudarati rahman àwọn pé pẹ̀lú ògo ọlọ́run láì pẹ́ láì ní jìnà àwọn kan wọn darapọ̀ mọ́ wa lórí ètò yìí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọba yóò ṣe ní rọrùn fún wọn. Torí náà a fi eléyìí a tún fi ran wa létí pé ká má gbàgbé.

0: wálé ọ̀sọ́lá.
1: Bó ti rí nìyẹn o. King Sunny Ade, àwọn náà ni wọ́n ń fi ọdún léyá tí wọ́n fi ń dára tí à ń gbọ́ yẹn. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ, gẹ́gẹ́ bí àti máa mú wa.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM la wà ń bí. Ẹ wẹ̀ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́, ètò Sport Assembly ni máa ń gbìnàyà. Orúkọ tèmi ò yípadà o, Raymond Tọ̀nàtọ̀nà. Ẹ wo ẹ akú ọdún akú ìyèdùn. Mo kí ẹ̀yin gbogbo múmìnà àti múmìnì tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé. Ẹ wo bí gbogbo ẹran àgbò yẹn ṣe ń lọ. Ẹ má gbàgbé pé rédíò yín ẹ̀tàn ẹ gbé sí West Radio 89.3 FM. Ẹ wo a máa já yín tán lápá bí báyìí bó ṣe ń lọ lórí ètò eré ìdárayá. Ẹ wo yá kí n tó bẹ̀rẹ̀ ìròyìn nírọ̀lẹ́ ti tèní. Ẹ mọ̀ pé Champions League final máa wáyé lọ́la. Òun ṣe ìròyìn mọ́. Arsenal ló wà àṣekágbá Champions League. Wọ́n máa kojú ikọ̀ PSG. Ẹ̀yin olólùfẹ́ Arsenal ṣe ti ń gbaradì. Nítorí PSG ti ń dẹ́rù bàyín o. PSG ti release, wọ́n ti release squad wọn. Ṣé ti ń gbaradì fún PSG? Ó yá nípa pàápàá ẹ̀yin olólùfẹ́ Real Madrid ẹ kú oríire o. Ṣé ẹ mọ̀ pé olùkọ́ni tuntun ó ti tọwọ́ bọ ìwé àdéhùn nínú ikọ̀ Real Madrid? Breaking news lọ́tún lọ́sì. Gbogbo ẹ̀ ni mo máa já yín sí lápá bíbá. Wọ́n ti ń gbé àwọn agbábọ́ọ̀lù o. Barcelona ò sinmi rárá. Paramount ni Barcelona wà. Barcelona ti kéde agbábọ́ọ̀lù. Wọ́n ti gbé agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ṣé ìgbàgbé pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ń lọ lọ́wọ́? Ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ń lọ lọ́wọ́. Tá a bá ń sọ̀rọ̀ preparation, ìyẹn fún ife ẹ̀yẹ àgbáyé World Cup 2026 tó máa gbéra sọ ní oṣù tó ń bọ̀. Tá a bá ń sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀, orílẹ̀-èdè Iran ti ń kojú Gambia lọ́wọ́. Àmì ayò 2-1 orílẹ̀-èdè Iran lérí lọ́wọ́. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún ń wáyé lọ́wọ́. Iraq ń fìyà jẹ Andorra lọ́wọ́. Àmì ayò kan sódo ló bá dé o. Ó yá South Africa ti Nicaragua. Àmì ayò òdo ẹlẹ́yin náà gbà o. Abala àkọ́kọ́ ṣe parí ni. Bó bá ṣe ń lọ lápá bẹ̀yẹn máa já yín tán. Ó yá Champions League tó máa wáyé lọ́la. Tíròyìn bá dé bẹ̀ máa já yín tán bó ṣe ń lọ.

bákan náà tún lè kàn sí wa lórí Facebook wa o. Òun ṣe rédíò nìkan lẹ́tí lè gbọ́ wa. Ẹ lè search fún West Radio lórí Facebook. Ẹ search fún West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Bẹ́ẹ̀ bá ṣe wọ ọbẹ̀ yẹn, má wọlé lásán o. Ẹ comment, ẹ like, ẹ share. Ẹ rí gbogbo kọ́mẹ̀ntì yín, gbogbo ẹ̀ mo máa kà sí gbòòrò ayé. Àwọn tèmi ti ń gbórí wọlé, mo ti ń rí gbogbo ọ́pdéètì yẹn lápá abibẹ̀ yẹn. Class captain tèmi nìkan Jọlá Oṣó Àríyọ̀ Henry. Jọlá Oṣó Henry Adéyinka, gbogbo orúkọ lòun nìkan jẹ́. Àwọn ti Inter Milan nìyẹn, Up Inter. Bó tilẹ̀ jẹ́ pé Scudetto nìkan lẹ lágbára àti gbà. Wọ́n ní Champions League nǹkan is plenty fún Jọlá Oṣó. Ó yá pápá ó ní ẹkú ètò. Zuli Kifi Olamile kan. Òun náà ti ó ti drop message lápá abibẹ̀ yẹn. Ó ní good evening Mr. Raymond tanátaná. Up Chelsea from Saki. Ó yá Zuli Kifi Olamile kan. Jẹ́ ẹ̀rọ ilé tí tó bá ti gbàgbé. Ṣé o mọ̀ pé ẹ ní gbá Champions League ní sáà tí ń bọ̀? Ṣé o mọ̀ pé ẹ ní gbá Europa League ní sáà tí ń bọ̀? Ó yá Conference League nkọ́. Wọ́n ní too much for Chelsea o. Chelsea ti já dànù nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Ó yá pápá nínú competition mẹ́tẹ̀ẹ̀ta. Chelsea ò ní láǹfààní láti kópa lẹ́yìn EPL nìkan, lẹ́yìn Carabao Cup nìkan àti ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìdíje FA Cup lẹ máa gbá ní sáà tí ń bọ̀. Ó yá mo kúrò lápá abibẹ̀ yẹn. Ó yá ṣe gbàgbé pé transfer gist náà wà ń bí. Gbogbo ẹ ni màá já yín sí lórí ètò léníṣẹ́. Ó yá ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ikọ̀ Arsenal kò sí táìmù rárá. Ó yá mo wọ inú ikọ̀ Arsenal lọ. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ fẹ́ ṣọ̀tẹ̀ Arsenal? Gbogbo ẹ̀yin tẹ fẹ́ gbèrú Arsenal látẹ̀yìn. Ó yá ẹjẹ́ ń já yín tán. Ó yá Arsenal ti kéde o. Olùkọ́ ni Arsenal, olùkọ́ ni Mikel Arteta. Ó ní ẹwu ẹ lọ gbé ọ̀tẹ̀ yín pamọ́ o. Ta bá ń sọ̀rọ̀ nípa defender Arsenal. Ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Arsenal. Jurrien Timber, wọ́n ní Jurrien Timber ti fit o. Gbogbo ara ti agbábọ́ọ̀lù PSG máa ń dá. Gbogbo nǹkan tí Dizadue máa ń ṣe. Ṣé orí jó yóò kojú Jurrien Timber lọ́la o? Yóò kojú ẹni tó jù lọ lọ́la. Ó yá pápá mo tún kúrò lápá abibẹ̀ yẹn. Wọ́n bèrè lọ́wọ́ Bukayo Saka. Wọ́n ní bó ni Bukayo Saka? Bó ni ikọ̀ Arsenal ní sáà tá a wà? Ó ní inú mi dùn gan gidi o. Ṣé ẹ mọ̀ pé ikọ̀ Arsenal ó ti pẹ́ tán ti ń lé ìdíje EPL? Aláǹfààní láti gbà ní sáà tá a wà? Ṣé ẹ mọ̀ pé àṣekágbá Champions League àwa náà là á kojú ikọ̀ PSG? Inú mi dùn pé mo wà lára àwọn pléyà tí wọ́n máa gbà fún ikọ̀ Arsenal. Ìyẹn tá a bá kojú ikọ̀ PSG lọ́la. Ó yá ẹ̀yìn olólùfẹ́ Arsenal. Bẹ́ẹ̀ bá ṣe ń dunnú ẹ má lọ dunnú ju o. Nítorí pé bẹ́ẹ̀ ṣe ń dunnú yẹn, bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ PSG náà ń dunnú. Ṣé ẹ mọ̀ pé kó tó di pé sáà Fresh League One parí? Kó tó di pé sáà wọ́n parí lápá abibẹ̀ yẹn, ó wọ́n kéde pé Ousmane Dembélé ó ní ìfarapa lápá abibẹ̀ yẹn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá ìròyìn ti fi léde ní pé nígbà tán bá ń kojú ikọ̀ Arsenal lọ́la, ṣé ẹ rí Ousmane Dembélé, Achraf Hakimi àti Nuno Mendes? Wọ́n ní gbogbo wọn 100% fit ni wọ́n jẹ́ lápá abibẹ̀ yẹn. So ẹ má lọ rẹpẹtẹ o, ẹ̀yin olólùfẹ́ Arsenal.

ó yá mo gba bẹ̀rẹ̀ wọ orílẹ̀-èdè Scotland lọ. Akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè Scotland tàbá ń sọ̀rọ̀ nípa Steve Clark. Ó ti tẹnubọ Mike, ó ti sọ̀rọ̀ lápá bíbẹ yẹn o. Oníṣẹ́ rí orílẹ̀-èdè Scotland tẹ́ ń wò yẹn. Gbogbo orú àwọn ife ẹ̀yẹ àgbáyé belé ló yẹ kán máa kópa nínú rẹ̀ tàbá ń sọ̀rọ̀ FIFA Club FIFA World Cup. Ṣé ẹ̀mọ́ pé orílẹ̀-èdè Scotland wọn ò láǹfààní láti kópa nínú ilé tó kọjá. Ó ní ní kété tá a ti qualify fún ilé, ṣé ẹ̀rí ti 2030 tó máa wáyé, a tún gbìyànjú láti kópa nínú rẹ̀. Akọ́nimọ̀ọ́gbá wa ló sọ̀rọ̀, ìyẹn Steve Clark, nígbà tó tọwọ́ báwé àdéhùn tuntun tí ó fi kó orílẹ̀-èdè Scotland wọ ọdún 2030. Ó yá ẹjẹ́ kúrò bẹ́ẹ̀ mo wọ inú ikọ̀ wo Fountain Wanderer. Ẹ mọ̀ pé kò ń ṣe ìròyìn wọn ti lọ relegation. Wọ́n ṣe lọ relegation wọn lówó wà ńlẹ̀ o. Mọ̀ nínà wọ̀tá lápá bíbẹ̀ yẹn. Wọ́n ti kéde agbábọ́ọ̀lù tuntun bó tilẹ̀ jẹ́ pé lọ́fẹ̀ẹ́ ló darapọ̀ mọ́ wọn. Tàbá ń sọ̀rọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ Tottenham nígbà kan rí tó ti fẹ̀ kan kópa fún Atletico Madrid. Ó yàtá ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Mò ń sọ̀rọ̀ nípa Kieran Trippier. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Wolverhampton Wanderers pẹ̀lú àdéhùn ọlọ́fẹ̀ẹ́ ló bá dé o. Ó yá odò orílẹ̀-èdè Budapest. Ó yá tí n bá dárúkọ Budapest. Ó yá ẹ̀sọ́ pé Champions League. Ṣé ẹ̀mọ́ pé orílẹ̀-èdè Romania ibẹ̀ ni wọ́n ti gbá àṣekágbá Champions League tó bá di ọ̀la. Ó yá olólùfẹ́ ikọ̀ Arsenal kan ti sọ̀rọ̀. Ó níṣẹ́ rí ọkàn mi balẹ̀ bí omi tútù. Ọkàn mi balẹ̀ gidi gan o. Mo nígbàgbọ́ nínú olùkọ́ni Mikel Arteta. Ṣé ẹ̀mọ́ pé ó ṣẹ̀ gba ife ẹ̀yẹ EPL fún wa tán ni. Ṣé ẹ̀rí kété tá a bá ń kojú PSG lọ́la, wọ́n á jẹ́ mo yó ìyà lọ́wọ́ ikọ̀ Arsenal. Ọ̀kan lára olólùfẹ́ Arsenal ló sọ̀rọ̀, ìyẹn lórílẹ̀-èdè Romania. Ó yá tá a bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ tó ń gbé agbábọ́ọ̀lù. Ṣé ẹ̀mọ́ pé orí ló kó ikọ̀ Tottenham yọ. Díẹ̀ ló kù kan lọ relegation. Kání kò ń ṣe West Ham tí yóò jáwé sóbì lápá bíbẹ yẹn. Ó yá Tottenham tí wá ń gbáradì o. Wọ́n ní kò sí táìmù mọ́, kò sí táìmù rárá. Ṣé ẹ rí ẹni tí òòrá máa san tó bá di sáà tí ń bọ̀? Ó yá Tottenham ti kówó lójú ọjà. Wọ́n ti gbé agbábọ́ọ̀lù. Tàbá ń sọ̀rọ̀ agbọ́wọ́ ẹ̀yìn kan Bournemouth. Wọ́n ti gbé Sennessy lápá bíbẹ yẹn. Kì í wá ṣe Sennessy nìkan o. Wọ́n ní Sennessy ò lè ṣe kinní yẹn. Òun nìkan ò lè dá kinní yẹn ṣe fún ikọ̀ Tottenham. Wọ́n tún gbanú ikọ̀ Liverpool lọ. Ṣé mọ̀ pé Liverpool ti kéde? Wọ́n kéde Andy Robertson. Wọ́n ní Robertson eléto ṣe pẹ̀lú wá ti tó. Ó ti gba Champions League. Ó ti gba EPL. Ó ti gba gbogbo nǹkan tó nígbà nínú ikọ̀ Liverpool. Ó yá bọ̀dá Robertson eléto ṣe yẹn tó yá wá máa lọ. Ó yá ní pápá àpalápá bíbẹ yẹn. Wọ́n ti kéde Robertson. Wọ́n kéde Andy Robertson lápá bíbẹ yẹn. Ó yá mo wọ orílẹ̀-èdè Argentina lọ. Tí n bá sọ pé mo wọ orílẹ̀-èdè Argentina, ó yá ẹ sọ pé up Lionel Messi, bàbá Thiago lápá bíbẹ yẹn. Ó yá wọ́n ti kéde ẹ o, yóò kópa fún orílẹ̀-èdè Argentina. Bó tilẹ̀ jẹ́ pé ó ní nọ́ọ̀kì kékeré lápá bíbẹ yẹn. But wọ́n ní ìyẹn ò ṣe ijù rárá. Ó máa kópa fún orílẹ̀-èdè Argentina tàbá ń sọ̀rọ̀ FIFA World Cup. Ó yá wọ́n ní Alejandro Garnacho ń kọ́. Àwọn àwọn Argentina níta ní jẹ́ báhun. Wọ́n ní Garnacho ò sí bẹ́ẹ̀ o. Tàbá ń sọ̀rọ̀ Emi Buendia. Òun náà máa miss out. Tàbá ń sọ̀rọ̀ FIFA Club World Cup. Ìyẹn fún orílẹ̀-èdè Argentina. Ó yá ẹjẹ́ ìgbàbẹ̀ yẹn wá sínú ikọ̀ Arsenal. Ó yá nígbà tí mo dé inú ikọ̀ Arsenal ńkọ́. Ó yá Kai Havertz. Kai Havertz ti tẹnubọ Mike. Ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé. Ó níṣẹ́ rí ikọ̀ Arsenal. Àwa ò ṣeré rárá o. Tàbá fẹ́ kojú PSG lọ́la. Ṣé rí àwa máa lọ rí pápá. A máa fi ìyà jẹ́ ikọ̀ PSG ni. Ó yá Kai Havertz ló sọ yẹn. Ó yá ẹjẹ́ kúrò bẹ́yẹn. Ó dorílẹ̀-èdè Brazil. Ó yá ń gbà tí mo dorílẹ̀-èdè Brazil ńkọ́. Ìròyìn ti kọ Neymar o. Ṣé mọ̀ pé díẹ̀ lókù kan máa mú Neymar lọ́wọ́ cup. Àmọ́ Neymar lọ́wọ́ tó wà, Neymar máa miss first match World Cup o. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́, wọ́n kojú orílẹ̀-èdè Morocco látara ìfarapa tí Neymar ní. Neymar ti ní calf injury fún orílẹ̀-èdè Brazil. Kò ní láǹfààní láti kojú orílẹ̀-èdè Morocco. Ó yá Liverpool bínú tán o. Wọ́n ní kí ló dé náà. A gbé contract offer wá síwájú rẹ̀ ìwọ Ibrahim Kanate. Ó rí jẹ́ẹ̀tẹ̀ lálákọ̀ọ́kọ́. Ó tún dá padà lẹ́lẹ́ẹ̀kejì. Ó yá ní pápá Liverpool náà ti gbójú o. Ṣé rí Ibrahim Kanate yóò fi ikọ̀ Liverpool sílẹ̀? Ìyẹn ní tó bá di oṣù June, ó máa fi ikọ̀ Liverpool sílẹ̀. Látìgbà tó ti lọ́dún márùn-ún nínú ikọ̀ Liverpool. Ó gba Champions League nínú ikọ̀ Liverpool. Ó gba EPL nínú ikọ̀ Liverpool. Ó ní 181 appearance. Ìyẹn fún ikọ̀ Liverpool.
ó yá ó ti fẹ́ di ìjà kú akátá láàrin ikọ̀ Barcelona àti Atletico Madrid. Ìyẹn lórí ta ní ṣe mọ̀ pé agbábọ́ọ̀lù kan ìyẹn agbọ́wọ́ àárín ikọ̀ Man City ta bá ń sọ̀rọ̀ nípa Bernardo Silva. Ó yá ó máa fi ikọ̀ Man City sílẹ̀ ìyẹn ládéhùn ọlọ́fẹ̀ẹ́. Ó yá Barcelona ti wá gbórí wọlé o, Atletico náà gbórí wọlé, ta ló máa darapọ̀ mọ́? Ó di sánmà lámà tó mọ̀ lápá bíbẹ̀ yẹn. Tí n bá sọ pé wà ń para mode, ó yẹ kẹ mọ̀ pé ikọ̀ Barcelona ni mò ń sọ. Ní kété tí sáà parí, Àṣántì ń kùn sétí rẹ̀. Wọ́n kùn sétí Anthony Gordon. Tí n bá ń sọ̀rọ̀ Anthony Gordon, ọmọ léńjeléńje nínú ikọ̀ Newcastle, ẹ mọ̀ pé agbọ́wọ́ ìgbẹ́ni nínú ikọ̀ Newcastle. £69.3 million òun ni Barcelona kó fún ikọ̀ Newcastle. Àmọ́ ìròyìn ti fi léde wípé gbogbo àdéhùn ti parí. Anthony Gordon ti di agbábọ́ọ̀lù ikọ̀ Newcastle. Ó yá wọn ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ o. Tí bá náà ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́, ṣe mọ̀ pé kó tó di pé sáà parí, ìyẹn nínú ìdíje EPL, Andoni Iraola, akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Bournemouth, ó ti fi ròyìn léde pé èmi ti ṣetán o. Èmi ti ṣetán láti fi ikọ̀ Bournemouth sílẹ̀. Àmọ́ ní kété tí Bayer Leverkusen gbọ́ ròyìn yẹn, làwọn bá pè é. Wọ́n pe nọ́mbà rẹ̀, wọ́n ní ẹ̀lò ẹ̀lò Mr. Iraola. Ó yá a nífẹ̀ẹ́ sí ẹ̀, ó yá wá kó ikọ̀ wa sòdí. Bayer Leverkusen, wọ́n ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ o. Wọ́n ti lóòdù fóònù wọn, wọ́n ti lóòdù Richard Card. Wọ́n ní kò sí gbogbo àsìkò tí ó máa gbà wọ́n. Àwọn láǹfààní láti bá a sọ̀rọ̀. Bó jẹ́ 1 hour ni, gbogbo nǹkan làwọn máa ṣe láti fi convince ẹ̀. Ó yá oníròyìn kan, ìyẹn lórílẹ̀-èdè Spain, ó ti sọ̀rọ̀ o. Tí bá ń sọ̀rọ̀ Roger Torello, ó ti ṣàlàyé. Ó ní kí ló dé tí Barcelona lọ fún Anthony Gordon. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún wa. Àmọ́ ta bá ń sọ̀rọ̀ nípa akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Barcelona, ìyẹn Hansi Flick, ó níṣẹ́ mọ̀ pé ó ní profile tóun máa ń nífẹ̀ẹ́ sí. Tẹ bá sì wo Anthony Gordon, ó jẹ́ profile tí Hansi Flick nífẹ̀ẹ́ sí. Ìdí nìyẹn tí Hansi Flick ṣe lọ fún Anthony Gordon. Ó yá ó dínú ikọ̀ Tottenham, agbọ́wọ́ wájú ikọ̀ Tottenham, mo sọ̀rọ̀ nípa Matty Tell. Ó ní inú máa dùn o, tó ń bá láǹfààní láti dúró sínú ikọ̀ Tottenham. Ìyẹn tí akọ́nimọ̀ọ́gbá tuntun tí bá ń sọ̀rọ̀ nípa Roberto Di Sabi, tí ó bá tà sí gbòòrò ayé. Ó ní inú ikọ̀ Tottenham, mo nífẹ̀ẹ́ sí ikọ̀ Tottenham. Ìyẹn Matty Tell ló sọ̀rọ̀ yẹn.

bóyá ní pápá dunu ikọ̀ Real Madrid. Ṣé ẹ rí àdéhùn tó máa gbé olùkọ́ ni? Ìyẹn olùkọ́ ni Jose Mourinho wọnú ikọ̀ Real Madrid. Gbogbo rẹ̀ ti parí o. Àdéhùn pẹ̀lú ikọ̀ Benfica, ìyẹn náà ti parí. Tábà ń sọ̀rọ̀ nípa Jose Mourinho. Ṣé ẹ rí láti bí ọjọ́ mẹ́wàá sẹ́yìn, òun náà ti parí gbogbo rẹ̀. Wọ́n ti agree gbogbo deal tó máa gbé Jose Mourinho wá sínú ikọ̀ Real Madrid. Ní kété tán bá ti parí ìdìbò nípò gẹ́gẹ́ ipò ààrẹ tuntun, ìyẹn nínú ikọ̀ Real Madrid, wọ́n máa kéde ẹ̀. Wọ́n máa sọ pé here we go lápá ibibẹ̀ yẹn. Wọ́n máa confirm Jose Mourinho gẹ́gẹ́ bí olùkọ́ ní ikọ̀ Real Madrid. Ó yá ní pápá mo kọjá lọ. Mo wọnú ikọ̀ Atletico Madrid. Ṣé ẹ rí owó tí Barcelona gbé wá? Nítorí pé ti gba líìgì ni. Ẹ wá ń kó 100 million euro ẹlẹ́sìn mìíràn kan. Ẹ wá lọ kó fún ikọ̀ Atletico Madrid. Àwọn yẹn ti sọ pé àwọn ò ta o. Wọ́n ní kò ń ṣe pé bí àwọn ò ní ta Julian Alvarez. Àmọ́ṣẹ́ rówó tẹ̀ ń kó kiri yẹn. Àwa pọ̀ jówó yẹn lọ. Àkí ló dé ṣàbọ̀ Alvarez lẹ fẹ́ rà ni. Lẹ wá kó 100 million euro. Ṣé ẹ rò páwa ò rówó rí ni? Ṣọ́fẹ̀ la gbé Julian Alvarez ni. Ẹ wò tẹ́ ẹ bá mọ̀ ìpẹ́ fẹ́ gbé Julian Alvarez. Ẹ jẹ́ pèkè lọ kẹ́ ẹ lọ kúrónú yín, ẹ lọ tú báǹkì yín. Bó jẹ́ kẹ́ ẹ lọ yáwó, ẹ kó wa o. Àmọ́ 100 million euro tẹ kọ́kọ́ kó wá yẹn, àwa ò fẹ́ àwa ò gba o. Ẹ lọ fowó kún owó yẹn, owó yẹn kéré jù fún Julian Alvarez. Ṣé ẹ rí gbogbo ètò ti parí? Gbogbo ètò ti parí o. Ìyẹn ta bá ń sọ̀rọ̀ Antonio Gordon. Ó ti sáìn dì ìyẹn fún ikọ̀ Barcelona. Lọ́wọ́lọ́wọ́ bá Antonio Gordon, òun ṣe agbábọ́ọ̀lù ikọ̀ Newcastle mọ́. Ó ti di agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona tuntun, ìyẹn lénìí. Ó yá Dundee náà ló bá dé. Ta bá ń sọ̀rọ̀ lọ máa kó Sennessy. Free agent wọnú ikọ̀ Tottenham láti inú ikọ̀ Bournemouth. Òun ṣe Sennessy nìkan. Ẹ mọ̀ pé mo sọ fún yín ṣáájú wípé Andre Robertson ìyẹn náà ti di agbábọ́ọ̀lù ikọ̀ Tottenham. Ó yá Erik Requeme tó fẹ́ contest fún president Real Madrid. Ó ti sọ̀rọ̀ oníṣẹ́ rí Rodri tẹ́ ń wò yẹn. Èmi nífẹ̀ẹ́ Rodri dáadáa. Tí bá láǹfààní láti di president Real Madrid, mo máa gbé Rodri wọnú ikọ̀ Real Madrid. Ó yá ní pápá ta bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ ni. Ìyẹn olùkọ́ ni àkọ́kọ́ tó gba ife ẹ̀yẹ fún klọ́ọ̀bù tó ti kópa fún gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá àbí agbábọ́ọ̀lù nígbà kan rí. Olùkọ́ ni Mikel Arteta, òun ni olùkọ́ ni tó kọ́kọ́ ṣe irú rẹ̀. Ó yá ní pápá ṣe mọ̀ pé £16.7 million ìyẹn ni Man U san fún olùkọ́ ni Ruben Amorim láti fiṣẹ́ rẹ̀ lẹ̀. Ṣé mọ̀ pé Man U sáàkì Ruben Amorim? Àmọ́ kò ṣe ọ̀fẹ́ ló bá dé o. Òun ṣe pọ́n sáàkì rẹ̀ lásán. Man U fún lówó owó tó £16.7 million. Ó yá Terry ti dá a lóhùn. Ó ti dá olólùfẹ́ kan lóhùn. Olólùfẹ́ tó sọ pé Thomas Tuchel. Òyìn ni olùkọ́ni tó dáa jùlọ. Ta bá ń sọ̀rọ̀ history ikọ̀ Chelsea. Ó yá John Terry wá ní gbójú bẹ́ẹ̀. Ṣé wọ́n ṣe ń wo bọ́ọ̀lù ikọ̀ Chelsea ni? Ó ní ọ̀rẹ́ mi wá ń bí jẹ́ ń sọ fún ọ. Jẹ́ ń sọ history ikọ̀ Chelsea fún ẹ̀. Ta bá ń sọ̀rọ̀ olùkọ́ni tó dáa jù fún ikọ̀ Chelsea. Olùkọ́ni tó tún ayé wa ṣe. Ta bá ń sọ̀rọ̀ Frank Lampard. Ta bá ń sọ̀rọ̀ Didier Drogba. Èmi gangan tí mo jẹ́ John Terry. Ṣé ó rí olùkọ́ni tí mò ń sọ̀rọ̀ ń parẹ̀? Tí Chelsea bá fẹ́ kojú ikọ̀ Barcelona, tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bá ku ọjọ́ méjì, olùkọ́ni yẹn máa pè wá sínú dressing room. Ó máa sọ fún wa pé ṣé ó rí ìkọ́ṣẹ́ rí ikọ̀ Barcelona tẹ́ ń wò yẹn. Line up wọn lélè. Àwọn tó máa gbọ́wọ́ iwájú lélè. Agbọ́wọ́ ẹ̀yìn tán máa lò. Aṣọ́lé tán máa lò lé. Agbọ́wọ́ àárín tán máa lò lélè. Olùkọ́ni yẹn máa ṣàlàyé gbogbo rẹ̀. Ní kété tí line up bá jáde, gbogbo kan tó lùkọ́ nìyẹn sọ la máa rí. Ó yàtá ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Olùkọ́ ni Jose Mourinho. Ṣé mọ̀ pé ó ti láǹfààní láti kó Chelsea sódì bíi ẹ̀ẹ̀mejì? Ó yá nípa pápá Vinicius Junior ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ nípa Flamingo. Ó níṣẹ́ rẹ̀ lọ fọkàn balẹ̀. Èmi máa darapọ̀ mọ́ yín lọ́jọ́ kan. Àmọ́ kò ń ṣègbà tí n bá di arúgbó. Nígbà tí n bá tí ara mi bá sì le, tí bá sì láǹfààní láti ta kébé lórí pápá, yín darapọ̀ mọ́ yín. Ṣé ẹ rí ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn àgbà lápá ibibẹ̀ yẹn? Ta bá ń sọ̀rọ̀ nípa Copa Libertadores, ó ní mo máa gbà fún yín. Ó yá mo tún kúrò lápá ibibẹ̀ yẹn. Breaking news lélè. Àmọ́ kò ń ṣe breaking news bákan náà. Ta bá ń sọ̀rọ̀ nípa Luka Modric, ṣe mọ̀ pé Modric ti dàgbà. Ó ṣeéṣe kó kéde ìfẹ̀yìntì ní kété tí World Cup bá ti ń parí. Ó yá ilé òun ṣèròyìn mọ́.
gbogbo wa lati mo ama eje nka si yin leti ta ba nso nipa awon iko to ma kopa iyen ta ba nso nipa awon idije lori ile de euro ta ba nso nipa champions league europa league conference league iko bi mesan yo kopa o ta ba nso nipa epl teams o ya eje nka si yin leti ta ba nso nipa champions league iko arsenal manchester city manchester united liverpool aston villa awon yen ma kopa ninu idije champions league latori ile de gesi awon kan ni chelsea nko sadele rebi mi oni ko chelsea ko chelsea ko chelsea ni se chelsea magba champions league ni se ti gbo pe team to pari si number 10 se team to pari si number 10 man gba champions league ni o tu bi mi pe europa league nko o ya sadele re gbaga wa bi je ka se oleti awon iko to ma ko panu europa league ta ban so lo england representative o ya je ka si yin leti o Bournemouth, Sunderland, Crystal Palace, o tun mi kan le, sadelere lo mi kan le o, oni Chelsea o ma tu sin be, mo ni oga mi fokan re balẹ, o ya oni Raymond ka si mi leti, Conference League nko, mo ni Brighton nikan lo ma gba Conference League o, oju we ba yan, Chelsea o sin be o, Chelsea o sin be, oga mi Chelsea o gba ifi eye ta ba nsoro EPL o, ta ba nsoro Champions League, ta ba

àwọn Real Madrid ti sọ̀rọ̀. Wọ́n ní ṣe rí Hendrick tẹ́ ń wò yẹn. Àwa máa ṣàmúlò Hendrick tó bá di next season. Right winger ni Hendrick o, ìyẹn tó bá di next season. Nínú ikọ̀ Real Madrid, àwọn Real Madrid ló fìrò yẹn léde. Ta bá ń sọ̀rọ̀ nípa loan fún next season, wọ́n ní kò sí àyè rárá Hendrick ò lọ. Oya wọn bí Vinicius Junior, wọn ní ọ̀gbẹ́ni Vinicius wá ń bí sáré wá gbẹ́nu sí Mike. Oya World Cup tẹ́tẹ́fẹ́ lọ kópa nù rẹ̀. Orílẹ̀-èdè wo lo rò pé ó máa láǹfààní láti gbà á? Oníta bá ń sọ̀rọ̀ World Cup, èmi máa lọ fún orílẹ̀-èdè Argentina. Ṣe mọ̀ pé àwọn ni wọ́n gba ilé tó kọjá, wọ́n tún láǹfààní láti gbà á lẹ́ẹ̀kan sí. Pàápàá jùlọ orílẹ̀-èdè tó ní ikọ̀ Lionel Messi, tó ní agbábọ́ọ̀lù gẹ́gẹ́ bí Lionel Messi tó yẹ pé máa ń ṣe nǹkan nígbà tó wù ní. Messi lè díjú kó gbá kíkì wọlé tó bá di àṣekágbá Champions World Cup. Messi láǹfààní láti mi àwọ̀n fún orílẹ̀-èdè Argentina. Ìdí nìyẹn tẹ́mi ṣe wò pé orílẹ̀-èdè Argentina ni orílẹ̀-èdè àkọ́kọ́ tó láǹfààní láti gba FIFA World Cup. Ó yá ní pápá àpamọ́ tó kúrò lápá ibẹ̀ yẹn.

létí. Mo kà sí létí lọ́sẹ̀ tó kọjá. Àwọn orílẹ̀-èdè tó ti láǹfààní láti kéde agbábọ́ọ̀lù tán kó lọ ife ẹ̀yẹ àgbáyé. Orílẹ̀-èdè Argentina wọ́n ti drop update o. Wọ́n ti drop àwọn agbábọ́ọ̀. Wọ́n ti mórúkọ wọn lẹ̀ o. Àwọn agbábọ́ọ̀ tó máa lọ ife ẹ̀yẹ àgbáyé. Ó yá jẹ́ kà sí létí látorí aṣọ́lé. Ta bá ń sọ̀rọ̀ nípa Joao Musso aṣọ́lé àkọ́kọ́. Jeronimo Urulín kọ́. Àwọn náà máa lọ World Cup. Ta bá ń sọ̀rọ̀ nípa aṣọ́lé kẹta. Ṣẹ̀mọ aṣọ́lé tó gba World Cup fún wọn gbà kan rí. Emiliano Martinez aṣọ́lé ikọ̀ Aston Villa. Òun náà máa tẹ̀lé Argentina lọ World Cup. Bákan náà àwọn agbáwọ̀ ẹ̀yìn tán kéde ń kọ́. Leandro Baladi ara wọn ló wà. Nicolas Tagliafico inú ẹ̀ ló wà o. Gonzalo Montiel, Lisandro Martinez agbọ́wọ́ ẹ̀yìn kan Manchester United, Christian Romero agbọ́wọ́ ẹ̀yìn kan Tottenham, Nicolas Otamendi agbọ́wọ́ ẹ̀yìn kan Benfica, Facundo Medina Nuno Molina. Ó yá jẹ́ kí n kà sí yín. Ẹ jẹ́ kí n gbé sí yín létí. Agbọ́wọ́ àárín tán kéde Leandro Paradas. Ó yá Rodrigo De Paul. Ṣé ẹ ti mọ Rodrigo De Paul? Ìyẹn bodyguard Lionel Messi. Valentino Bako ó yá ẹjẹ́ kúrò lápá bíbẹ yẹn. Wọ́n tún kéde o Giovanni Lo Celso, Ezequiel Palacios, Alex McAllister ti bá dárúkọ McAllister. Agbọ́wọ́ àárín ikọ̀ Liverpool ó yá ọkọ̀ agbọ́wọ́ àárín kan lápá bíbẹ yẹn Enzo Fernandez. Kò ń ṣe Bruno Fernandez o. Ẹmọ ẹ̀pọ́ ọmọ orílẹ̀ èdè Portugal ni Bruno Fernandez. Ti bá ń sọ̀rọ̀ nípa Enzo Fernandez agbọ́wọ́ àárín ikọ̀ Chelsea. Ara agbọ́wọ́ àárín tó máa kópa fún orílẹ̀ èdè Argentina ni ó yá àwọn àtáká ńkọ. Àwọn agbọ́wọ́ iwájú tán kéde Julian Alvarez Atletico Madrid ní kópa fún. Ó yá Lionel Messi Inter Miami ní kópa fún. Nicolas Gonzalez ńkọ. Thiago Almada Giuliano Simeone Nico Paz Lautaro Martinez agbọ́wọ́ iwájú Inter Milan nu. Gbogbo àwọn agbábọ̀ tán kó lọ World Cup nìyẹn. Ó yá akọ́nimọ̀ọ́gbá orílẹ̀ èdè Netherlands ti bá ń sọ̀rọ̀ nípa Ronald Koeman. Ó ti bẹnu àtẹ́ lu ikọ̀ Arsenal. Oníṣẹ́ rí Arsenal tẹ́ ń wò yẹn. Arsenal tó gba ìdíje Premier League. Òun ṣe pé wọ́n mọ̀ gbárara. Ó yá Abe Lincoln ṣe ń gbọ́. Kóòtù mi ìgè wo ṣe gbọ́. Akọ́nimọ̀ọ́gbá kan ti bẹnu àtẹ́ lu ikọ̀ tẹ́ ń support. Oníṣẹ́ rí ikọ̀ Arsenal. Kọ́nà kìkì náà fi gba EPL. Téka ní kò ń ṣe kọ́nà tí wọ́n ń gbá ni. Ṣé ẹ rò pé Arsenal lè gba EPL ni? Níbi tí Manchester City wà, níbi tí Liverpool wà, níbi tí Man U wà, níbi tí Chelsea wà, ẹ̀yìn wa lọ́n fi kọ́nà gba EPL. Ẹjọ́ ṣé kò ń ṣara ìjà lè yín wà ni? Kí ló kan Ronald Koeman pẹ̀lú kọ́nà kìkì Arsenal fi gba league? Ó yá Barcelona láwọn onígbàgbọ́. Ipe 26 million euro. Ipe Man U máa gbà lọ́wọ́ àwọn. Man U ní ẹ̀ tí mọ̀ kankan. Ṣé owó yẹn tí ò bá wọ 30 million euro. Ẹ má kó 26 million wá o. Àwa ti lọ ra àwọn Rottweiler tako sẹ́nu gate. Ìyẹn ní pápá ṣeré Old Trafford. Bẹ̀bá ṣe ń wọlé. Táwọn ajá yẹn ti rí pé owó yẹn ò wọ 30 million euro. Wọ́n máa kàn sí yín. Ṣé mọ̀ pé Atletico Madrid àwọn ń ṣorí kunkun. Wọn ò fẹ́ bá Barcelona sọ̀rọ̀ nípa agbáwọ̀ iwájú Julian Alvarez ti wá sọ fún wọn. Ẹ jẹ́ lọ gba owó lọ́wọ́ ikọ̀ Barcelona nítorí èmi ò nífẹ̀ẹ́ sí yín mọ́ o. Èmi ò nífẹ̀ẹ́ láti kópa fún Atletico ní sáà tí ń bọ̀. Owó tí Barcelona kó fún yín yẹn 100 million euro. Ẹ tètè tẹ́wọ́ gbà á nítorí èmi ti ń di ẹrù mi. Mo ti ń di ẹrù mi o. Ní kété tí sáà tí ń bọ̀ bá gbìnàyá inú ikọ̀ Barcelona lọ́kàn mi wà. Bákan náà ikọ̀ Barcelona àwọn ń wò pé nígbàtí Atletico Madrid láwọn ògbà 100 million euro. Wọ́n ní ó yá Ferran Torres wá ń bí tí orí owó kan wà àti wà tó wó ohun. Inú ikọ̀ Atletico Madrid lẹ́ẹ̀tì máa kópa ń sáà tí ń bọ̀. Ferran Torres bá ranjú sókè. Ó ní èmi o. Inú ikọ̀ Barcelona ibi tẹ́ bá ní kí gbégbé má gbé ibẹ̀ ni ó máa gbé o. Inú ikọ̀ Barcelona lèmi ti fẹ́ lo sáà tí ń bọ̀. Ṣé rí Atletico Madrid tẹ́ ń wò ohun èmi ò nífẹ̀ẹ́ sí ikọ̀ yẹn.

yàtà bá ń sọ pé ẹ wì go ti dénú ikọ̀ Napoli ṣe mọ̀ pé olùkọ́ ni wọn olùkọ́ ni Antonio Conte ó ti fi ròyìn léde ó lèmi ò ṣe mọ́ o èmi ò kó yín sòdí ní sáà tí ń bọ̀ àwọn ẹbá ní pé kí ló dé ìgbéraga náà tẹ̀ ti wá pọ̀ ìyẹn fún olùkọ́ ni Antonio Conte nítorí pé ó ti gbé wa qualify fún Champions League ni tó o bá lóò ṣe olùkọ́ ní pọ̀ ńlẹ̀ àwọn yẹn bá wò kí wọ́n wọlẹ̀ wọ́n ní kí ló dé àṣejù ní Conte Allegri ti dájú àwọn náà bá lọ nú ikọ̀ kan wọ́n lọ gbé Max Allegri wọ́n ti lọ kéde rẹ̀ o Allegri ti di akọ́nimọ̀ọ́gbà Napoli. Argentina ti fi ròyìn lóde wọ́n ní iṣẹ́ rí ọmọ léńjeléńje tí ń kópa nínú ikọ̀ Real Madrid Franco Mastrotono kò ní láǹfààní láti tẹ̀lé àwọn lọ́wọ́ kọpo olùkọ́ ni Argentina ló sọ bẹ́ẹ̀ Lionel Scaloni ó ti fi ròyìn léde ó ní ṣe orí ìwọ Mastrotono no work up for you. Ó ya gbogbo ètò ti tò ó ti balẹ̀ bàgẹ̀ ìyẹn sínú ikọ̀ Barcelona tí bá ń sọ̀rọ̀ nípa Antonio Gordon ó ní inú mi dùn I'm very happy inú mi dùn o ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ fáwọn olólùfẹ́ ikọ̀ Barcelona nù ó yá ẹ máa jó ẹ máa yọ ọwọ́ iwájú ikọ̀ Barcelona yẹn ó máa gbóná janjan tó bá di sáà tí ń bọ̀ tí bá ń sọ̀rọ̀ ọwọ́ iwájú Barcelona ẹ mọ̀ pé wọ́n ti kéde Antonio Gordon wọ́n ti kéde rẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní ràfíà wọ́n ní Lamine Yamal ó tún ṣeéṣe o ó ṣeéṣe kó jẹ́ pé Julian Alvarez inú ikọ̀

ó yàmìkẹ́ làtẹ́tà ti sọ̀rọ̀. Ó níṣẹ́ láti pààrọ̀ aṣọ́lé ẹ̀mọ̀ pé Ramsdale ni aṣọ́lé ikọ̀ Arsenal tẹ́lẹ̀. Kó tó di pé Mikel Arteta lọ gbé David Raya, ó ní ẹ̀wò decision tó lágbára gan ni o. Èmi gan mi lè ṣàlàyé rẹ̀, mi lè ṣàlàyé decision yẹn. Decision tó lágbára ni o láti fi Raya rọ́pò Ramsdale. Kò ń ṣe pé Ramsdale ò dá o, àmọ́ èmi ò ṣúọ̀ 100% lórí Ramsdale bóyá yóò lè ṣe dáadáa nínú ikọ̀ Arsenal. Ìdí nìyẹn tèmi ṣe lọ fún David Raya. Ó yá pápápá ẹ̀wì go bákan náà tí bá sọ̀rọ̀ nípa ikọ̀ Monaco. Àwọn náà ti kéde agbábọ́ọ̀lù Chelsea ń gbà kan rí Philip Lewis, ó ti di olùkọ́ni tuntun ìyẹn fún ikọ̀ Monaco.

bóyá wọ́n ti nominate wọn. Àwọn wo ni wọ́n nominate? Tàbá ń sọ̀rọ̀ Premier League transfer of the season. Ẹgbẹ́ kí wọ́n máa ń fún wọn ní award. Wọ́n máa ń fún best transfer ní award. Bóyá wọ́n ti nominate wọn o. João Pedro, ọmọ orílẹ̀-èdè Brazil, tí ń kópa fún ikọ̀ Chelsea, ó wà lára wọn. Ó yá Granit Xhaka. Ṣé mọ̀ pé inú ikọ̀ Sunderland ni? Ọmọ orílẹ̀-èdè Switzerland ni ara wọn náà ni ó wà. Bóyá tàbá ń sọ̀rọ̀ nípa Ryan Cherki, Manchester City, André Trofeld. Trofeld náà wà lára wọn. Ọmọ orílẹ̀-èdè France làwọn méjèèjì. Victor Yokores, agbọ́wọ́wájú ikọ̀ Arsenal, orílẹ̀-èdè Sweden ló ti wá. Ara wọn náà ló wà. Ó yá Senne Lammers tó gbaṣọ lọ́wọ́ Aṣọ́lé Manchester United. Tàbá ń sọ̀rọ̀ nípa André Onana. Senne Lammers ló gbaṣọ lọ́rùn André Onana. Ara wọn náà ló wà. Antoine Semenyo náà wà nù wọn. Domi Calvert-Lewin ṣe gbàgbé pé ó ṣe bẹbẹ fún ikọ̀ Leeds United. Ara wọn náà ló wà. Ó yá ìkan nínú wọn ló máa gba Premier League transfer of the season. Ó yá ẹjẹ́ ǹkà sí yín létí. Gbogbo Premier League manager of the season láti ọdún 1993. Ẹjẹ́ ń gbé sí yín létí o. Ṣé ẹ mọ̀ pé olùkọ́ nìkan ti kó wọnú wọn? Olùkọ́ nìkan ti wọbẹ̀. Tàbá ń sọ̀rọ̀ nípa Mikel Arteta. Ṣé ẹ mọ̀ pé Mikel Arteta ló gba ti sáà 2025-2026? Kò ń ṣe ìròyìn mọ́. Arsenal ló gba EPL. Arteta ló gba manager of the season. 1993-94 Sir Alex Ferguson. 94-95 ńkọ́. Kenny Dalglish ló gbà. 95-96 Alex Ferguson bákan náà. 96-97 Sir Alex Ferguson ló tún gbà o. Óyá Tabanson 97-98 ńkọ́. Arsène Wenger ló gbà. Tabanson 98-99 Sir Alex Ferguson ló gbà. 99-2000 ńkọ́. Alex Ferguson ló gbà. Óyá pápá mo tún kúrò ńbẹ̀. Óyá Tabanson nípa 2001 Bọ́lẹ̀ ló gbà o. Óyá Wenger gbà ní 2001-2002 Tabanson nípa 2022-2023 ó yá pápápá. Sir Alex Ferguson ló gbà. Wenger tún gbà ní 2003 àti 2004. Ó yá Jose Mourinho. Ní kété tó gba iṣẹ́ ikọ̀ Chelsea, ẹmọ̀ ipò gba league fún Chelsea. Ó disorganize gbogbo wọn. Tàbá sọ̀rọ̀ nípasẹ̀ Wenger. Bá sọ̀rọ̀ nípasẹ̀ Alex Ferguson. Mourinho gbà mọ́ wọn lọ́wọ́. Ó yá sáà 2005-2006 Mourinho tún tún gba. Ó yá Sir Alex Ferguson pé kí ló dé? Ìgbà olóde nínú ìdíje EPL tó wà ń dominate. Sir Alex Ferguson tún gbà mọ́ lọ́wọ́ ní 2006-2007 2007-2008 ńkọ́. Sir Alex Ferguson tún gbà. Ó yá 2008-2009 Sir Alex Ferguson tún gbà kan rẹ̀ padà. Ó yá Harry Redknapp ṣe ti gbàgbé rẹ̀ ni. Ìyẹn nínú ikọ̀ Tottenham. Ó gbà mọ́ Sir Alex Ferguson lọ́wọ́. Ìyẹn ní 2009-2010 Ó yá nígbà tó di 2010-2011 ńkọ́. Alex Ferguson tún kan rẹ̀ gbà. Ó yá pápápá Alan Pardew nìkan Newcastle ní 2011-2012 Òun ló gbà o. Tàbá ń sọ̀rọ̀ manager of the season. Alex Ferguson bóyá ẹ bá ń gbé ó ti doyè ìdílé fún wa 2012-2013 kó tó di pó kéde ìfẹ̀yìntì. Ó yá ó tún gba nǹkan rẹ̀ padà. Ó yá Tony Pulis ńkọ́ 2013-2014 Tony Pulis gbà o. Ó yá Mourinho ní mo dé padà sínú ikọ̀ Chelsea. Gbedegbede gbé mi padà o. Ó yá ó gbé mi padà sínú ikọ̀ Chelsea 2014-2015 Mourinho gba nǹkan rẹ̀. Ó yá Claude Ranieri ṣe ti gbàgbé rẹ̀ ni. Miracle ṣẹlẹ̀ lọ́dún yẹn 2015-2016 nígbàtí Leicester City gba EPL. Claude Ranieri ló gbà. Chelsea ní kí ló dé náà? Àwa ò ní manager of the season ó ti pẹ́. Ó yá ẹlọgbẹ́ Antonio Conte wà. Conte dénú ikọ̀ Chelsea ìyẹn ní 2016-2017 Conte tún já gbà o. Ó yá Pep Guardiola. Is the man. Tàbá ń sọ̀rọ̀ nípa the most genius. Akọ́nimọ̀ọ́gbá torí rẹ̀ pé Pep Guardiola gbà mọ́ wọn lọ́wọ́ 2017-2018 2018-2019 òtútù gbà. Ó yá Jurgen Klopp. Liverpool gbéra wọn gbéra tán 2019-2020 Jurgen Klopp gbà. Ó yá 2020-2021 Pep Guardiola tuntun gbà. Ó yá 2021-2022 Jurgen Klopp tún gbà. 2022-2023 ó di competition láàrin àwọn méjèèjì. Ó yá Guardiola ló gbà nǹkan rẹ 2023-2024 Guardiola ló tún gbà. Liverpool ní kí ló dé náà? Tí Klopp bá lọ arẹ́ lòmíì tó lè ṣeṣẹ́ yẹn. Ó yá Arne Slot ló gba ti sáà tó kọjá 2024-2025 Àtẹ́tà bínú tán o. Ó ní ṣé orí ẹ ti gbàgbé ni?
ipe mo ti kose lowo mi kela teta se re mi limo ni odun arsenal lo ni odun 2025-2026 ati epl lo ati manager of the season arsenal lo ma gba gbogbo re mi kela teta lo gba o oya champions league nko ti o ma ri gba bi ko ni ri gba iyen di ola na

ó yá ẹjẹ kúrò lápá bíbẹ yẹn kí n tó wọnú transfer gist lọ. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó ń lọ lọ́wọ́. Orílẹ̀-èdè Iran ti fìyà jẹ Gambia, àmì ayò 3-1 ni. Iraq ń fìyà jẹ Andorra lọ́wọ́, 89 minutes ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dé, àmì ayò 1-0 ni. Tẹ́wárí South Africa àti Nicaragua, àmì ayò ẹlẹ́yin náà gbá lọ́wọ́ 0-0 ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dé. Ó yá 79 minutes ni. Ẹ ó yá ẹjẹ́ ń wọ transfer lọ nírọ̀lẹ́ tèní. Ó yá pápá àpá ẹjẹ́ kí n wọnú ikọ̀ yẹn lọ. Inú ikọ̀ Barcelona, ó yá Barca ti sọ̀rọ̀ o. Wọ́n níṣẹ́ irinṣẹ́ mọ̀ pé àwa lágbá league, àwa lágbá Spanish La Liga, owó pọ̀ bí iyẹ̀pẹ̀, ìyẹn nínú ikọ̀ Barcelona. Wọ́n ti fi bombastic side eyes, wọ́n ti fi ń wo 24 years old, ìyẹn nínú ikọ̀ Arsenal. Ta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀, ọmọ orílẹ̀-èdè Ecuador. Mò ń sọ̀rọ̀ nípa Piero Icampe, ikọ̀ Barcelona ní Icampe. Ó yá wá Campe nínú ikọ̀ wa o. Ó yá Manchester City, agbọ́wọ́ ẹ̀yìn Manchester City, ọmọ orílẹ̀-èdè Portugal, Ruben Dias, ẹ mọ̀ pé 29 years old péré ni. Ó ti sọ̀rọ̀, ó ti bá agent rẹ̀ sọ̀rọ̀. Ó ní ọ̀gbẹ́ni kí ló ń ṣẹlẹ̀? Ikọ̀ Man City ti sún mi náà. Ṣé ò rí PSG ńlẹ̀ ni? Ò rí Bayern Munich, Real Madrid náà ṣé ò rí wọn ni? Lọ bá wọn sọ̀rọ̀ náà. Mo fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ kan nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta.

agbábọ̀ tán nífẹ̀ẹ́ sí, òun ni PSG náà nífẹ̀ẹ́ sí. Man City náà fẹ́ gbé e. Tabanso nípa agbáwá ẹgbẹ́ Jean Diomande tí ń kópa nínú ikọ̀ RB Leipzig. Liverpool ti gbéra tán o, wọ́n láwọn máa gbọ́mọ 19 years old yẹn. Ṣé mọ̀ pé ọmọ orílẹ̀-èdè Ivory Coast ni, ó yá mo tún kúrò níbẹ̀ yẹn. Crystal Palace ọ̀rọ̀ kan yìí. Ó yá ọ̀rọ̀ kan ikọ̀ Crystal Palace, ta bá ń sọ̀rọ̀ agbọ́wọ́ àárín ọmọ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, mò ń sọ̀rọ̀ nípa Adam Wharton àti Deshi Kamada. Crystal Palace ti ń bá wọn sọ̀rọ̀, wọ́n ní ẹ̀ẹ̀dẹ̀jọ́, tẹ́yìn méjèèjì bá ti fi kọ̀ wálẹ̀, kí ló kù fún wa? Ṣé ó wá dáka gba Conference League? Ká qualify fún Europa League, ká má lè compete nínú Europa League ni. Nígbà tẹ bá ti fi kọ̀ wá sílẹ̀, ìwọ Adam Wharton, ìwọ Deshi Kamada, kí ló tún kù sínú ikọ̀ Crystal Palace? Ẹjọ́ ẹ ṣàánú wa. Ó yá ẹ̀wá bí èlò ló máa cost wa. Èlò ló máa cost wa láti dúró sínú ikọ̀ Crystal Palace. Wọ́n ní ẹ ṣì dúró ná. Ẹ dúró ẹ jẹ́ ká ronú sí. Ẹ jẹ́ After World Cup. A máa jókòó àjọ sọ̀rọ̀. Deshi Kamada àti Adam Wharton ló sàn yẹn. Ó yá Manchester United àti ikọ̀ Chelsea. Àwọn méjèèjì ti ń jà o. Wọ́n ti ń jà lọ́wọ́ agbábọ́ọ̀lù kan. Tá a bá ń sọ̀rọ̀ nípa Scott.

ó yá ajẹ́ padà sínú Manchester United. Ó yá Man U tí ń wo, wọ́n tí ń wò. Wọ́n ní ṣeré Rafael Leo, agbọ́wọ́ àgbẹ̀ ikọ̀ AC Milan. Wọ́n ló ṣeéṣe o, tó bá wà available fún 43 million, ó ṣeéṣe káwọn gbé. Ó yá Man U náà tún lè lọ fún West Ham, ta bá sọ̀rọ̀ nípa Jarrod Bowen. Ṣé mọ̀ pé nǹkan ti ṣe ikọ̀ West Ham, wọ́n ti lọ relegation. Wọ́n sì nílò láti gba ta agbábọ́ọ̀lù bíi mẹ́ta, agbábọ́ọ̀lù tó ṣe kànrin nínú ikọ̀ wọn láti fi owó wọn san gbèsè. Ó yá Man U ti wá ń wòye, wọ́n ní ṣe rí Jarrod Bowen, ó ṣeéṣe ká tún lọ fún un náà. Agbọ́wọ́

Aston Villa, Aston Villa, wọ́n níṣẹ́ rẹ́yìn Newcastle, ṣe mọ̀ pé ẹ̀ fún ní playing time, ẹ jẹ́ kó máa bọ̀ wá sínú ikọ̀ wa, playing time na wọ̀ta, ìyẹn nínú ikọ̀ Newcastle, mo sọ nípa William Osula, wọ́n ní ẹgbẹ́ fún wa, ẹ tà fún wa, ẹ jẹ́ kó wá kẹta fún wa, ẹ mọ̀ pé nínú ikọ̀ Newcastle ló wà, ìyẹn William Osula, Aston Villa láwọn fẹ́ gbé. Ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n máa lọ nírọ̀lẹ́ tèmi, àmọ́ kí n tó lọ, ẹ̀jẹ̀ fún yín lélẹ̀ iná. President Fenerbahce, ó ti sọ̀rọ̀ Hakan Safi, ó níṣẹ́ rí ẹ̀yìn Olympic Marseille. Agbọ́wọ́ iwájú yín, agbọ́wọ́ ẹ̀gbẹ́ ti ń kópa fún yín. Mo sọ nípa Mason Greenwood. Ẹ bá wa gbé àwa ní package fún, ẹ bá wa gbé, ẹ bá wa gbé. Ẹ jẹ́ kó di agbábọ́ọ̀lù Fenerbahce tó bá di sáà tí ń bọ̀. Ẹ̀yin tèmi ẹ tó bá di ọ̀la, Sade lérè yóò máa ja yín tán. Ìyẹn lórí ètò Weekend Total Sport. Orúkọ tèmi ò yípadà, Raymond Tanná Tanná, ó dàbọ̀.

0: ajínrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfúnṣetán Aníwúrà Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ. Rédíò tó gbayì tó gbẹ̀yẹ, ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfúnṣetán Aníwúrà.
1: Ọmọ Ọlọ́run o, máa yọ máa jó nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion.
2: Ọdún lọ sókè.
1: By the grace of God, leader Good Women Choir CAC Ìbàdàn. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́mọgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹni kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion.
2: Ọdún lọ sókè.
1: Àlàáfíà fún yín. Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
3: 89.3 FM, your preferred wholesome radio.
4: What time is it? DJ Derek on the wheels of steel.
5: Wells Wholesome Jam.
4: That's right. Derek on the wheels of steel. 89.3 FM.

Eka leo. Akojọpọ iroyin ile wa lo nde se ti gbọ yin lati ikanni Kanga Gbọmọgbẹ. Wells Radio 89.3 FM ti akale si opopona Laafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke lo ni royin yin saju egbo awon koko to wa ninu royin na. Igbese isora ati mu ifimu file pajawiri lo ti bere nilu Eko FCT to nti awon ipinle mejo miran lori ibujade arun Ebola. Egbe awon akeko lorilede Nigeria ni won tin se akojopo ara won fun ife onua lati bere fun itusile awon ti won kolo ni ilu Oyo. Ajo to nri si eto danwo niwe mewa wa eki ni won ti ko akoranse leta ayederu kan lori itujade awon iko alaabo si gbogbo gbangan danwo dan. Wike yo gba iwe ile awon gbangan ti won ba nlo fi se ipade oselu ti o ba bofin mu. Amechi ti soro lori ipo igbakeje are ninu egbe oselu ADC. Ni bayi o egbo iroyin na lekunrere. Ajo to n samojuto itankale ajakale arun lorilede Nigeria oni won ti gbe ipinle Eko to nti olu ile wa FCT to fi mo awon ipinle miran si abe isora gidi to nti ifimu file alagbara leyin ibujade ajakale arun Ebola lawon apa ibi kan ni ila orun to nti arin gbogun ile adulawo Africa ninu iwe amoran ilera eyi ti won fi lede nipase commissioner fun eto ilera. Ajo naa wa se ikilo lori ewu alagbara ti Nigeria le dojuko latare kiko arun naa wole lori bi o se ran ka bi Nigeria si se le riko lodo awon eniyan to rinrin ajo ile okere to fi mo latenu iloro ilu yi ti o dara to ati irin ajo opolopo eniyan akoranse amoran naa eyi to gbe ojo 17 osu karun odun 2026 leri on lo waye laarin nkan lomi nu arun Ebola eleyi tin tan kakiri eyi ti won ko ti won ko si ti ri abere eyi ti won ti buwolo fun itoju arun na lara awon ipinle eyi ti ajo NCDC eyi ti mojuto itakale arun lorilede yi filede nibe na ti toka si ti won si nso pe awon ipinle ti o wa labe ewu na lara awon lati ri ipinle Eko FCT to fi mo ipinle Rivers Kano Enugun ipinle Borno Akwa Ibom ipinle Cross River Taraba to fi mo ipinle Adamawa nitori awon papako ofurufu ile okere leyi to wa nibe to fi mo ebute eti odo to nti awon ona to wo enu ala enu loro ilu yi to nti bi awon eniyan opolopo bi won se ngba awon agbegbe na koja. Minista eleto abo Christopher Musan lo ti foro dede lori awon to gbianju ati soju ijoba re Bola Tinubu de awon to fe doju ijoba re kodo o pe won ko ni iran lowo pupo eleyi toto to fi je pe awon orilede Nigeria nikan gan won le mu won bale lai ni idasi awon omo ologun ninu o wa sapejuwe igbese won bi iko awon ti nkan ti daru mo loju ti nkan o ti eye mo awon to wo awon osise kekere abe won lo si oko iparun. Musa soro lori iroyin lojo eti jimo pelu bi ejo awon ti won fesu kan fun idite ati dipanpopo hun ninu osu kewo odun 2025 bo se nte owo waju minister na wa soro lori bi ko se kokko gba oro na gbo lori awon to lowo ninu igbese na ati bo se mi ori fun won. Minister tun soro lori bo se kanu awon osise ologun ile to wa nipo owo osale ti owo awon na wa ninu igbese na o se apejuwe won gege bi eni to faragba ninu iwa ibikita ailarojinle awon oga won. Ààrẹ tó jẹ olórí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà yan ẹgbẹ́ Nanzi Akinteye Hafiz òun ló ti pe gbogbo egun àti ẹgbẹ́ tó ń ti àwọn ìgbìmọ̀ tó rọ̀ kan láti fi ìmọ̀ ṣọ̀kan fún ìwọ́de alágbàwí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ń tẹ̀ wájú lórí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n kó lọ níjọba àbílẹ̀ oríire.
olori egbe awon akeko Nigeria na o wa salaye bi igbese ohun bi o ti waye gege bo ti seto re lojo aje ojo kini ninu osu kefo odun 2026 pelu bi won se lo sabewo si awon ile eko ti sele na ti sele ni community grammar school aoro esele to fi mo ile eko alabode la ni aoro esele bakana ati ile eko alakobere yawo tabaptist o tun wa fi kun oro re pe awon o sabewo si commissioner olopa eka apase ipinle oyo to nti oludari ajo alaabo otelemuye dss ni ipinle yi ko to wa de pe won rin ajo alalaafia na lodi si oro eto abo to mehe nilu ibadan ninu akoranse ipeni ti won fi ranse si gbogbo egbe akeko nigeria jake jado orilede yi lojo eti jibo olori egbe na si sapejuwe isele na pelu awon to si wa ninu igbekun awon atilawi ohun gege bi ohun ti o to ti o si ye pelu pe awon akeko nigeria o le dake mo lori bi nkan tin lo pelu oro na ajo ton ri si danwo niwe mewa wa eki lorilede nigeria o ni won ti gba awon ara ilu niyanju lati ko ti ku ko ti ogbon isi akoranse letter kan tin kakiri eleyi to npe won yo ko awon iko alaabo lo si gbogbo gbogan ibi ti dawo na ba tin waye jake jado orilede yi ajo ohun to ri si eto danwo oniwe mewa na won wa salaye pe iro patapata ni o won pe agbelero ayederu ni akoranse na ati pe ko wa lati ile ise awon gege bi akoranse to je bi buwolu nipase eni ton joko lori fun idasi oro ilu lori idanwo wa eki lorilede nigeria iyun iya afin moyo sola adesina ti awon oniroyin si saregbamu akoranse ohun lojo eti jimo nibe ohun lo ti salaye pe leta ohun o agbelero ni bẹẹni lẹta naa si ni ọjọ kẹtàdínlọgbọn oṣù karùnún ọdún 2026 lórí nínú lẹta ọhún eléyìí tí wọn kọ sí àwọn ọgá àgbà ilé ẹkọ lórí ìtújáde àwọn ikọ aláàbò láti iléeṣẹ ọlọpàá orílẹèdè nàìjíríà tó ń ti ọdọ àwọn àjọ ara ẹni láàbò òlu sí gbogbo gbọngàn ìdánwò eléyìí tí wọn yóò ti ṣe ìdánwò náà tí wọn kọ síbẹ pé ìgbésẹ ọhún yóò bẹrẹ lọjọ kìíní oṣù kẹfọ ọdún 2026 àjọ wa kí wá jẹ́rìsí bí wọ́n ṣe ṣe àgbélẹ̀rọ ìfòǹtẹ̀lù àti ìbuwọ́lù igbákejì ọ̀gá àgbà àjọ náà ní ẹni tí í ṣe ọ̀gbẹ́ni sd com pẹ̀lú ọ̀rọ̀ lórí ibi lẹ́tà náà bó ṣe jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn oníjìbìtì àwọn olubi ẹ̀dá. Minista Olulewa FCT Yesom Wiki lọ́jọ́ ẹtì jimọ̀ n ló ti ń dúnkooko láti gbalẹ̀ gbogbo gbọ̀ngàn ayẹyẹ ilé ìtura ni o tó ń ti àwọn gbọ̀ngàn mìíràn èyí tí wọ́n bá ń lò fún ìpàdé tó ń ti àwọn ìgbésẹ̀ mìíràn àwọn àjọ àbí àpéjọpọ̀ kan tí ò bá bófin mu ni olú ìlú orílẹ̀-èdè yìí ìjọba FCT wá ṣe ìkìlọ̀ fún àwọn tó bá ní gbọ̀ngàn tó jẹ́ ti gbogbogbò ìlú láti dẹ́kun mímọ gbé kalẹ̀ fún àwọn ikọ̀ tí òfin òfòǹtẹ̀lù láti ṣe àpéjọ kan tàbí ìpàdé kan eléyìí tó lè ṣèdílọ́wọ́ àlàáfíà tó ń ti ètò ààbò nílùú Àbújá. Ìkìlọ̀ náà òun ló wáyé nínú ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ àmúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà pàtàkì rẹ̀ lórí ìbásọ̀rọ̀ ìlú àti ọ̀rọ̀ orí ayélujára ìyún lérè Ọláyinka níbẹ̀ ló ti sọ̀rọ̀ lórí bí àwọn ilẹ̀ FCT bó ṣe jẹ́ fún àwọn ìgbésẹ̀ eléyìí tó bófin mu pẹ̀lú àtẹnumọ́ pé èyíkéyìí dúkìá tó bá ní í ṣe pẹ̀lú àwọn àjọ tí ò bá bófin mu tàbí lọ lábẹ́ òfin ó pé wọn ó pàdánù ìwé ilẹ̀ wọn ni o. Ọláyinka sọ̀rọ̀ lórí àmójútó tí wọ́n ṣe sí àwọn gbọ̀ngàn ibi ayẹyẹ tí wọ́n sì tún ṣe lọ́wọ́ níbi àwọn gbọ̀ngàn ayẹyẹ o ilé ìtura tó ń ti àwọn gbọ̀ngàn mìíràn gẹ́gẹ́ bí lára ìlànà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá tó ń ti láti ṣe ìrànlọ́wọ́ fún akitiyan ètò ààbò tó ń lọ lọ́wọ́ ní agbègbè náà. Mínísítà fún ìrìnà àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi ó ló ti ṣe ìkódànù ọ̀rọ̀ kan lórí pé wọ́n fún ní ìwé láti jẹ igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC lẹ́yìn ìbò abẹ́nú ààrẹ ẹgbẹ́ náà fún ọdún 2027.
Amechi soro hun la koko iforo wani lenu wo pelu onise egbon safefe Jude Gideon wo lori awuyewuye toro mo abajade ibu abenu egbe oselu na yi to waye lojo aje minister tele ri ohun on lo dije pelu igbakeje are tele ri Abu Atiku Abubakar to fi mo Muhammad Ayatuddin leyin ibu abenu egbe oselu na Atiku na kede gege bi eni to jawe olubori Amechi si mu ipo keje ti Ayatuddin omo ipo keta lojo isegun Amechi soro lori bo se ko abajade si ibu abenu na to si nfesun aise dede ati segesege kan egbe oselu na pelu oro re lori bi igbese na ko se imuduro adehun ilana egbe na ati bi o se je ohun ti won pe awon duro le lori eyi lo pin akojopo iroyin lewa fun tale oni sugbon kin to ma lo egba awon koko to wa ninu iroyin na lekan si ajo to moju to itan kale aja kale arun lorilede Nigeria oni won ti fi ipinle Eko FCT to nti awon ipinle miran sori awon ipinle to lewo ti won si nso ti won moju to bi nkan tin lo to ye pe won le lugbadi arun Ebola leyin ti ibujade arun na waye ni apa ila orun ati arin gbogun ile adulawo Africa. Minister fun eto abo Christopher Musa lo ti soro lori awon to di ite lati soju ijoba re Tinubu de o pe won ko ri iran lowo to ye ati pe awon omo orilede Nigeria nikan gan won le mu won bale lai si idasi awon omo ologun ninu Are egbe awon akeko Nigeria Akinteye Afiz on lo ti pe gbogbo egbe ati awon igbimo toro kan fun isokan to nti iwode alagbawi ni ipinle Oyo lori awon akeko to nti awon oluko ti won gbe lo ni agbegbe ijoba abile orire ajo to ri si eto idanwo niwe mewa wa eki lorilede Nigeria oni won ti ro awon ara ilu lati ko ti aigbo ko ti ikun se akoranse leta kan tin kaakire eyi to npe awon iko alaabo yo je titu jade sita lo si gbogbo gbogan danwo jake jado orilede Nigeria Minister Olu Ilewa FCT Yesom Wike lojo eti jima on lodu koko ati gba ile awon gbagan yeye to fi mole itura ni o to nti awon gbagan miran ti awon iko ti o bo fi mu ti o fi o ba fun telo ti won ba nlo lati fi se ipade ni olu ilu orilede yi Minister fun eto irina tele ri ati gomina tele ri ni ipinle Rivers Rotimi Amechi lo ti se ikodanu oro lori gbigba ipo igbakeji are ninu egbe oselu ADC leyin ibo abenu are egbe na fun odun 2027 eyi lopin akojopo iroyin lewa fun tale oni akojopo to nti atunto iroyin na lo waye latowo okunle olowu ederapo mo wa loju opo ayelujara wa gbogbo Wells Radio 893 loju opo Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun awon iroyin eleyi to ba soju yin te fe ka nimo nipa re e fi ateranse tabi ke pe wa ninu kulu ikoroyin jopo wa lori number yi 091 68 93 2000 oye olorun adegoke loniroyin yin e seun te n gbo wa o olorun yo bo ko fun yin orun ayo lawsun

0: Ìpínlẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Gbọ̀ngàn wọnú gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pa yìí. West Radio.

0: kànga wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́.
1: 89.3 FM your preferred wholesome radio.
2: Ìtàwá akọni lórí West Radio ní kẹgbọ́. Ìtàwá akọni. Gúdúgúdú ṣe òjò tí bá lu ẹsẹ̀ wọ̀wọ̀. Àwọn akọni ìtàwá la fẹ́ máa sọ lórí West Radio 89.3 FM. Olúyọlé Ìbàdàn tí tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodù tí ó máa tẹ̀ sórí atẹ́gùn. Bó ni wọ́n ṣe ṣayé níjọ́hun àwọn òkè àwọn ibi tó lápẹrẹ àwọn akọni ìgbàanì ìtàn yìí. Bọ́mọdé ọba bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá tàn. Gbogbo àwọn tó tipẹ́tipẹ́ tá a ti gbàgbé ó ní MC Lodù sí ni ó máa ṣàlàyé rẹ̀ lórí ètò tá a pè ní àwọn akọni ní gbogbo ọjọ́ Jímọ̀ Friday láago mẹ́sàn-án alẹ́. Ẹ pàdé tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodù lórí West Radio 89.3 Olúyọlé Ìbàdàn ká tó jọgbọ́ tuntun.
1: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: Ọláwọlé ọmọ bàbá chaplain ó ti dé láti sọta àwọn akọni. Ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan. MC Lodù sí yóò gbé wá bí.

0: ètò MC Noodles gbogbo wa la ń gbádùn ẹ̀.
1: Ó jẹun ọmọ rẹ gbogbo yín lẹ ń pátùn ẹ wẹnu ẹ bí pátùn mú ló ojòdì nínú ìtàn rẹ lálẹ ní. Olóòótọ́ ni ẹni tó jẹ́ pé wọ́n bá sọ pé èèyàn wà lóyà oṣòdì wà lóyà àmú tó oṣòdì wà lálẹ́ ní. Táwa tún ti kó ń bẹ̀ lálẹ́ yìí ta ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà léè tó lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn ìyẹn pé ta bá sọ̀rọ̀ nípa dókítà dókítà obìnrin àkọ́kọ́ tó kọjá dókítà lórílẹ̀‐èdè Nàìjíríà àmútàn rẹ̀ wá. Ìbẹ̀ láyé o ọdún ní gan ni ló pé ọdún márùndínlọ́gọ́rùn-ún 95 years ọdún mẹ́rin péré ló gbà lọ́wọ́ bàbá onítàn. Àmútàn obìnrin òun wá ló fi jẹ́ pé àwọn ìwé wa lè tó jóbìnrin náà wọ́n lè rẹ́ kọ̀ọ̀kan. Ó lè mọ̀ pé ọmọbìnrin náà máa ń jẹ èèyàn ó lè mọ̀ pé ọmọbìnrin náà lè dé.

ọmọ Nàìjíríà wọn mọ̀ tó kí yín pé ẹ mọ̀ ká lẹ́lẹ́ẹ̀kan sí o. Nínú òbí táfẹ́fẹ́ ẹ̀kan ní West Radio fẹ́ dé fún tàṣálẹ̀ tòní. Ó wẹ ẹ̀yìn dẹ̀ ń gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì, mo mọ̀ kí yín pé ẹ mọ̀ ká lẹ́ o. Ọmọ mi alálùbáríkà, Olúgbẹ́ngà Ọdẹ́yẹmí Dìrẹ́ndé Ọ̀ǹtà, orí íńtánẹ́ẹ̀tì ló ti láǹfààní àti mọ gbọ́ mi níjẹ́jọ láti ìlú Iléṣà. Ó ṣeun o. Olúgbẹ́ngà Ọdẹ́bì yìí náà látòṣogbo. Ó lòun gbọ́ bàbá onítàn lórí íńtánẹ́ẹ̀tì. Bashman Comedy, ó ṣeun. Kìí kúrò lẹ́yìn mi lórí Facebook. Yóò yẹyin kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ẹ lálẹ́ tòní. Ẹyẹ bí mo ti láǹfààní láti ṣe nílérí fún yín àwọn bí a fẹ́ yà. Mi ní dá yín lẹ́kùn bó ti lè wó kéré mọ̀. Mi ní dá yín lágara. Lábá ní ẹwu àwọn ọjọ́ lè tó ṣe pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 ìní orílẹ̀-èdè Nàìjíríà ni ló gbòmìnira. Ṣùgbọ́n tàbá wá ń sọ̀rọ̀ nípa èwo gan nínú àwọn ọjọ́ yìí ni ló yẹ kó jẹ́ Democracy Day. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1963 ìní orílẹ̀-èdè Nàìjíríà ìlàlẹ̀ sọ pé àmú gẹ́gẹ́ bí àyájọ́ òmìnira àkọ́kọ́. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1963 gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìjọba àwọn ara wa kí n pè báwọn. Ní kòpẹ́kòpẹ́ ìníjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́túnmú ọjọ́ kejìlá oṣù kẹfà pé ká tún máa fi ṣe ti ìjọba àwọn ara wa, Government of the People, by the people and for the people. Nítorí pé ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tá a lè sọ pé ó yanyan jùlọ tí ò sí kọnùkọ́ nínú rẹ̀, nítorí pé ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 ìnìyàn òun wáyé. Níná fi ní ká tún máa ṣe ọjọ́ ìjọba àwọn ara wa níjọ́hun. Ṣùgbọ́n tá a bá wo irú àyá ìní nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999, ẹ mọ̀ gbọ́ mi dáadáa o, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 1999, torí a bá sọ̀rọ̀ republic àkọ́kọ́, republic èkejì, ìyẹn pé tá à ń bọ́ sí ìjọba alágbádá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì. Ìjọba alágbádá àbí ìjọba àwọn ara wa tá a lè sọ pé a ti pẹ́ jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ dúró dáadáa. Òun ni eléyìí tá a wà yìí léyìí tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999. Tá a bá ń sọ̀rọ̀ Democracy Day, ìjọba àwọn ara wa, Independence Day, ìní àyájọ́ ọjọ́ òmìnira.
ojo kini oju kewa odun 1960 in Nigeria orile de wa Nigeria Giant of Africa ile ti se fun wara ti se fun oyin ile tolohun fe ile tolohun ke ile tolohun fun ni gbogbo nkan ojo kini ninu osu kewa odun 1960 in lagbo minira oniruru awon irin ajo in lo diro mo minira orile de Nigeria sugbo mi ti ni lo be lale oni to ba ti di ojo kini osu kewa odun ni eto ta ba se to ba sumo ila lanfa ni ati soro nipa ayun olo de mi gbogbo wa si lati olohun

kawaku lọjọ kini oṣu kẹwa ọdun 1963 hun ọjọ kini oṣu kẹwa ọdun 1963 ijọ hun ni orilẹede Nigeria in lo di republic ra le pe ni ijọba awọn ara wa alakọkọ. Ètò ìṣèjọba léyìí tán bẹ̀rẹ̀ nígbà náà ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1963 hun. Ètò ìṣèjọba àwọn ara wa tán láǹfààní láti bẹ̀rẹ̀ nígbà náà ni ló jẹ́ pé ó padà forí ṣọ́pọ̀ táwọn ológun tán tún láǹfààní láti dàrú ngbà náà. Ẹ mọ́ bá mi bọ̀ lálẹ́ yìí o. Ìtàwọn akọni ilẹ̀ ń gbọ́ níkàn ní West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́ léyìí tó kún fún mi ọgbọ́n ìmọ̀ àtòye. Ẹ bá sọ fáwọn èwe kọ́mọ́ sùn títí tí màá fi parí àwọn ìtàn tí mo fẹ́ mú wáyé lórí pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ bẹ́ẹ̀. Mo wà níkànnì Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ẹyá padà sórí ìtàn léyìí tá à ń bá bọ̀. Ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ètò ìṣèjọba àwọn ará wa àkọ́kọ́ tá a lè pè ní republic níbi tí Nnamdi Azikiwe tó ti láǹfààní láti jí ààrẹ ngbà náà. Iyin ń forí ṣọ́pọ̀ nígbà ó di ọjọ́ 16 oṣù kìíní ọdún 1966 tá a bá ní àwò kò tí ì pọ́dún mẹ́ta tán. Ìní àwọn ológun kan nígbà náà iná kóra wọn jọ. Nígbà náà ló jẹ́ pé eléyìí tó pọ̀ jù lára àwọn ológun ọ̀hún àwọn ẹ̀yà Ìgbòni ló jẹ́ pé General Johnson Aguirre-Ossi ni ló léwájú wọn gbà náà. Nínú ìta lẹ́yìn a sọ̀rọ̀ pé ẹ̀yà kan ló dá ẹ̀yà kan ni ò dá o. Ìtàn yín làwọn mú wá. Kò dẹ̀ sí bá ṣe porí ajá tá a ní porí ìkòkò tá a fi ṣe ìkòkò onámọ̀ fi ṣajá ń jò níyìn. Kò sí bá ṣe dáko èèyàn tá a ní sọ bí ó ti wá ńlá fi dáko ẹ̀yà a dẹ́yẹsẹ́yà kankan o. Àwọn ológun eléyìí tó pọ̀ jù nínú wọn ẹ̀yà Àgbóná ti wá. Eléyìí tí Aguirre-Ossi tó léwájú wọn gbà náà wọ́n ṣètò ìdìtẹ̀gbàjọba nínú ìdìtẹ̀gbàjọba wọn ọ̀hún wọ́n gba agbára lọ́wọ́ ẹni tó wà ńpò ìyún ọ̀hún pé wọ́n fòpin sí republic àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n fòpin sí ìyún ló wá jẹ́ kí General Johnson Aguirre-Ossi kó gba agbára ńgbà náà kó bọ́ sípò. Nígbà náà àwọn ètò léyìí tá ti ṣe é lẹ̀
bi ti joba arin gbogun bi central government ati joba onigun jego won fagile ngba na won wa gba joba awon prime minister kan gan tu faragba ninu sele ohun tan ba sele na rin mo gba joba ohun won mo atuto de ba oniruru awon kan won ku awon eya won eni ba ti wa lori alefa yo ku awon eya re si joba o ku awon eya won si joba teri igbese yi o wa pada wa bi oniruru wahala o bi la si igbo to mo po gan mo ni o ye pe ninu eleyi ina ti se ko pa opolopo awon to jomo eya igbo ohun niwo wa dinu osu keje odun kan na ninu osu keje odun 1966 ibe na ni awon ologun kan le to tu je ti awon apa ariwa awon na kora won jo o won dite lati gba joba lowo agun irunse le to tu wa fa ile tan fi seku pa se igbagbe mo ti mu tan re wari o ye pe ibadan bi in lo wa si ngba na mo ti so tan seyin nígbà wọn ṣekú pa àgọ èrò ṣìtàn iná wa mú ẹni léyìí tó jẹ ọgágun nígbà náà yakubu gò wá nù pé kó wá padà sórí àlééfà kó wá jẹ gẹgẹ bí adarí ológun gò wá nù ó gbé ìgbésẹ lórí orílẹèdè nàìjíríà wípé ká kú onígun mẹrin léyìí tá a wà ìyìn òun ti wá lọ sí ọdún 1967 lọ́dún 1967 ọ̀hún ìní yakubu gò wá nù ni ló wá ṣe ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ méjìlá ṣùgbọ́n ẹni lẹ́yìn tó dúró gẹ́gẹ́ bí adarí ìgun ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà ńgbà náà ológun ni kọ́nẹ́ẹ̀lì ìṣúkúẹ́mẹ́ka ọdúnmógún ojúkú ìyìn ó lóun ò gba pínpín o èmi ò gba pínpín ìgbà kí igun ìlà oòrùn ìyẹn eastern region pé kó pín o nínú wá fi wá sọ pé ṣé ẹ wá rí eastern region nílà oòrùn táwa wà yìí ó ti gbòmìnira o lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà náà wá fi pera wọn nílẹ̀ olómìnira biafra ìgbésẹ̀ yìí ó padà wá yọrí sógun abẹ́lé o láàrin ilẹ̀ biafra tọ́nà yọra wọn àtẹ́lẹ̀ tó ṣẹ́kù nínú orílẹ̀-èdè nàìjíríà ogun ọ̀hún ó bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà ọdún 1967 wọ́n tẹ̀wájú nínú ogun ọ̀hún títí tí ikọ̀ buafra fi sọ pé ó dá wa ti gbà fọ́gà wa ńgbà ń sọ̀rẹ́ńdà ọjọ́ 15 oṣù kínní ọdún 1970 ìnilẹ̀ buafra tó sọ̀rẹ́ńdà o fún ṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n kó tó dìgbà ọ̀hún wọ́n ti ṣekú pa àwọn ènìyàn léyìí tó lé ní 1,000,000 kan nínú ogun biafra. Ẹ má bá mi bọ̀ lálẹ́ tòní o. Orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fóyínmọ̀ ni.
mo wa nika ni Facebook West Radio 893 FM fan page e mo ba fan kale e mo ba fan kako e je ki gbogbo awon eyan mo gbotan le toni kan le mo bi pe itan wa itan be itan wa o

Nipa oji. Lopo lopo. La ni awon odun ta daruko yi. Oniruru awon idite gbajoba. In lo ti waye. Ndambo odi. Inu osu kewa. Odun 1979. Apada Siri Republic elekeji ijoba tun pada so wa alagbada nibi ta ti lanfani lati diboyan se usagari nigba na gege bi are apada si ijoba alagbada elekeji ati sota lapoko bo ti se gba apada si tele keji o ninu eto ijoba awon ara wahun idibo mo waye se ri tawon ologun eni towo re ba ti le dunyan julo ini mo ngba ijoba to ba ti le ton ba ti le awon dite mo eni tin be lori alefa won gbe mi eni tin be lori alefa un abi kenu ko sa lo yin la won wa bo sori alefa sugbon ti ijoba awon ara wa awon eyan ni o dibo won to lowo owo won dibo won foruko sile ati be lo eto ijoba awon ara wa elekeji o bo sowo Sheu Sagari gege bi are ìgbọ́n gbà tó tún wá di inú oṣù kejìlá ọdún 1983 inú oṣù kejìlá ọdún 1983 ètò ìdìtẹ̀gbàjọba àwọn ológun o gbàjọba lọ́wọ́ Sagari lọ́dún 1983. Lẹ́yìn ìdìtẹ̀gbàjọba un ìdìtẹ̀gbàjọba míì tún wáyé ìdìtẹ̀gbàjọba ẹlẹ́ẹ̀kejì tó wáyé un ọdún 1985 ìnìyàn ń wáyé ó wá jẹ́ kí ètò ìṣèjọba léyìí tí General Ibrahim Gbadamosi Babangida tó léwájú ló jẹ́ kó bọ́ sórí àlééfà. Babangida yìí láti ìgbà tó òun ti wá gorí àlééfà ló ti ṣèlérí wípé òun ó padà gbéjọba lẹ̀ níbi tó ti láǹfààní láti ṣètò ìdìbò. Ìyẹn ni pé a tún padà sí ṣèjọba àwọn ara wa. Ó ṣèlérí. Nígbà ó di ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993. Ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 ètò ìdìbò wáyé o táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kóra wọn jọ wípé a lè láǹfààní láti dìbò. Nínú ètò ìdìbò ọ̀hún ẹni tí ń ṣe ọmọ oyè fẹ́gbẹ́ òṣèlú Social Democratic Party SDP Olóyè Moshood Kashimawo Abiola nínú ètò ìdìbò nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi láǹfààní láti dìbò fún.
roje pe ida meji din logota 58% ilo lanfani lati ri ninu eto edibo na ngba to wa di bi owo orole ojo edibo ini are ti be lori alefa General Babangida ilo fagileto edibo ohun eto edibo ta le so pe o je alala fi ajulo lori lede Nigeria lati igba ti ndibo latodun 1966 63 enu mi ago

ẹ̀tọ́ ìdìbò tó lálàáfíà jùlọ wáyé lọ́jọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 ṣùgbọ́n Babangida fagiléto ìdìbò. Gbogbo ìrànlọ́wọ́ tílé Amẹ́ríkà tó ń ṣe fórílẹ̀ èdè Nàìjíríà, wọ́n dáwọ́ rẹ̀ dúró torí ọ̀pọ̀lọpọ̀ ìwọ́de ọ̀pọ̀lọpọ̀ làásìgbò ìlò bẹ́ẹ̀lẹ̀. Àwọn mọ́kànlá gbòógì gan wọ́n tún bá ṣẹlẹ̀ náà rìn. Nínú àwọn èèyàn ò dùn. Ṣùgbọ́n gbà tó wá di inú oṣù kẹjọ ọdún 1993 ọ̀hún, Babangida ó kò lórí àlééfà, ó wá yan ìjọba fìdí ẹ tí Sani Abacha tó padà gbagbára lọ́wọ́ wọn nínú oṣù kọkànlá. Sani Abacha gbagbára lọ́wọ́ ìjọba fìdí ẹ tí Babangida yàn láti bọ́ sí orí àlééfà. Nlò wá di ọdún 1994, iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ èdè Nàìjíríà, wọ́n fi kélé òfin, wọ́n fi mú Abiola nínú oṣù kẹfà lẹ́yìn ìgbà tó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ èdè Nàìjíríà. Nígbà tó wá di oṣù keje ọdún 1994 ọ̀hún, ilé ẹjọ́ gíga kan ènìyàn wá dájọ́. Ó dájọ́ fún Abiola wípé bí ìgbà téèyàn bá dalẹ̀ orílẹ̀ èdè rẹ̀ pé ó pera rẹ̀ láàrẹ, ẹ̀sùn treason iná fi kàn án. Wọ́n bá fi sáàmọ́. Nígbà òde ọdún 1995, ibi mò ń lọ ní tòmìnira tó fi jẹ́ pé irú àyá ìní fi wá di ọjọ́ tó ń sẹlibréètì kan tó yí padà sínú oṣù kẹfà. Nínú oṣù kẹwàá ọdún 1995, ìṣèjọba General Abacha àwọn náà ṣe ìlérí o wípé àwọn ò fi ààyè gba àwọn àtúntò, pé òun ó dẹ̀ yàbá, òun yẹ̀bá o lórí ètò ìṣèjọba láàrin ọdún mẹ́ta tóun bá ti parí gbogbo àwọn àtúntò léè tóun fẹ́ ṣe. Àwọn tó jẹ́ bí ajàfẹ́tọ̀ lábẹ́ ètò òṣèlú tó yẹ pé wọ́n tó bí mẹ́sàn níye, iná ṣe bẹ́ẹ̀ tán dájọ́ ikú fún nígbà náà nínú oṣù kọkànlá. Lára wọn Sàròwíwà ńbẹ̀ńbẹ̀ tó fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa àwọn èèyàn mẹ́rin kan nígbà náà. Onírú àwọn ètò ìní orílẹ̀-èdè Nàìjíríà fi iná ti dá orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kọ́. Nínú rẹ̀ àjọ Commonwealth wọ́n dá orílẹ̀-èdè Nàìjíríà dúró nínú Commonwealth ńgbà náà
Ladari awon isele iseku pani to waye ohun. Atawon kan mi be.

Aya Abiola, but should the Abiola tough is ama. Aya re on. Mama, she ku pale ko. Ninu Oshu Kefa, odo 1966. Lodo 1997. Onkọwe omo orilede Nigeria ojogbon wole Soyinka to je pe o ti lo re farapamọ soke okun won dajọ fun nigba na won dajọ fun nigba na bi o ti esin le pe ohun na o o dale orilede re mo mu kekeke tori bi aya po nibo wa dinu osu keje ninu osu karun ojo keje osu karun odun 1998 General Abacha o pase ipe kon yonda awon elewon kokan o je pe won to mejile logoje 142 prisoners oni kon yonda won gba na itan wa lara awon to tun yonda won o sugbon be ko la nlo ojo kejo osu kefa ini Abacha hun fura lara re iloku si ibugbe re tin be ni olulu orilede Nigeria loju ese kiakia na mu eni to sumo Major General Abdulsalam Abubakar won mu pe ko wa ropo re lori ipo ijoba ojo keji ini won be si ni gbe igbese ti se ojo kesan ko e je ka won atuto ati bosipo ijoba won ara wa e je ko bere won bere ti ni gbe igbese ohun ojo kejila oju kefa lodun na lohun opolopo awon mo le de Nigeria won fon sititi o iyen lodun 1998 won fon sititi ton bere ti ni se iwode won bere ti ni se iwode leko won pe fun wi pe kan fi o pin si isejoba ologun bọ́dẹ̀ jẹ́ pé àwọn ológun àti àwọn ọlọ́pàá iná tún wọn ká ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bọ́n ṣe ń tún wọn ká iná tún ń kóra wọn jọ lọ́dún 1998 ọ̀hún náà ọjọ́ kẹta oṣù keje nínú ìṣèjọba ológun ti bẹ lórí àlééfà wọ́n ṣe ìfìdímúlẹ̀ ìlérí wọn wípé àwọn ti ń gbèrò láti tú àwọn olóṣèlú ti ń bẹ lẹ́wọ̀n láti tú wọn sílẹ̀ nínú eléyìí tá a ti rí Moshood Abiola pe àwọn ò tú wọn lẹ o ṣùgbọ́n gbà tí ó fi wá di ọjọ́ keje oṣù keje ọdún 1998 Moshood Abiola ọ̀hún ó dágbére fáyé nǹkan tán ló ṣekú pa ń gbà náà àìsàn tó

ní ṣe pẹ̀lú ọkàn ni tolóyìnbó ń pè ní àtàtàkì ná ló ṣe kú pa á. Èmọ́ nígbà tó di ogúnjọ́ oṣù keje ìní ìyẹn ìyún lọ́dún 1998 náà ni o, General Abubakar ìyẹn Abdulsalamu ó kéde lórí tẹlifíṣàn nígbà náà wípé àwọn ti fẹ́ padà o sí ti alágbádá báyìí, pé níbẹ̀rẹ̀ ọdún 1999 àwọn ó ṣètò ìdìbò táwọn ó dẹ̀ rí pé àwọn ṣe ìbúra wọlé fún ìjọba alágbádá. Ogúnjọ́ oṣù kínní ọdún 1999 lógúnjọ́ oṣù kínní ọdún 1999 ìní wọ́n wá láǹfààní láti kéde èsì ìdìbò eléyìí tó wáyé nínú oṣù kejìlá 1998. Bó tilẹ̀ jẹ́ pé onírúurú àwọn nǹkan ni ló dìrọ̀ mẹ́tò ìdìbò náà. Wọ́n ní wọ́n wá kéde èsì ìdìbò ọ̀hún.

Lẹ́yìn gbogbo rẹ̀, wọ́n padà wá kéde Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò náà. Wọ́n wá ṣe ìbúra fún un ní ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún 1999. Láti ìgbà un, iná ti ń ṣe ìbúra fún àwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọjọ́ 29 oṣù karùn-ún lọ́dún tó bá ti ṣètò ìdìbò. Tẹ́ ẹ bá gbàgbé, òní ló pé ọdún kẹta tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ìbúra wọlé sọ́fíìsì tó dẹ̀ ti ń ṣiṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn gudugudu méje àti yàyà mẹ́fà. Ìyún lórí ètò ìjọba àwọn ara wa lórílẹ̀-èdè Nàìjíríà. Èwo lè wonú gbogbo rẹ̀? Ìjẹ́ ìyàtọ̀ wà bí ẹ mọ dáhùn rẹ̀ nínú ilé. Bá tó ṣe ojú òpó lẹ̀ ń gbò bá yá, ṣùgbọ́n ẹ jẹ́ sáré dóṣòdì náà. Ẹ jẹ́ sáré dóṣòdì. Àwọn míì wọ́n ní oṣòdì ọ̀hún ó pé méjì pé nǹkan bẹ ní Sọlọ̀, kan bẹ ní Ẹ̀pẹ́tẹ̀dó. Olóyè Balógun Landuji Oshodi Tapa jagunjagun ni, tó dẹ̀ jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ dọ́kàn. Lásìkò ètò ìṣèjọba ọba Ìṣinlókun tó fi wà lórí àlééfà nígbà náà, ìní Oshodi Tapa ó láǹfààní láti wá sílùú Èkó gẹ́gẹ́ bí ààrẹ. Bídà ìn ló wà, ìn ló ti wá nípínlẹ̀ Niger. Lẹ́yìn ìgbà tí ogun ẹlẹ́yàmẹ̀yà tó ti ṣekú pa àwọn òbí rẹ̀ ló láǹfààní láti wá Sẹ́kọ̀ọ́. Torí àwọn tí ń fi ní ṣòwò ẹrú, ó wá sá pamọ́ sí abẹ́ ọba Ẹ̀ṣinlókun nígbà náà pé kóun máa ṣerú lọ́dọ̀ ọba yìí. Ó pé òun o, jù káwọn tí ń ṣòwò ẹrú jù kọ́ kóun lọ. Ni ló fi ara ẹ̀ pamọ́ sábẹ́ ọba Ẹ̀ṣinlókun. Àwọn ọba náà ní òkúkú ní ẹlọkẹrù níbi báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọba gan in ló mọ̀ tẹrú yóò fi gba ọ̀bùrẹ́là, ẹlòmí ó kẹrúlẹ̀ yóò fi gbà bọn, ìmí ó kẹrúlẹ̀ yóò fi gbà tùpá láńtà. In ló fi fara rẹ̀ pamọ́ sọ́dọ̀ ọba tó fi ń sin ọba nígbà náà. Ká mọ̀ wọ kó má bàa bò. Ọba ọ̀hún ó wá padà fi Oshodi Tapa ó wá padà fi sí ara àwọn tí ó wà mọ́ bójútó àwọn ẹrú. Bóyá o mọ bójútó àwọn ẹrú yìí mọ ṣọ wọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún sígbà náà, ọ̀kan lára àwọn
ti finish owo eru lati le Portugal won oyinbo to de je pe ore timotimo yin lo je ti oba esi lokun yin lo ba so fo ba wi pe kabiyesi fun mi ni meji lara awon omo re ko je kin ko won lo si oke okun fun mi ni meji lara awon omo re ko je kin ko won lo si loyinbo yin lo baba wo wi pe kin ka won omo mi fun o ilere to n de se ni pe to n ba ku awon omo ba lo o da won pada sugbo ba oni gbekele kankan ninu oro to yinbo so yo ini o baba wo dipo to fi emi awon omo to n tafala awon omo to se olooto si mi je kin ko won foyinbo koko won lo nigba mi ninu rin ajo eda olohun mo se rere eyan o ro pe bi ni se ninu rin ajo omo niyan elomi le fe se ni nijamba sugbon ti o fi pada sore fun yan koni mo tori ati daabobo awon omo ba in lo ba fi lo ko lara awon omo odo to se olooto si pe eyin ni e tele oyinbo olohun mo lagbara o ba omo pore lo n fe se fawon to n fe ran oda o se odi tapa ati danda to ni o awon mejeji ini oba esi lokun ba ko oko won foyinbo pe kan mo ba lo pe ki mo tan yin oyinbo ko won lo sile America looto won de lanfani ati pada wa layo atalafia leyin aimoye odun idende to wa de lati le America hun omo odo aberu irin ajo won mo yi pada osodi to kore ta n pe mosodi loni won wa gba sile ise lara awon ti o mo soju ijoba oyinbo nigba naa won gba sibe won tun fi se eni ti o mo gba owo nibi awon enu loro awon to geeti won tun fi se olori won nbe olohun wa ke osodi on de bi pe awon oyinbo ohun won tun wa nife re pe omo to soto ni olododo lomo yi won tun tawon oyinbo ba ti ko oja wole lati nu oko oju omi osodi ini won ran oni o lo keru lati eti okun oni o ba pin oni o ba ta bojodi se wa se gbogbo eleyi ina won nkan to nta na bere si ni ya ini gbogbo e bere si ni ta papapa ninu nkan to ba de ti tare ona oloye ti o mo mu commission wa ti o mo gba boja se ya si lo se rowo si boja se ya si yìí ló ṣe rówó sí yìí ló wá jẹ́ kí osodi tapa kó wá padà di olówó di ọlọ́lọ́ ọlọ́lá di ọlọ́rọ̀.
Olorun ba se yo wu Olorun oba ileto l'Olorun ileto l'Olorun oba oyo di fun alara re yi ko wa gbagbe eni to ran lowo soke sibe fo te je pe bi igba to ba iro pe ohun fe se bi ni ni o fi ko awon omo ti e le lo fi ko awon omo lomo le pe kan lo ki okun sugbo so di ogun ko me ru okan oba ini dide to so di de de pada to lohun tin ke o pada n so looto so ba ohun iyan oba esi lokun o n so looto si o je pe ko jina so ba o fi fe han so ba ohun debi pe oba wa fi osodi o wa fi se oloye oloye ise wo loye re pe mo boju ta ya oba olori e lo mo boju to igbaye gbadun olori ni ko je wo logun awon iyawo oba ohun ni o wa mo wo won olori e le o olori kini yala fi alewa o olori agba se ti ji o eun ni boju to gbogbo awon olori oba ise lokun bi nkan ba baje ninu iyewo kan ninu awon ayaba osodi ini yo boju to bo se se atunse re osodi ini yo boju to ni matanyin oba nife re po gabo pa ko ma wo ko ma ba bo leyin ku oba ise lokun oloye osodi o si jolo uto si awon omo oba awon omo to ba ohun to fi le saye o so lo uto si won ko jina si won nigbati idewo oju lari to wa gori alefa leyin oba esi lokun leko mo ti so awon oba to ti jeri leko aso yin oni jejo e mo ranti awon oko yi te ba gbe to itawon akoni ni jejo nigbati idewo oju lari to wa gori alefa to fe ma se pala pala sawon omo oba osodi o gbe na woju re gan mo ni o ba mu kan le o bi ba ti se ba sa ma delere mu kan le o ba mu kan le gan mo ni o je pe leyin igba ti idewo oju lari tohun kuro lori alefa gege bi oba leko ko soko okan lara awon omo oba esi lokun ni ohun in lo ye ko je omo oye iyin are mo leyi ti o po si ori apere oba sugbọn ẹni tó dó bí òkúta àdènà olóyè ẹlẹ́tù òdìbò ìyún ló ragbadínà o ìyún ló dúró sójú ọ̀nà torí pé kíni iṣẹ́ tiẹ̀ ìní láti dáde fọba tuntun ìyẹn olóyè ẹlẹ́tù òdìbò lásìkò náà onírúurú ọ̀rọ̀ ẹ ló jẹyọ
ninu re ni pe omo oba leyi ti o fe bo sori alefa iyen ku soko omo ba un won fe zu kan wi pe o fe ma se wole wode pala pala pelu aya oloyi eletu odibo iyawo re o je pe afesona ni ka pe gan tori ko ti ife le alo fe ma se pala pala pelu re ni igbeso pada si igbese yi ini oloyi eletu odibo fi so pe iwa nilu ilu agbara mi iri pe mi dade fun wo kini buku ko so ko yi ni lo fi wa dade fun oluwole ege bi oba leko eyin lodun 1836 igbese yi o je nkan to mo ba ko so ko ninu je gan ati awon mi le to je iranti oba esi lokun o ba won ninu je inu won odun si o inu won odun si eleyi wa fa oniruru ogun won gbogun ti oba oluwole ato loye eletu odigbo awon ogun ko soko ati ko soko won sigun wo isale ko libi ta fi oba wa won sigun wo be ogun ohun o mo lagbara gan mo ni nugbo sibe sibe o awon to je jagun jagun oba awon lo jawe olubori eleyi wa mu ki ko soko ko sa ko leko tori pe o mo ijiya to diro mo igbese eleyi to gbe yi o je ko sa ko leko o fe ko le

Ô, Fê, colher, banana. E outro colher, co. Copé, codina. Ó, bolo, olê, tô, alure, alefa. Una, dagueira, faí. É, mano, peco, só coga, tô, e cojo, mão, oba, lei, tô, e cogore, alefa. Ó, te colher, co. Olúwọlé ọ̀hún náà rèé ó ti dágbére fáyé yìí ó ti wájà. Akintóye iná wa dádé fún lọ́dún 1841 gẹ́gẹ́ bí ọba tó kàn lẹ́kọ̀ọ́. Bó tiẹ̀ jẹ́ pé kò sọ́kọ́ inú yẹ kó bọ́ sórí àlééfà. Akintóye wá gbìyànjú wọ́n rán àwọn èèyàn ẹ bá ń wá kò sọ́kọ́ o ẹ bá ń wá kò sọ́kọ́ o ẹ bá bá rí o ẹ bá wá kò sọ́kọ́ o bẹ́ẹ̀ sí wá kò sọ́kọ́ bẹ́ẹ̀ sí wá kò sọ́kọ́ pé òun gangan gan ìmọ̀ ni ó tọ́ sórí àpèrè yìí wọ́n fọwọ́ ọlá wọ́n mọ̀ fi gba lójúmọ̀ ni. Lékin má tàn yín lára àwọn tí ọba Akintóye rán gbà náà olóyè Oshòdì ńbẹ́ńbẹ́ olóyè Oshòdì ńbẹ́ńbẹ́ gbogbo wọn náà bọ́nu gbó pẹ̀lú àwọn ọmọ ogun pẹ̀lú gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n rí kò sọ́kọ́. Wọ́n rí mú wá padà sí ìlú Èkó. Ẹ mọ̀ pé Oshòdì òun ti dolókoòwò nígbà òun fẹ́ mú kò sọ́kọ́ wọlé gan wọ́n kóra wọn pẹ̀lẹ́rù wọlé sẹ́kọ̀ọ́ ni. Wọ́n kóra wọn pẹ̀lẹ́rù wọlé ni. Olóyè Oshòdì yìí ó wá gbìyànjú láti ní pé kí àlàáfíà kó lè wà láàrin àwọn tó jẹ́ ìdílé ẹlẹ́tù òdìbò àti kò sọ́kọ́. Ó gbìyànjú èyàn Oshòdì ó sapá ó gbìyànjú gan mọ̀ ni dídé tí kò sọ́kọ́ tó dé padà sẹ́kọ̀ọ́. Ọba ti ń bẹ lórí àlééfà ọba wò pé dídé tàwé ìmọ̀mọ̀ dé yìí ọba méjì ò lè wà nílùú. Ọba méjì kò mọ̀ nílé wà nílùú ni ló bá kú lórí àlééfà. Òun bá lọ sí Badagry láti lọ farasin bẹ̀ kó lè fàyélẹ̀ fún ọba tí ń bẹ lórí àlééfà láti ṣèjọba. Kámọ́ pa kámọ́ wọ kó má ba bò ó onírúurú àwọn ìgbésẹ̀ ni ló wáyé lórí ètò ìṣèjọba kò sọ́kọ́ láti àwọn tó jẹ́ ti ìdílé ẹlẹ́tù òdìbò. Bá ṣe gbọ́ pé kò sọ́kọ́ dé padà sẹ́kọ̀ọ́ onírúurú wàhálà iná ń gbé tìí.

0: àwọn ogun wọn ja ogun gbà náà gan-an ni wọn ja ogun tó yẹ kó mọ̀ lágbára. Lẹ́yìn ọ̀rẹ́ yìí nítorí ìjọba àsìkò kí n lè láǹfààní láti sí ojú òpó lẹ̀. Oṣòdì ìlọ́lọ́run wá lò ẹgẹ́ bí ẹni tó pẹ̀tù sáwọ̀ láàrin gbogbo wọn tán bára wọn jà lẹ́kọ̀ọ́. Òun lọ́lọ́run wá lò ẹ̀yin olóyè Oṣòdì. Torí pé ìgbésẹ̀ ó tún padà tẹ̀wájú ó yẹ pé wọ́n tún padà lẹ́kọ̀ọ́ sọ́kọ̀ ń kúrò lórí àlééfà ṣùgbọ́n torí ìjọba àsìkò a nílé wọnú rẹ̀ jùlọ ṣùgbọ́n ibi tí mò ń lọ ni pé kẹ́ lè mọ irú ẹni tí Oṣòdì jẹ́ kẹ́ lè mọ irú ẹ̀dá tó jẹ́. Oṣòdì ọ̀hún ló tún ṣọ̀nà bíi kò sọ́kọ́ bó ṣe padà sẹ́kọ̀ọ́ lọ́dún 1862 yìí ló tún ṣọ̀nà rẹ̀ tó jẹ́ pé òun ló lọ bá ìjọba àwọn òyìnbó inú ló lọ bá wọn sọ̀rọ̀ wípé kán dákun ìyẹn gómìnà Glofa ó lọ bá wọn sọ̀rọ̀ ńgbà náà pé kán jọ̀ọ́ ẹ jẹ́ kò sọ́kọ́ padà sẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé mo sọ níjẹ́jọ ni pé torí pé kán fòpin sówó ẹrú tóun sọ pé òun ò lè tọwọ́ bọ̀wé ṣùgbọ́n tí Akintóye sọ pé òun ó tọwọ́ bọ̀wé yìí lòun fi kúrò lórí àlééfà Akintóye fi bọ́ sí i. Ìjọba àsìkò ni ò nílé jẹ́ kí n tún wọnú rẹ̀ lọ́jùlọ́jùlọ́. Gómìnà Glofa yìí torí àwọn ìgbésẹ̀ tó Ṣòdì gbé láti mú ìṣọ̀kan àti àlàáfíà padà sẹ́kọ̀ọ́ ni ló fi ní kán tulẹ̀ fún un ní ẹ̀pẹ́tẹ̀dó. Ó yẹ pé ibẹ̀ ló láǹfààní láti kó àwọn ibùgbé kọ̀ọ̀kan sí lára àwọn agbolé tí bẹ́ẹ̀ 21 ṣùgbọ́n mẹ́rin nínú wọn ìkan jẹ́ Tóṣòdì ìkan jẹ́ ti Akínyẹmí. Ewù mi ó nìkan bẹ̀ alágbẹ̀dẹ òun náà wà ń bẹ̀ agbolé alágbẹ̀dẹ. Ó yẹ pé àwọn tó ń jẹ́ ìbátan àti ìrandíran olóyè balógun Oṣòdì iná gbé bẹ́ẹ̀. Oṣòdì nínú ìtàn Èkó ìtàn ò lè gbàgbé rẹ̀ nítorí pé ó wà lára àwọn tó mú àlàáfíà wọ̀pọ̀ Èkó. Ó lọ́wọ́ sínú ètò ìṣèjọba ìlú Èkó láti ní pé ẹni tó ti ń dàrú níbẹ̀ kálàáfíà kó tún padà débà. Olóyè Oṣòdì ọ̀hún ó tún fa àwọn ọmọ rẹ̀ náà ó fà wọ́n lé ìjọba lọ́wọ́ pé ẹ dákun o ẹ jẹ́ káwọn náà lọ lu òyìnbó láti lọ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí èmi náà ṣe láǹfààní àti lọ lu òyìnbó toró ti mọ mùkútùn ti ń bẹ nínú kí èèyàn lọ kẹ́kọ̀ọ́ lílo òyìnbó. Lára ọmọ rẹ̀ tó fà lé gómìnà Glofa lọ́wọ́ ìlọmọ òun wá padà yí orúkọ bàbá rẹ̀ sí Oṣòdì Glofa. Olóyè balógun Oṣòdì tápà tá a porúkọ rẹ̀ mádùúgbò Oṣòdì lẹ́kọ̀ọ́ ọjọ́ kejì oṣù keje ọdún 1868 iná mọ̀ dágbére fáyé o iná dágbére fáyé. Ó dẹ̀ fi àwọn ọmọ tó 64 46 ila won mo to file saye adugo osodi lepeta idoleko ina lanfani lati siku re si ke la so nipa ti e se alalaafia na ni wo abi mo daru ke la so nipa ti e eje nsi oju opo le ki n to mu itele to keyin wa eta le oni ki le ri so si eko wo le ri ko nbe0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0915 0913 0911 3 4 8 9 3. Àwọn ojú òpó tó wọ bí lálẹ́ ní rèé o. Ẹ káàlẹ́ o.
1: Ẹ káàlẹ́ o.
0: Ẹ mọ̀ ṣé bàbá mi.
1: Orúkọ mi ni David Ìṣúpẹ́ láti Podó.
0: Láti Podó. Ẹ ṣeun o.
1: Mo gbádùn ètò yẹn ti ní dùn dáadáa. Mo gbádùn ètò yẹn orun gan kùn tẹ́lẹ̀ bọ̀ mo ṣe gbọ́ ètò yẹn orun òkun náà.
0: Èyí ẹ ṣeun ẹ ṣeun. Alàgbà David láti Podó ẹ ṣe o. Aláwọn fẹ́ mọ̀ sùn nígbà tá a bèrè ètò. Ṣùgbọ́n Ọlọ́run ṣeun nínú àwọn ẹ̀kọ́ tó ń rí kọ́ wọn ò sùn mọ́ o. Àyè wà láti pè wọlé o. Ìbéèrè wo lẹ ní nínú àwọn ọ̀tá lẹ́ òní. Àfikún wo lẹ ní nínú àwọn ọ̀tá lé òní. Ẹ lórí ọ̀fẹ́ àti pè wọlé. A dẹ̀ wà lójú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ẹní béèrè ẹ láfikún. Ìtọ́gùn gan mọ̀ ní níbi tẹ́nìkan mọ̀ dé ilé tẹlòmíì ti bẹ̀rẹ̀. Bọ́mọdé ò bá bàtàn ó nana kó bàrọ̀ bá. Àrọ̀ bá bàbá àtàn ní ṣe. Ìlà fi mú ètò ìtàwọn akọni wá. Ẹ lè gbójú òpó WhatsApp wọlé tẹ bá ní ọ̀rọ̀ tẹ fẹ́ bá wa sọ o. 0915 499 9893 0915 499 9893. Ètò ìtàwọn akọni nìkan ní West Radio 89.3 FM. Ó mọ̀ sí sílẹ̀ fún ìkéde fún ìpolongo ọjà. Gẹ́gẹ́ bẹ́ ẹ ti mọ̀ pé tò ló lo nígbọ̀wọ́ onígbọ̀wọ́ in ló lè tò. Ẹ ṣúgbọ́ ètò yìí ẹ ṣe àtìlẹ́yìn fẹ́tò ìtàwọn akọni. Ẹ mọ̀ káalẹ́ o.
2: Ẹ káalẹ́ o.
0: Ẹ mọ̀ ṣé ó bàbá mi.
2: Ẹ lẹ́sọ̀
0: o. Ó kọyìn ìbẹ̀rẹ̀ tí ń pè mí yìí.
2: Adélẹ́yẹ lè mí bẹ̀.
0: Adélẹ́yẹ láti bo.
2: Ìṣe láti
0: Oda.
2: Lati. Ni ba don bi ni sa.
0: E seun. Jele risita le oni.
2: Ah. Eto e o se o ga o. Nko ti mo fe pere nbe ni pe ani mi ti kon ni oje mi. Nba ti o so di kuro ni papa. To ti wa wa si ilu Eko. Abe ko ni.
0: Be ni. Lati bida ni pinle Naija
2: lati bida ti wa wa si ilu Eko se omo bida ni abi bawo ni ani yen se je ki ke ji ni ke o cho di ti o wa lona Abeokuta nbi se awon omo e lori ni abi ohun kan na lo ni le osogi
0: e chiun se ti ona be okuta ina lo lo ja sona epe
2: ah lo ja sona epe
0: to ba ti jo ni a je ko na ni e kan be lona eleyi to lo ja si gba te yan ba lo si ojo baraki leko
2: okay
0: inyu ibe ni won fun ṣùgbọ́n ti ẹ̀ pẹ́ òun gangan ló tẹ̀dó sí tẹ́lẹ̀.
2: Ok.
0: Ìgbà tó wá padà fún un léléyìí ti ń bẹ lọ́nà ti ọjọ́ bára kiun. Tó jẹ́ pé àwọn èèyàn ti ń gbébẹ̀ ìlú ni ẹ jẹ́ kémi padà sí ti eléyìítẹ́yìn sọ̀hun. Ìtàn wá jẹ́ á mọ ibi tó ọmọ ìlú ibi tó jẹ́ ṣùgbọ́n ibi tá a mọ̀ tó ti wá kó tó dékòó bí ìdání àwọn òbí rẹ̀ wọ́n ti bógun lọ. Ẹ ṣeun o.
2: Ẹ ṣe gan ni o.
0: Yes sir.
2: Ẹ máa
0: rí ṣe o. Àmì. Ẹ ṣeun. Ẹ bá ní ìbéèrè ẹ láǹfààní àti pè wọlé o. Ẹ mọ̀ kálẹ́ o.
1: Ẹ kálẹ́ sá o.
0: Ẹ ṣe gan sá o.
1: Mo ní àtọ́kasí díẹ̀.
0: Ẹ ṣeun, ó kọ yín ẹ dákun.
1: Ayọ̀ lórúkọ bíi àpáta.
0: Mọ́tà àpáta ẹ ṣe o.
1: Sí mi, ìkíní oṣù kò pápá lóṣù yìí.
0: Ee, ojú òpó yìí, kí lẹ sọ?
1: Oṣòdì ò kí ń ṣe ọmọ Èkó pápá lóṣòdì.
0: À ń bọ̀ yìí.
1: Ìkejì oṣòdì sá mọ̀ ní ọjà oṣòdì lẹ́nu kì í ṣe ibi tí oṣòdì tẹ̀dó. Ibi tí oṣòdì tó fi ń da oko ni. Island kan gangan ni oṣòdì tẹ̀dó sí.
0: Ṣé ni ti Island un ni
1: Lagos Island
0: o ni ẹ̀pẹ́ tẹ̀dó àbí?
1: O ni ẹ̀pẹ́ tẹ̀dó.
0: Ẹ ṣeun. Bẹ́ẹ̀
1: náà ló jẹ́ orí ìrùn tiẹ̀.
0: Ẹ ṣeun. A jẹ́ pé ti
1: Islander ni oṣòdì. Ó lọ fi oṣòdì tá a mọ̀ ní òní, ó lọ fi da oko ni.
0: A jẹ́ pé ti oṣòdì ọjà oṣòdì iná tún bẹ̀ fún.
1: Ọjà oṣòdì oko tí oṣòdì tó dá ní ibẹ̀.
0: Ẹ ṣeun.
1: Àwọn ìjẹ̀bú náà dẹ̀ bá dúró nítòsí ibẹ̀, àwọn tó wà ní mo ṣe.
0: Ẹ ṣeun, yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àlàyé tí mò ń gbìyànjú àti ṣe fún bàbá tó pè òun náà nu. Ẹ ṣeun, yóò dáa fún yín o. Ẹ ṣeun. Ohun tá à ń sọ rèé, nǹkan tá à ń sọ rèé. Ọgbọ́n òpin síbì kan. Ẹ bá láfikún sáwọn ìtàn tá a mú wá ẹ láǹfààní àti pé o. Ká tó wá lọ sórí obìnrin àkọ́kọ́ léyìí tó jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ dókítà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ètò ìtàwọn akọ́niṣílẹ̀ fún ìkéde ìpolongo ọjà tó nígbọ̀wọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé onígbọ̀wọ́ ló lètò ètò yín ló lo onígbọ̀wọ́. Fún ìkéde ohun ìpolongo ọjà àtìlẹ́yìn fẹ́tò ìtàwọn akọni yín fi ojú òpó lẹ̀ fún yín tẹ́ pé kí n tó dìde lórí ètò. Kókó gbogbo àwọn ìtàn tá à ń mú wá tínú mi ó dẹ̀ dùn wípé kẹ́yìn náà ń rọ́gbọ́n kan àbó mi ìdìmú nínú rẹ̀ ni pé yàtọ̀ sí pé àfẹ́ kí gúùdù gúùdù méje àti yáàyá mẹ́fà táwọn baba ńlá wa tán ti ṣe àfẹ́ kó parun ara àdé tá a fi ń mú tàn wọn wá nù. Èkejì tún ni pé kéèyìn náà ká ẹ lè wo wípé ìgbésẹ̀ wo mo fẹ́ gbé tó fi jẹ́ pé ó kọ tèmi náà ò ní parẹ́ irú ìtàn wo ná fẹ́ sọ nípa tèmi náà. Ìwọ náà lè mọ gbọ́ pé àwọn tán mọ̀ ń sọ yìí pẹ̀lú ọdún tán dákọ yìí wọn ò lálàá wípé irú wa yìí lè mọ sọ̀tán wọn. Àríṣe ìlàríkà àríkà ń bàbá rẹ̀ gùn. N tí èèyàn bá ṣe ìlàsọ nípa rẹ̀ o ìgbésẹ̀ tí èèyàn bá gbé ìlàsọ̀rọ̀ nípa rẹ̀ ìwà téèyàn bá wù ìlàsọ̀rọ̀ nípa rẹ̀ gbé ìgbé ayé rere ká lè rí rere sọ nípa tiẹ̀ wùwá re ká lè rí nǹkan gidi sọ nípa tiẹ̀ náà. Ojú òpó ń sì wá ń ṣíṣílẹ̀ 081-091 ẹnu mi àgò 6893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893. Ẹ̀ka lẹ́ o.
3: Ẹ̀ka lẹ́ sáwọn ẹ̀kọ́ ìtọ́kọ̀rọ̀ yóò lè dá.
0: Àmì Ọlọ́run o.
3: Ṣé rí ìtúkọ̀ṣòrì tẹ́ gbogbo alára yìí ló tó bọ̀? Olúwa fẹ́mi oyè yìí ló sọ látàpẹtẹ Ìbàdàn.
0: Látàpẹtẹ.
3: Ìbàdàn.
0: Ẹ ṣeun.
3: Mo máa ń sọ ó ti máa ń di ìyẹn láàrin màtà àwọn ọ̀rẹ́ mi torí ìkùnlọ́ bí èmi sí. Ṣé rí oṣù òdì ilé òun ló wà nínú island ẹ bá kọjá campus gbóṣeré. Bẹ̀rẹ̀ pẹ́tẹ́ dùnfà bẹ̀rẹ̀ dá wá sí. Wọ́n ti máa sọ fún wa pé ṣòdì oko tí wọ́n ti tulẹ̀ fún oṣù òdì. Ìṣòdì oko tí gbogbo ayé náà pé mo lè ṣòdì mo lè ṣòdì tó yàtọ̀ sí Lagos State. Ẹnìkan ń sọ pé wọ́n mu látẹ̀kọ́ ó padà sẹ́kọ̀ọ́. Inú Èkó gangan yàtọ̀ bí ká máa sọ pé Ìbàdàn jẹ́ báyìí Ọ̀yọ́ State jẹ́ báyìí Ọ̀yọ́ State. Irú ara ìlọsí ògbó bọ́ṣọ ìlọsí ògbó ọ̀rọ̀ àbẹ́tíjọ kí nìkan. Inú Èkó ọ̀tọ̀ Lagos State ọ̀tọ̀. Inú Èkó gangan ni oṣù òdì àkọ́kọ́ wà. Olówà ni tábà ti kọjá Sandgross takọjá Pétì lẹ́tí ẹ̀pẹ́tẹ̀dọ̀. Ibi sá ti tó ilẹ̀ fún wọn.
0: Ó ti re mo dẹ̀ ń gbádùn yín o. Ó ń gbádùn àfikún wọ́n ní àwọn ọ̀rẹ́ wọn máa ń bá wọn jiyàn tẹ́lẹ̀. Ara àǹfààní àwọn ìtàn tá à ń mú wá nù. Ẹ jẹ́ sáré rìn pápá àpá bàbá mi ohun ẹ lè tún mi pè látàpẹtẹ o ẹ lè tún mi pè. Ẹ jẹ́ sáré rìn pápá àpá kí n tó dìde lórí ètò. Obìnrin àkọ́kọ́ ọmọ orílẹ̀ èdè Nàìjíríà àkọ́kọ́ tó jóbìnrin tó kẹ́kọ̀ọ́ gboyè gẹ́gẹ́ nípa ìmọ̀ ìwòsàn Florence Gabriella Abiola Adeniran ìlóko rẹ̀. Ọmọ ọdún 23 ìní Florence Gabriella Abiola Adeniran lọ́dún 1953. Nígbà tí ó kẹ́kọ̀ọ́ jáde gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn nílé ẹ̀kọ́ fásitì University College tilẹ̀ Ìbàdàn. Ẹ ṣe ó bábà mi, ẹ ti pè padà, ẹ ti wọlé o.
3: Wọ́n máa mú ti mọ Olúwa Fẹ́mi náà látàpẹsẹ.
0: Ẹ ṣeun.
3: Ó ṣe òdì yẹn, wọ́n máa gbé ètè wa láti tápà ní lóòótọ́.
0: Ẹ ṣeun.
3: Ṣẹ́rí wọ́n tó pè nìkan ní gbòṣèré Atódóṣòdì. Odidi àdúgbò lòun náà, èèyàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Igbóṣèré yẹn náà, wọ́n náà wá láti bìíní ni. Olúwa sọ pé èpo no man's land. Ẹbí ẹbí awádìí igbóṣèré yẹn náà dáadáa. Ìtẹ́bí mọ̀ lè fi sọ, ni wọ́n ń gbẹ́yọ̀ lépo ọmọ ọmọ ìkóná dèmi sí, ọmọ Island lèmi.
0: So
3: igbóṣèré gbogbo àwọn kíní ẹ̀ máa ń dá wa lálẹ́ láàrin ìgboro Ìbàdàn bíi ẹlòmíà ní mò ń lo Èkó, máa lò lọ sí Lagos State ló lọ, òun lọ Sàgámù, òun lọ sí Mòwe, òun lọ sí Bẹ́gà, ní Lagos State yàtọ̀ sí ní Èkó.
0: Ẹ ṣeun.
3: Àdúgbò kan ní Èkó.
0: Ká bá ń sọ̀rọ̀ nípa ti igbóṣèré léyìí tí ẹ láǹfààní àti sọ̀hun, ìtàn tún sodo gan tó jẹ́ pé ó tún pọ̀ ńbẹ.
3: Igbóṣèré pẹjáde kò ní.
0: A ti sọ̀rọ̀ nípa Dòṣùmú.
3: Dòṣùmú bẹ́ẹ̀ni.
0: A sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá jẹ́ pé a tún fẹ́ mọ sọ̀rọ̀ nípa ẹ̀yìn òun gan náà.
3: Ta igbóṣèré.
0: A tún sọ̀rọ̀ nípa Olóyè Onísẹmọ Adébùrúsí. A sọ̀rọ̀ nípa wọn. Ó kàn jẹ́ pé ó kẹnu ni àyè lè mọ́ gbà wá lálẹ́ yìí. Ètò padà sórí ìtàn ìgbò bá yá. Ètò padà sórí rẹ̀. Ẹ ṣeun o, yóò yẹ yín kò nílé ẹlẹ̀. Ẹ ṣeun. Àmì. Àwọn èèyàn pọ̀ tó yẹ ká sọ̀tàn wọn lábẹ́ ìtàn Oṣòdì yìí. Ìgbẹ́ ìṣẹ́jú mélòó ni aago mẹ́sàn-án sí aago mọ́kànlá, ìṣẹ́jú mélòó ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ ká máa dákọ mọ́, ká máa dákọ wọn. Ìgbẹ́ ààyè ò gbà wá ni o, ẹ má bínú. Torí gómìnà Glofa Ngangba ò yá, lára ilẹ̀ tí ń bẹ ní lára ilẹ̀ lè ti tẹ̀pẹ́tẹ̀dóhun, ó tọrọ lára rẹ̀ fún Aromirẹ́, tọrọ lára rẹ̀ fún Ngangba náà. Ìtàn kan gùn, ó gùn, yín ò lè jẹ́ ká sọ gbogbo rẹ̀ tán, ṣùgbọ́n ọjọ́ tá a bá padà sọ, ó lè jẹ́ òun nìkan ìlà sọ. Ẹ jẹ́ lọ sórí eléyìí tó kẹ́yìn torí pé ààyè ò pọ̀ mọ́. Èyàn ṣe máa bá wa bọ̀ níkàn ní West Radio lórí ètò ìtàwọn akọni. Obìnrin àkọ́kọ́ tó kẹ́kọ̀ọ́ tó jáde gẹ́gẹ́ bíi dókítà lórílẹ̀-èdè Nàìjíríà, kí la pe orúkọ rẹ̀? Florence Gabriella Abiola Adeniran ń la pè é. Ó jẹ́ pé obìnrin bí ọkùnrin ni. Àwọn ọmọbìnrin wa láyè ìsìn bẹ́ẹ̀ dé rin gròdú sìn ẹ́ rí wọn. Ni wọ́n wọ aṣọ pé nínú òtútù. Wọ́n ti rora wọn pé láwọn ọmọ lẹ́yìn tó jẹ́ pé ó yẹ kán ronú báwọn náà ṣe lè jéèyàn, báwọn náà ṣe lè dé ipò gidi tádẹni táwọn èèyàn ń wárí fún láwùjọ. Bẹ́ẹ̀ dáwó lọ́wọ́ ròdù, ẹ bá wọn bẹ̀, gbogbo àwọn bódìjàun ẹ lọ mọ́ wò, ẹ rò pé tírélà náà fi kó àwọn ọmọbìnrin lọ bẹ̀. Irú àwọn ọmọ wo ń làwọn èyí ó padà bí? Àwọn ọmọ tán bí tinu baba ndo to nse ikomo to tun peran nijo suna won awon re wa joku wa keko iPhone in lo mo birin mi lo tori re disara re do nina bi tori mo fe serun o fe lo bond straight o fe de bond straight sori ti o straight to ronu straight nakaye ti o straight fe de bond straight si gbawo ni kuro na o ni muyan lori ade niran yi oko to fe in lo je ko ko re pada sade niran ibi tan bi Florence Gabriela Biola Martins ninu ebi to je pe won o la won o lu sugbon olohun ke won to je pe ilu Eko ina gbe ina bi si omo Yoruba ni o dokita koko obirin lorile ede Nigeria University College to je ti le Ibadan to pada wa di University of Ibadan ni lo lanfani ati lo to ti keko abi se keji ni ninu awon omo marun tawon obi re bi ta ba wa won obi re ikan omo Portugal ikan omo ile Yoruba iya re imo ta mo ya re si ni pe oga agba ni lile iwe girama principal yi iya to bi lomo idagba soke ge Gabriela ogbeleko ogbelenugun oji omo to mowe to jafafa to ire pe dabe awon omo mi ti o mo tupe o darapo mo le eko Queen's College Leko lati be o je pe o be si ni gbianju sugbon opolopo awon omo birin nigba na won yi lo sile eko tan ti ko ni nimo ijinle science won lo je ko lo keko papa biology nile eko to je ti awon okunrin ni CMS Grammar School ati King's College ngo wadi odun 1948 ene Gabriela lanfani o lati wole sile eko ti le Ibadan tan se dale nigba yi ile eko ohun bi igba to wa labe University College ti nbe ni London ni tan ba ni kan wa affiliated be no siri ni lo ba je ko je obirin akoko ti o lo keko nipa itoju ara nile eko o jade lodun 1953 nile eko na eleyi wa je ki okiki re kan pe ara me rire o ewe eleyi o sele ri o iru eleyi o sele ri okiki re mo kan mo ni nbo pari nle eko un o lanfani o lo si ile London o tun lo keko si o keko meko o pada sorile ede Nigeria lodun 1963 to je pe leyin igba to ti n sise bi awon dokita to n sise abe nile England won pada wa o je pe lara awon to faragba ninu ogun o wa lara awon to setoju fu won lilu Eko o gbeyanju o tun keko meko si tori odun 1973 o tun lo keko nbomi o je pe nigbati eleyi ta le so pe gabe

káàkiri ìpínlẹ̀ Èkó ló ti láǹfààní láti ṣiṣẹ́. Òun tún wá ni ẹni àkọ́kọ́ tó jóbìnrin lọ́dún 1986. Rẹ́ pé ó dúró bí adarí fún àwọn ẹ̀ka ìwòsàn níléeṣẹ́ tó rí sétó ìwòsàn nípínlẹ̀ Èkó, ìyẹn Director of Medical Services Lẹ́kọ̀ọ́. Ó mọ̀ nípa iṣẹ́ abẹ gan mọ̀ ni, ó dẹ̀ jẹ́ ẹni tó tún mọ̀ nípa ètò ìdarí. Ó tún jẹ́ ẹni tó jẹ́ pé ó tún máa ń ṣèrànlọ́wọ́ fún àwọn ẹ̀kọ́ tó jẹ́ ti àwọn obìnrin pàápàá nípa ètò ìlera. Ó jẹ́ rí o, gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn obìnrin elétò ìlera, ìyẹn láàrin ọdún 1985 sí 1987. Ó gbìyànjú, ó ṣe gúùdùgúùdù méje àti yàyà mẹ́fà. Agbẹjọ́rò ni ló fẹ́ o, agbẹjọ́rò ni ló fẹ́, ó dẹ̀ láǹfààní àti lọ́mọ méjì. Ẹni tá ń sọ̀tán rẹ̀ yìí, ń bẹ láyé, ń bẹ láàyè. Ó jẹ́ pé yóò mọ súnmọ́ ọdún 1996 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, ìyẹn lọ́jọ́ 29 oṣù kẹwàá. Ìní yóò ku ọdún mẹ́rin kí ìyá Florence Gabriella Abiola ó pé 100 ọdún. Ìdí tí mo fi yà níbi ìtàn yìí ni pé ìwọ gẹ́gẹ́ bí ọmọbìnrin kó o mọ̀ wípé ìwọ náà lọ́jọ́ ọ̀la tó dà, kí ìwọ fúnra lára rẹ kó o ní ìran rere fúnra rẹ. Ìdí iPhone ká lo fóònù ní kámẹ́rà mẹ́ta, ibẹ̀ kọ́ ẹni ayé pin sí pé ká máa gbé èèyàn lọ jẹun káàkiri bí ẹran, ibẹ̀ kọ́ ẹni ayé pin sí gbé mi jáde bí ẹni ẹsẹ̀ ń dùn, ibẹ̀ kọ́ ẹni ayé pin sí o, máa sán nǹkan mọ́jú, ibẹ̀ kọ́ láyé pin sí, ọ̀dà ojú ọmọbìnrin mi ó tó okun lé, ká máa raṣọ, ibẹ̀ kọ́ ìláyé pin sí lọ́dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ọmọbìnrin mi wà, ọkùnrin tó ní mọ́tò ni ó mọ wá kiri, bí pé tó bá ti rí iyùn, iyùn ó gbé mọ́tò fún. Má jẹ́ kí làákàyè rẹ kó mọ sídìí àwọn nǹkan tí ò nítumọ̀. Ẹlòmíì ó mọ yóò fẹ́ lọ́kọ, yóò mọ wẹ́ni tó ti kọ́lé bí bàbá rẹ ṣe kọ́. Ìwọ fúnra lára rẹ ṣó o kéré jẹni tó lè padà kọ́lé, ìwọ náà lè jẹ èèyàn, ìwọ náà lè jẹ èèyàn. Para rẹ mọ́, kò níran, kò lérò pé nǹkan báyìí mo fẹ́ jẹ́, nǹkan báyìí mo fẹ́ dà. Ẹja mọ̀ lọlé. Bàbá onítàn mo wí tèmi lálẹ́ tòní o, ó tan lẹ́nu ó kù ń kù. Ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán bá mi dá sétò alẹ́ tòní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ darapọ̀ mọ́ mi níkànnì Facebook ẹ mọ̀ ṣeun. Ọláyẹmí Ọ̀lásùkò ó ṣe o. Adéyẹmí IB ó mọ̀ ṣe. Mo yin Olúwa ń jọrìn. Fọláṣadé Olúwa Ṣọlá. Àfọlábí Sunday. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ ṣeun o. Ẹ̀yin tẹ́ ẹ pè wọlé mo dúpẹ́ o. Yóò yẹ̀yìn kò ní yẹ̀ ẹ́ lẹ̀, òkú ajé ò ní bàyín, tí yín ò ní.